0: padà sí skwawa ìyí padà búburú ni o kò sí ọ̀dọ̀ ọlọ́run wa ọlọ́run dẹ̀ wípé ẹni tó bá ní ọ lára yóò rú ìdájọ́ ẹnikẹ́ni tó rí kó jẹ́ mo sọ tẹ́lẹ̀ sí gbòòrò bàbá ìsàmì ẹni fọkòkò yọ ẹlẹ́nu tó ń yọ ọmọ ẹlẹ́nu ọlọ́run yóò yọ wọn lẹ́nu ẹ̀yin ọkùnrin ẹ múra ní àkókò àwọn òkòkò gba ìgboro wọ́n já ògo gbà lọ́wọ́ àwọn ọkùnrin ìdí tó fi ní ká gbàdúrà nọmba fọ́ àwọn èèyàn ti sọ nǹkan nù màyà lè gbẹdà sà they have lost things wọ́n sọ nǹkan nù ẹlòmíì sọ ìyàwó nù ẹlòmíì sọ ọkọ nù ẹlòmíì sọ ipò nù sensitive position fiancity ìbá fẹ́ lómìí ó sọ nù ẹlòmíì sọ oyún nù ẹlòmíì sọ opportunity last chance to travel abroad ó bọ́ lọ́wọ́ ẹlòmíì at the point of taking decision ni wọ́n dẹ̀ ọ̀nà ẹlòmíì nù olúwa wípé ọmọ ní ká gbàdúrà back to sender ó ń sá máa ṣe ní church láàárọ̀ ènìyàn mi ò mọ bó ṣe máa rìn bọ́ tó bá ti gbó yìí kó gbé báàgì ẹ̀ kó tètè máa sábọ̀ nítorí kíni o ìgbà tọ́lúwa bá ti dá lèèyàn máa ń dìde psalm 68 verse 1 ó ní kí olúwa kó dìde ká sì tú àwọn ọ̀tá rẹ̀ ká definitely jara enemies mo dẹ̀ gbàdúrà láti òní lọ gbogbo ọ̀tá tó ní olúwa sáwọn lọ́jọ́ olúwa sọ pé enemy make attempt to cover some people
1: ọ̀tá ń gbìyànjú láti bu ẹnu mi mọ́lẹ̀
0: they cover some sensitive businesses shop where igba kankan
1: yi
0: ni igba kan o ma n tabo
1: segu
0: ni igba kan awon eyan ma appreciate
1: it
0: but won dan kan bo
1: e
0: nobody want to see you nobody want to celebrate you nobody want to appreciate
1: you
0: emi mo wipe woli adua meje ni ka gba lori eto yi ka to lo ẹgbẹ́ omi sọ́dọ̀ ẹgbẹ́ òróró sọ́dọ̀ iṣẹ́ ń bẹ lẹ́nìí ẹ bọ́ sí ìdí pẹpẹ a fẹ́ kí alleluia méje ẹnìkan náà ti kẹ tó rọ̀ bá ti ká mi lára tí wọ́n bá ti rán mi ẹ mọ̀ pé bó ṣe mọ rí mi méje oyoyoyo
1: alleluia alleluia alleluia alleluia alleluia alleluia
0: alleluia ẹ kọjú sí ọ̀nà kejì ogo méje
1: ogo ogo ogo ogo ogo ogo ogo
0: ẹ kọjú sí ọ̀nà kẹta osana méje
1: osana osana osana osana osana osana osana
0: ọ̀nà kẹrin iye
1: iye iye iye iye iye iye iye
0: o ń gbàdúrà
1: I pray
0: gbogbo ẹni dojú sọ ẹ
1: anyone that target you
0: ara pa wọn
1: based on that
0: today gbogbo ẹni dojú sọ ẹ
1: that target you
0: ara pa wọn
1: protect you there
0: níbo la máa wà lẹ́nu
1: we be today
0: láàárọ̀ yìí
1: this morning
0: ìkòròdú
1: ìkòròdú
0: mo ti sọ fún yín
1: I have told you
0: by 6:30
1: ago mẹ́fàbọ̀
0: nídàjí
1: early in the morning
0: mo ti máa ṣe kankan
1: I will already be there
0: láti ti ago mẹ́sàn-án
1: by 9
0: torí iṣẹ́ tó lọ ní lọ́nà
1: boston
0: ó ti kọjá
1: bẹ́ẹ̀
0: àyà nasa dẹdẹ bẹrù azaga ní ìjìrà adáfíàdà alágúndìsá mẹdù alẹ ẹrẹgẹ adábọsọta gbogbo ilẹ sórí rẹ àpátó gbà lọwọ rẹ yóò san èkó ló ń gbé òní ó lé o operation back to
1: center
0: tán bá ti ní ọ lára rí wọn ti sá ọ lọgbẹ
1: rí
0: má jókòó sílẹ move now let's meet in church ní lọ́nà boston ní fagba
1: fagba
0: fagba is a popular place bèrè lọ́wọ́ ẹnikẹ́ni
1: bẹ́
0: authority ni mo ń lọ wọn á náwó ọbẹ̀ sí ọ àwọn iṣẹ́ ìyanu mẹ́rin rí ojú wọn tù rí lọ́nà a ó fi sọ́jọ́ ayẹyẹ a ó sì ra ànúgbà a ó ra ànúgbà a ó rí ànúgbà in the name of
1: Jesus
0: gbogbo ẹni tẹ wa ní
1: Akura
0: ní àárọ̀ yìí
1: this morning
0: ẹ máa ní Sony church
1: go straight to church
0: there is a special message for everybody
1: ẹni
0: tẹ wa ní Ekiti
1: ẹni
0: tẹ wa ní Abẹ́kúta
1: gbogbo
0: branches wa
1: lónìí
0: iṣẹ́ wòlíì ni wọ́n ní ká ṣe àdàtí dàrọ́rọ́ yẹn sí ibẹ̀ yẹn lórúkọ Olúwa mo dẹ̀ gbàdúrà ẹ ní mí
1: ìṣòro
0: orí ọ̀fẹ́ yìí kò ní fò yìí
1: rú
0: in the name of Jesus
1: tí
0: ẹ ò ní sọ̀rọ̀
1: ṣe
0: tí ẹ máa ṣe ṣe in the name of Jesus ẹ jẹ́ gbọ́n tẹ́ni pẹ̀sọ̀ ká lè lọ gbàdúrà.
2: Orúkọ mi ni Adébáyọ̀ Olúrẹ̀mí mo wá láti crossing so n tó Olúwa ṣe ni pé ìgbà tá a wà ní stadium tá a ń gbàdúrà tí ìwé àbáníkà na torchlight wa fóònù wa sókè fóònù torchlight wa mo wá tàn mo wá nà sókè mo wá ń gbàdúrà pé because mo ní àwọn àbúrò mẹ́rin we are the same mother the same father mẹ́ta wà ní London but wọn ò ń pè mí bí mo ṣe ń bẹ̀rẹ̀ àdúrà mo wá ń gbàdúrà yẹn kíkankíkan pé tó bá ṣe pé ní tòótọ́ àti òdodo ìwọ ọlọ́run jẹ́ ọlọ́run níbí báyìí mo fẹ́ kí àwọn ọmọ ẹ̀ pé wọ́n ti pè mí sí going to 6 years ó ti pọ̀ ọdún mẹ́rin tí n bá pè wọ́n àwọn ò ń dá mi lóhùn tí wọ́n á pè wọ́n báyìí wọ́n ní wọ́n á bounce mi wọ́n ní àwọn á pè yín padà ẹ̀gbọ́n àwọn á pè yín padà mo ṣáà fi gbogbo ẹ̀ sọ́wọ́ ọlọ́run bó ṣe di ìjọ Friday so Saturday yẹn bí mo ṣe bẹ̀rẹ̀ àdúrà yẹn bá ṣe ń gbàdúrà yẹn lọ báyìí bá ṣe parí àdúrà yẹn jọ Saturday tí bàbá pín anointing fún wa àti ibi iṣẹ́ mo gbà wá because ọ̀gá mi ní kí n kàn tètè lọ kí n padà ní so ìgbà tí mo wà ń bẹ̀ẹ̀ gan ọ̀gá mi ti ń pè obìnrin lọ̀gá mi ó kàn pé Adébáyọ̀ níbo lọ wa Johnson lé Adémọrin ó sọ pé ó máa dé ò tí ì dé tẹ́ẹ̀nì ti lù 12 mo ní mò ń bọ̀ madam ẹ jọ ni mo ṣe padà sí ẹbí iṣẹ́ mi nìyẹn so kò tó 1 hour tí mo padà sí ibi iṣẹ́ mi mo wá sọ fún madam yẹn pé orí ń kàn mí ọ wà ní kí n lọ sùn pé kí n kàn sùn díẹ̀ so bí mo ṣe sùn báyìí mi ì tí ì sùn wọra fóun mi kàn dun ni mo kàn rí Bọ́lájí London mo kàn gbé ni.
3: Ẹ fúláṣí wọn o.
2: Fúláṣí wọn ilẹ̀ tí mo ilé ọlọ́run mo wà mo ní who are you ó ní mi Bọ́lájí ó ní bọ̀dá mi mo ti ṣe ẹ̀yìn ẹ dáríjì mi ẹ jọ torí ọlọ́run ẹ send account number yín sí mi. So mo ṣáà send account number mi ó ṣáà fún mi ní nǹkan kan kò tó bí 2 hours mo ṣáà rò pé ìwọ ló amú mà dúpẹ́ èmi náà àdúrà máa gba àdúrà mi máa ti gbà ìkan jẹ́ kẹ́hìndé bí yẹn náà ṣe pè nìyẹn fún rárá rẹ̀ bó ṣe pè báyìí ó kàn ní bọ̀dá mi mo ní who are you ó ní èmi kẹ́hìndé ni ẹ̀ mọ voice mo ní mi mọ voice ẹ̀ tó rẹ́ni tó ń sọ̀rọ̀ mi ò mọ voice ó lóun kẹ́hìndé ni ó ní bọ̀dá mi a ti ṣe ẹ̀yìn gan a ti ṣe ẹ̀yìn ẹ send account number yín mo send account number mi sí yẹn náà send kankan sí mi so pabambarí ẹ̀ ni pé ọ̀gá mi gangan tó wà níbi iṣẹ́ yẹn tó jẹ́ manager mi ọmọ ẹ̀ máa ń wúkọ́ wọ́n ti ra gbogbo oògùn wọ́n ti ṣe gbogbo ẹ̀ but n tí wọn ò bá pè mí sí níbi iṣẹ́ mi ò súnmọ́ bẹ́ẹ̀ kí wọ́n má lọ da ọ̀rọ̀ lé mi lórí ọwọ́ bá mi pé ṣé bó máa ń lọ chọ́ọ̀chì kan Adébáyọ̀ mo ní ó níṣẹ́ ẹ̀ ní nǹkan kan tí ẹ lè fún mo ní mo ní back to sender oil tí ẹ bá ti lè lò ó fún ọmọ yẹn tó bá ṣe ń wúkọ́ máa ń po ẹ̀jẹ̀ kò síbi wọn ò gbére kò sí tí wọn ò tí ì ṣe fún mo kàn ṣẹ́ mi ì lè gbogbo ẹ̀ fún tán mo wá ṣẹ̀ sí méjì mo gbé fún ó lọlé ìgbà tó dijọ́ kẹta tó dé ó ní mo mà ṣe ó ní kíní ẹ̀ máa ti ṣiṣẹ́ ó ní ọmọ òun ò wúkọ́ pé kò dẹ̀ po ẹ̀jẹ̀ mọ́ láti ẹni pé ṣé mo lè bóun jẹ́ ti bíi méjì ọ̀ mẹ́ta kíní because wọ́n kọ tí wọ́n kọ back to sender ni mo gbé fún mi sẹ́tì mi síbò mi ó ní ṣe mo lè bóun get kíní òróró tí wọ́n kọ back to send mo ní máa bẹ̀ get ẹ̀ ó ní ṣe kò mo wa mo ní kò máa mo wa pé máa kó wa so ọpẹ́ mi nìyẹn nítorí ọ̀hún ṣe fún mi.
4: Òru mẹ́ta tí Ṣẹ́mi àti Ṣé ìyanu ti máa ṣẹlẹ̀ Ọlọ́run sàmù ojú pé ó máa bọ̀ wá gbà rẹ̀.
5: Ògùn tó bọ̀ ọ̀rìn àjọ oṣù kẹjọ.

0: jáde.
1: Go.
0: Ọ̀rẹ́ gbọ́dọ̀ máa lọ.
1: Lẹ́kàn fẹ́ sọ.
0: Yọ yọ yọ yọ.
2: Ṣé ẹ̀mí ni wọ́n ò ní ẹ̀rọ ìfọ́nìkan náà sílé? Lásán sálá.

0: gbogbo le bi nba yin olohun mo je alai mori abaramu re je ni mi wo gbogbo awon mo re bi won se dide won kan wa bi pepe aisha ba do bale loni sunday but a dupe lowo re eja jo ki haleluya eja jo yin eja jo dupe lowo e you will just shout that haleluya eni kan ni melo a ka haleluya merin a si si ogo meji si ogbe oje mefa eja ka haleluya merin na ati ogo merin ki gbogbo oje mejo osu kejo lawa gbogbo eyan omo olohun se le ki haleluya nla merin oya haleluya haleluya haleluya haleluya ogo merin ogo ogo ogo ogo fun mesaya on ta se lawo iyato o gbogbo eyan omo olohun mi mo to nwoju oluwa fun wa paju lo gbogbo eyin te ni sickness kan tabo mi lara eyin te n gba olohun gbo fun omo bibi o n gba olohun gbo fun iwosan o n gba olohun gbo fun idagbasoke oja only communion ta fe fun yin laaro yi ise nla ni o se o e wa mo to daaju mo mi in to daaju ni pe to ba ni momo ma so nkan kan sa ti o je asiri nipa only communion ta aro yi ni gbogbo bi te ba tin gbo mi adu eran lowo la si ngba kọlọhun fun olohun ma laanu omo to le ran olowo eje nse bayi omo meta ni olomo fun eda laye omo melo eyin mama le leleyi gbogbo church ni o gba meta yoku omo melo mo lolo won fun yan omo meta mama omo meta lo wa ti olohun le fun yan to ba ti le fun oni meji pelu ikan ti ma so to je leketa o ti bimo laye to ba wa bimo to ba bi eleketa ti mo so yi o ti bimo to ba bi omo awon ti mo so yi to ba ile bi eyo kan ti ma fi kun ta fe fi gbadua yi oro mo bi enikan ni omo meta meji ni won ni osi keta omo yoruba lo so be bibeli o so be olohun o so pe osi keta omo ogbodo ba won bi keta omo e so pe keta omo wa e fe mo loni ma so fun yin alakoko omo ti awon eyan bo ti won ba won bi laye o n lo omo birin omo obirin bayi to lo n ba fun o lawon omo birin especially awon ito ba fine inu yo mo dun ai mo ya awon ti an bi omo birin inu aye e ma mo je won tan yin je o omo birin o da o omo birin wulo gan praise the lord now ninu we exodus chapter 2 e won ti bibeli so ni verse 16 bibeli so wi pe nje alufa midiani o ni omo birin meje o nikan pastor ni alufa ni omo meje lo nikan ni ki won mo se awon won mo ran lowo ti won ba sise re to lo ba sanu e to ba bi omo birin to je omo birin olohun ba ngbo what man can do woman can do better in tokun le se obirin le se ju be lo so bo ba lo omo birin yo to ra ara won okun kan ti won sa ni sa ti yawo won ba bobe won wa mo criticize se wo omo pe nu e lo ti donate eyin obirin ni ki se nu yawo e leyin obirin wa inu re lo eyin obirin wa and I makan makan o pe eyan ni mo bobe ija to ipo bobe omo elekeji lo mokunrin hallelujah o alawon ti an bi omo okunrin to lo fun ni omo okunrin gidi ti won si n gbadun omo eleketa ti eyan ogbodo mo ba won bi o ni omo alaanu ke mo pe e wa wo nkan o mo ra won ti an bi omo to po ti o ba laanu gbogbo eyin mama e gbadun bi o oluwa lo so fun mi adua merin pere lo ni egba so ti e ba ti ti le gbadun merin yen o lohun oba yin fi ase si to ba bi omokunrin to bi obirin to ba bi omo alaanu o ro mo bi alawon iya ti o bi omo to mo po lowo won won bi omo won sabi amo gan sugbon won o sabi amode bi omo alaanu enikan ni bo ni se bi omo alaanu ikan ninu awon omo meji ninu awon omo meta ninu awon omo ni mo parada ti mo da laanu alawon ti o bi mo ti won bi alaanu mo ipupo won be legbe titi ni se ti won kigbe e jo nitori olohun e ba nwo wonje e jo nitori olohun e ba nwo wonje e jo nitori olohun se mo rowo nbe yen tori pe o bi mo ni ko bi alaanu ewe yin mama yi igbo ba di stage kan ko sagbara mo omo to mo je lo ma anu o si ni omo alaanu le tori e lati nigeria lati america ko wa teba ti o ko wa joko ti o ani mi o ni gba ki ya o je ya mi ti yo ba ya je nkan ni o ya gbele se lu te le nki gbe na ni mo resign mo fe joko ti ya mi se wa ro ma laanu tan so yi o le jobin o le jopin ma mo boya ya yo ti su wa bi o ma laanu oni keta omo ti won ki gbe awon ko ni omo laye sugbon won yo ma laanu wọ́n ní mọ́mí ẹwò yá kan nú àwọn eléré fíìmù mo ṣẹ̀ṣẹ̀ rí ni yìí mọ̀bọ̀ yẹ́ rí mi ọmọ ọkọ rẹ̀ kò bá wọn bí ọmọ ẹyọ kan láyé ṣùgbọ́n àwọn ọmọ aláàánú wọn ti dìde fún ohun tí ìyá yẹn gan ní báyìí ọ̀pọ̀ jẹ́ ń tó bímọ gan lọ wà bí aláàánú. àdúrà kan tí ẹ̀mí olúwa ní kẹ́ ẹ gbà nìyẹn bàbá àdúrà kan tí ẹ̀mí olúwa ní kẹ́ ẹ gbà ní ẹjọ́kọ̀ ẹ̀mí ti gbà ó ní kó bí aláàánú. mo ti wà nínú chọ́ọ̀chì tí mo ti ríbi tí ọmọ ti ń gbàdúà tí mò ń gbàdúà lọ fún àwọn èèyàn tí èéfín sọ ẹ̀yìn bàtà wádìí èéfín tí mo pè síwájú la discover mọ̀mọ́ pé ọmọ yẹn ló fi yẹ sògùn owó kò sì ṣàdédé fi sògùn owó wọ́n ní ó ní condition ó gbé sínú àpò ọmọ mọ́lẹ̀ bí ìgbà téèyàn bá mú olóńgbò mọ́lẹ̀ ọ̀nà tó gbà tó fi pàyà ti nìyẹn. ṣẹ́rẹ́ tí ò bá bí ọmọ aláàánú sà ọkàn fìdí jóná ni. àjẹ́ ń bí ọ́ gbogbo ẹ̀yìn tẹ̀ ń wò mí ṣé wọ lọmọ aláàánú nu ọmọ ìyá rẹ kì í sanwó o kèé ṣe ìgbà téèyàn bá tó lówó léèyàn tó mọ ọmọ aláàánú o wọ́n láti kékeré láti máa kú sin ẹni ìwọ tó jẹ́ wípé níbi tí màmá rẹ wà nísìn àmọ́ bẹ̀ o lè bọ ogún ìyá rẹ gbárí ẹlòmíì ò tiẹ̀ lè gbé yẹ jáde ó ní mọ́mí wo tó ti dàbí àkàrà ogun màmá rẹ o lè fi hàn ẹ̀yin màmá ẹ gbàdúrà ọlọ́run ló wọ́n gbọ́ tòró ṣe é ṣe kọ́ jẹ́ pé gbogbo àwọn ọmọ rẹ ìkà ni wọ́n ó ṣe é ṣe kọ́ jẹ́ pé gbogbo àwọn ọmọ rẹ wọn ọ̀fẹ́ mí rẹ látàn ó ṣe é ṣe kọ́ jẹ́ wípé wọ́n di pàǹpá wọ́n sì so mọ́ dádì wọn wọ́n sì ń fi ìyá jẹ ọ́ bọ̀tọ́ ọba gbàdúrà yìí ó rí kan tí ó jáde a ní ẹ fi mọ́mí ilẹ̀ mo ti rí ọmọ tọ́jà wọ police station mo ti rí ọmọ tí ń wẹ̀ lọ́wọ́ tí wọ́n ń pariwo léyẹ ó dídí ọkùnrin àgbàlagbà tó sáré jáde nínú ilé ìwẹ̀ láìwọ pátá ìgbà tí wọ́n rí tó bóde bí ìwèrè gbogbo àwọn tí wọ́n fẹ́ bá yẹ ìjà họ ni wọ́n sá ni kò sí kankan tó dúró mọ́ tó wọ́n bá wọn bí ọmọ aláàánú mo bẹ ọlọ́run ni pé jọ mọ́ kàn fún mi lọ́mọ aláàánú. Hallelujah o àdúrà kan tẹ fẹ gbàre o wọn ò sọ fún yín ọmọ kẹta ṣé wá gbọ́n nǹkan mọ̀mọ́ kó àwọn ọmọ lọ sukú ó ná gbogbo owó sí i ó fi gbogbo owó kẹ ó túmọ̀ sí fọ́mọ àánú ni. ẹ jẹ́ ń sọ kan fún yín gan-an púpọ̀ nu ọmọ tẹ náwó sí jù òun ni ó wì kẹ́díẹ̀ jù. òun ló fi jẹ́ páwọn ìyá kan ìyá tí ń jẹ lónìí ó wà justify àwọn ètò yẹ kó o mójútó ètò láàánú rẹ èṣù kọ́yìn sí kò di orọ́ mọ àánú rẹ kò di ọ̀nà nǹkan kan sí kò di ọlẹ́ náwó sí ètò ẹ̀rọ bí ò ní jẹ́yìn ètò ẹ̀fọ́jú sí òun gan ló sì láàánú rẹ o. òní ọ̀lọ́ tí ọ̀bọ̀ yóò ní mọ́ìmí ṣe é jíjẹun yóò tún fọ́ gbọ́ tó bá tún lọ tó tún bọ̀ yóò tún wá ẹ̀yìn kan bẹ́ẹ̀ bí ọmọ tó pè tó ṣe wàhálà sí níjẹ́ olú ti bì ọwọ́ kankan. mo fẹ́ kẹ́yìn ìyá kó fomi jẹ́ gbàdúrà lónìí ó bímọ ni ò tí ì bí aláàánú bó kì í burúburú kọ́mọ kẹnìkan mọ́ ni bó ti wulẹ̀ kó le tó ó rì nínú àwọn ọkùnrin lọ gbówó lé lórí tó náwó sí mo rí mọ̀mọ́ tí àwọn ọmọ ẹ tilẹ̀kùn mọ́ tí ò sẹ́ni kankan tó bẹ̀wò títí ìyá yẹn fi ráre kù. ẹ wọ́n mọ táwọn ọmọ kà yẹn ṣe ní kété tí wọ́n yàkú báyìí wọ́n họ́dà fún màálù ni kì í ṣe bọ̀ bá tó gbowó kalẹ̀ ẹ mọ̀ kíyèsí mo láìkì wàásù ìyàwó mi ó ti dáa jù lónìí ó ní ẹ̀yin mọ̀mọ́ ẹ béèrè lọ́wọ́ àwọn ọmọ rẹ ọmọ mi bá ń ra fóònù ọmọ mi kan bá ń ra nǹkan báyìí ọmọ mi èlùbọ́ mi tán ọmọ mi yé kàánú rẹ̀ jù bẹ́ẹ̀ lọ kan dánwò bọ́ yóò bí ọmọ aláàánú. àdúrà alákọ̀ọ́kọ́ ṣe é fẹ́ gbà tí ẹnìkan bá ń bẹ tó yẹ kéèyàn mọ káànú gbogbo ẹyin bàbá tẹ wà bí àwọn obìnrin ìyà tí ń jẹ obìnrin pọ̀ ọ̀dọ́ wọn lè ṣúgbà wọlé sọ ọ̀dọ́ wọn ni ọlọ́run fi gbogbo ìbínú yẹn sí ogun tí obìnrin ń fà ń ti ń bẹ lára wọn ti tó wọn lẹ́rù
1: so to ba pade obirin kan mo kanu won olomi je pe to bin ba du oloju titi ti ba nbo awon okun o du won agbe anu nbe lara awon obirin teyan bodo mo se ni nbe nbe ah okun ti ba wicked obirin atubo tan ri o le da o pade obirin o je o so pe o fe mo o pade obirin o wicked bo olomirin se wicked to kokoro lasan lo won mo gbogbo awon obirin te wi ki lasan ni to ba ti mo ki to je yawo e otan en ton ki be ko da iwo lo da ki lasan lo birin ni lo to ba ti le mo ki re ti bo lori yo se elomi o le jo nje lasan kan ran je le elomi o fe ko kan pe lasa ke ko omo olokun esin o ma roju bo baku ori ri otan na le ni imi nti eko kan mu jade imi ko kan fo ra leyin imi ko kan ti mo ko ki se lasan o ti tan oni were o se so re to lodun lo feun n bo ba gbe were je na di ta lo ma laanu in to dun mi ni pe eto to n bu yen tori pe ko tete ro na lo o n si la laanu re o ma laanu etete lo n gba mi o ma laanu eriwe ka n gba mi o ma laanu etete ri se n gba mi o ma laanu opo iketa omo to fun o o n lo dabi eni pe won dina mo mo tete gbadu ako ma laanu yo so na lo gbogbo awon yoku ni an be nlo ebo gbogbo won lo joko o ma laanu lo joko ti o tori po joko ti o o kiesi po ni

àwọn bíi gbàálẹ̀ torí ọjọ́ ọ̀la wà ké bàbá fún mi lọ́mọ aláàánú. Jésù Olúwa wa bíbí ọmọ kò túmọ̀ sí kéèyàn jẹ wọn mọ́. Sórí tọ́mọ rẹ bá kọ̀ tí ọ̀fẹ́ sàánú fún wọn a sì gbé ọmọ aláàánú kan wá a sọ ìwọ di ìyá rẹ̀ a ní mọ ìmí ẹ fà àwọn ọmọ yín lẹ̀ ṣé bí kẹ̀ẹ́tì mọ yóò ni a sì mọ bọ ọ. Àdúrà rẹ lọ gbà lónìí àdúrà yẹn ọ̀nà méjì ló pín sí ẹnìnàwọ́ wà ké bàbá mi ò àìsà tó ọba mọ tó ń ṣe lọ ta wà ní bàbá mi ò fún mi lọ́mọ aláàánú.

0: èyí tá a bí kò ní kú ẹ̀rí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tó ti ń bí àbíkú àbíkú àbíyè lọ́mọ tí wá pẹ̀lú àwọn tó tún wá sí gbọ̀ngàn lónìí nípa ìfẹ́ àmúròyàn lórúkọ jésù ẹ ò ní bàbíkú mọ́ ẹ tẹ́ ń wojú ọlọ́run ti yín á dé ẹ tẹ́ ti lóyún lórúkọ jésù ẹ ó sọ láyọ̀ ìrẹ́ akari gbogbo amóbá yín yọ̀ bàbá ara mọ́ ní ọlọ́kadà.
1: Dáàdì happy Sunday sá odúpẹ́ o ọlọ́run ìpè yín ti tún gbẹ bó ṣe ń ṣe dé o ó ti tún ṣiṣẹ́ àdó ti tún ṣiṣẹ́ ìyanu ní kaduna o nínú ayé ọmọ mi ẹni tí mo sọ wípé ń bí àbíkú tẹ ni ó dé wọ òdòdì kò ní bímọ mo gbé omi tí mo gbé sí di rédíò àtòròrò ránṣẹ́ ọlọ́run gbẹ̀yìn ti jẹ́rìí wà láàyè rẹ̀ ó ti bí àbíyè wọn ò gbé òkú jáde nínú alàyè wọn gbé alàyè jáde nínú òkú àríyá bá sọ̀rọ̀ arọ́mọgbẹ́jọ́ òfin bàbá sàwátì ọlọ́run á tì yín lẹ́yìn dókun ẹ ní kú sọ́nà bí efín iṣẹ́ ìránṣẹ́ yín ò ní jóná o màá máa rí yín bá ní gbogbo ìgbà ẹ ṣe dáàdì mo dúpẹ́ mo ń san ẹfá ta mi mo ń san arọ́ bi mo sì ń san gbogbo ohun tí a bá ní kí a san tí mo bá ti jí lọ́jọ́ sunday tí mo ti plug ẹ̀ láago mẹ́fà gbogbo ohun tí a bá ní ká ṣe mo ń ṣe ọlọ́run ìpè yín sì ń jà fún mi mo dúpẹ́ dáàdì mo dúpẹ́ o.
0: Power of anointing has all the stars yẹn ni pé agbára tó bẹ nínú ìfẹ́ àmúròyàn kò ní túmọ̀ síbi tó bá jìnà ẹ̀rí ọba tá à ń pè láàjò tí ń dà nílé ohun tí a tún ṣe lónìí nìyẹn gbogbo àwọn oníbi sí àwọn tó ń bí àbíkú pẹ̀lú àṣẹ tọ́lọ́ nípa ìfẹ́ àmúròyàn lẹ́ẹ̀kan sí àbíyè lọ́mọ wa ọmọ tàbí òní kú ọmọ ẹ̀rí lélẹ̀ àwọn tó tún ṣe irúgbìn ìgbàgbọ́ wọn lónìí ìràpadà ẹ̀mí ènìyàn ni ọ̀rọ̀ tí wọ́n tún ṣe yìí o lórúkọ jésù àwọn àwọn padà wọn ní bàbíkú mọ́ gbogbo wa àbíyè lọ́mọ wa láwọ̀ wọ́n pọ̀ mo bá yín yọ.
2: Kí lẹ ti kórúkọ yín?
3: Orúkọ mi ni Mutúráyọ̀.
2: Mutúráyọ̀ kí lẹ ń jẹ́?
3: Mutúráyọ̀ Bello.
2: Àdúgbò wo lẹ ti wá?
3: Olómi láti Olómi. Bẹ́ẹ̀.

0: bí mo ṣe bímọ mi wọ́rọ́wọ́ tọ́mọ mi fi wá pọ́dún kan lónìí kò dààmú mi ìdẹ̀rádé ni mo bímọ sí ìdẹ̀rádé ní kólúwa jí
1: orúkọ mi ni tajudeen bello
2: níbo lẹ ń gbé
1: alias baba ramani olókàdá
2: báwo lọrọ náà ṣe wá kàn yín
1: ó ṣe kàn mí ni wípé ọmọ mi ni ó ti wà ní ọkọ tó ti bímọ kíní ẹkejì ẹkẹta tóbi lábìkú inú mi ò dẹ̀ tán sí ṣùgbọ́n gbàtà bá bẹ̀rẹ̀ gbàtà bẹ̀rẹ̀ sí ní gbọ́ rédíò tá a gbọ́ tí taiwo alade alias ti wà ti kú bọ́ ọ wájú àtún tíráì bí ìwò bàtì wá ń jọ yẹn ni ìjọ rọ ganan tó jò pàwá wọ bí
2: ìjọ náà ẹnìkan tí wọn
1: ṣáàjì wọn ṣáàjì wa ló kankan omi ni wọn ní ká wáwá wọn dẹ pè sí níṣẹ ju wọn báyìí
2: náà ṣe pè
1: wọn ọta fún wa omi ni omi lásán a dẹ pè fúnra mi mọ lọra
2: ọmọ mi ló wá tó
1: báyìí ọmọ yìí ò ní alo ti pọ dùn
2: lórúkọ jésù àrùn òní pa sátò ni mo gbọ ọmọ ìṣúná àti ọgbọ kristi náà ni mo yà fún ọlọkọ bàbá mi ọlọrun ọmọ ọlọrun ẹmí nínú gbogbo àwọn tó ń wọ ọlọrun kúrú ọmọ báyìí ọlẹkùn máa sọ lọsẹ
1: kìíní
2: gbogbo àwọn tó ti bí kò ní dùn bọlú wa tí n gba jẹ mi ẹsẹ mi láyé tí mi ò sì tàn yín tí mi ò sì parọ fún yín tí mi ò sì ṣe fún wọn fún yín tí jẹ kọlọrun ló jẹ gbogbo àwọn aláboyún kan bí wẹrẹ lórúkọ jésù ẹmí gbígbà ta làápíà ìlera ọlọrun ẹjọ wa sí ìmúṣẹ kò ní fẹẹ jáde mọ
1: àá
2: ní ọwọ rere lẹyìn o mo ṣe àdúgbòmọlẹ lórí yín ìyẹn lẹyìn ò yan kú ẹwọn ní òjè rere lọ ọkọ apá yín tẹ mú alónìí ọlọrun kó jà
3: gbogbo ògo jẹ tọ lọrun ta tó fẹ ṣe lónìí nìyẹn o.

kú ojúmọ́. Ẹ jẹ́ ń fi ìròyìn ayọ̀ wọlé. Ẹ kú àmójúbà mi o. Lórúkọ ìgbìmọ̀ aláṣẹ 32 FM

nípa àmọ̀kan mọ̀kan gẹ́gẹ́ bí àwọn elétò ìlera ti sọ fún wa. Bóyá tí ẹlẹ́jẹ̀ méjì tí wọ́n pè ní SSSS ẹ mọ̀ pé ìgbà tí wa kò sí kí lọmọdé wa mọ̀ gbà yẹn ẹ̀kọ́ fẹ́ ra wa náà ni. Àwọn míì nípa àìmọ̀kanmọ̀kan. Àwọn elétò ìlera gbàgbọ́ pé bí èèyàn bá bí SS méjì bá fẹ́ra ó ṣeṣe kán máa bí àbíkú. Nípa ti science ṣùgbọ́n nípa ti ẹ̀mí ohun tá à ń pè ní ọ̀rọ̀ ẹ̀mí deep gan o. A bá ń sọ̀rọ̀ nípa ti ẹ̀mí àbí àwọn ẹni ẹ̀mí ló lè yé ẹ wo àwọn bàbá àràmọ́ ní ọlọ́kadà bàbá àbí aa nígbà mo ní kàn ṣe test

lo àwọn ẹ̀rí yìí o fún ìṣílẹ̀kùn ẹ̀rí rẹ̀. Ìgbàgbọ́ ìgbọràn gbèsè rẹ̀ dé ṣe. Stanbic IBTC Bank 0017 64 54 82 Alade.

0: tun ninu le je na lodun to nbo ya pariwo fun kan le emi le ri kan right igba
1: mo da ti a ku so bi e ku se oluwa o eri ko mi o ni bi se omo mi o oba mi ko oba mi dogu salary e eri ko mi mo dupe lowo olorun baba mi dupe fun oluwa eri ko mi
0: anointing of double portion ta to se loni ni e en ti ma to ti anointing wa ju ori yin a kan won mo yin lara ni gbogbo bi ti won wa wa o la pe ni anointing of double portion gbogbo ju to ba ti ri eyin ati ile yin won ma se yin lori loruko jesu orun to se oni ti mo
2: emi lati fa adejare mo leri o olorun apostaiwo ipe mi o mo leri e wo alati wole fun mi le meji ore tin lero won fun mi lo won fa awon omo mi lowo e wo ngba ti mo san irugbin ati arobi olorun ipe yin pe mi olorun apostaiwo la gbe yin pe mi o lagboro olorun e wo olorun mo gba enu yin sase fun wa lagboro olorun lohun ni kanju pa yin eto e darugbo woli ipe yin pe mi o mo le wo eri mi nu o
0: ti ipaburo yan se niyan en ti mo anoint owo yin egba ilopo lopo meji owo lesekese batana mi o tun aye loni iwaju ori ni mo fe anoint yen pe gbogbo to ba ti re yin ko ma se yin lore loruko Jesu Kristi ti Nazareth ipe a pe yin si o orun si ko ni ti mo mo ba yin yo
3: daddy e ka ro gbogbo le wa nko mo ni wa ni nko atawon aburo mi daddy dupe se o le igba ti e fun mi ni first quarter lanu te sadua ẹni tí àfa mi ti ní àwọn nídìí àsìsáǹzẹ tó wá ń dágbà tó ń dágbà bẹ́ẹ̀ ṣe wá ṣàdúrà pé lẹ́yìn àjọ àti mọ̀gbọ́ ẹ̀rí ó wọlé jáde àtànáyàn ẹ̀rí ọ̀kọ̀ọ̀kan ń jẹmi ṣá wà láìpẹ́ àfàṣe ní ilé ẹni ẹ̀ máa ti ṣe 100,000 mo ní ẹ̀ wọ́n ṣe fi mẹ́sẹ̀jì hàn mí pé n tó tún kù lára lé yẹn pé ká lọ fi bá a lọ tó yẹn lánàá ṣáà tí àárọ̀ wọn tún ṣe chẹ́ẹ̀tì wọn adarí àdúpẹ́ dájú ò àdúpẹ́ àmọ́ yóò yà fáà mi ní kínkín gan-an fọ́nà ọmọ fún yín ṣọ́nà òní padà lẹ́yìn yìí àdáde ẹ̀rí kàn mí ò online ẹ̀rí kàn mí ò torí láti last month àti mo lé dádì ò lé wàlúwàì ṣùgbọ́n tí mo ní mo fi ń fún gbígbé mo ṣàmọ̀pọ̀ lóun ó jẹ̀rì rẹ̀ bẹ́ẹ̀ ṣe wá ṣàdúrà fún mi tán lánà tí mo gbọ́ dádì ẹ̀rí wọlé 100,000 ní wàlúwàì pé má parọ́ kò sí kí mo fẹ́ fi ṣe o àwọn òbúwọlé ẹ̀rí kàn mí mo dúpẹ́ dádì ọ̀rọ̀ mo dúpẹ́ náà máa fún yín ṣe ọba tó ti ń fún yín jù ní padà lẹ́yìn yìí o ọmọ aya àta ẹ̀yìn ti ṣiṣẹ́ ìránṣẹ́ o ọ̀nà ọmọ bá mú yín lórí sókè làgbára ọlọ́run ẹ kò àjẹpẹ́ ní ológun ẹ kò wádé bẹ́ẹ̀ rọrùn dádì mo dúpẹ́ o ẹlẹ́yàmí ni mo bójú tẹ̀ tí wọ́n ní wọ́n ní gbọ́n mo ti ń tẹ̀lé yín tipẹ́tipẹ́ láti bí 6 years pé n kò dá mi rí tí má ti pè báwọn jẹ àṣírí mi ò tú mo dúpẹ́ àwa náà lẹ́rìí o.
0: ẹlẹ́yà káfáyàtì kò sí lọ́nù tẹ́ ẹ sọ ẹ mọ̀ pé tó wà iná òkùnkù fi tẹ̀ sí ṣe ọ̀kan ọlọ́run ẹ̀sìn fàjà pàápàá wa tààrọ̀ morúkọ jésù tó ń ṣe ìwòsàn yìí kò sí rọ ń bẹ ọrun tó ṣì ò ní tì mọ ọlọ́run adójú ti gbogbo olùfisùn ẹbẹ́ mi náà kí àáfà wọn máa mọ̀ ṣe o wọn ní ṣiṣẹ́ gbà ẹ̀yin náà olúwa ti bẹ́tẹ̀ mẹ́bẹ́ láyé ìpèyà pé yín sí ó bá fi níṣẹ́ sí oníṣẹ̀lẹ̀ sí yín ilé yín lẹ̀ kó lọ́sẹ̀ ẹ lọ́kọ́ sílẹ̀ mò ń bọ̀ wá bá yín ṣe àmì.
4: ẹni ẹlẹ́hà àdúrà mi gbà yóò gbẹgbẹ ìdí òbí inú mo ti lẹ́rìn ọlọ́run ń ṣàánú mi lórí ètò táíwá àlàdé abọ́ ìsìnkú bọ̀ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó pe táíwá àlàdé abọ́ ìsìnkú bọ̀ tó mo lẹ́rìn tó mọ́ mi kan wà inú máa ń hun tó àti lọ́sọ̀ síta àwọn náà máa ṣe sọ́jú ìbọn mo dẹ̀ dúpẹ́ pé lórí ètò mo fún lóòrò gbé sórí rédíò fún wọn dídà pẹ̀lú ìgbàgbọ́ mo dẹ̀ ṣe fàtà mi ní sàrọ́bí mo wá fún lóòrò yẹ mu táàmì sínú ẹrun kò hun mọ nígbà kó wá hun tó pọ̀ tó ń sunkún fẹ́nu ẹrun hun tí mo ṣe fún lóòrò yẹ mu dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó pẹ́ táwọn àlàjà bẹ̀rẹ̀ ìsìnkú bọ̀
5: inú rédíò
4: mo máa ń gbé síbi orí rédíò ni mo máa fi ṣàpẹrẹ ìgbàgbọ́ àti omi ibẹ̀ ni mo máa ń gbé ọmọ mú lọ síta tí mo ṣe débẹ̀ mo ní a máa ṣe sọ́jú ìfúnná tẹ̀sí ẹ̀
5: kí ló dé lórí ìfúnná
4: tẹ̀sí ẹ̀ wọ́n sọ pé pópin kan máa ń lo òkè ó máa ń lọ ọlẹ̀ báwọn máa ṣiṣẹ́ abẹ fún mi
5: ló kù
4: sí ọgbọ́n àti ìbáyé tí mo ti fún ní òwò yẹ lọ́nà tí mo mọ̀ mi lára já tó tí kò ti rí bẹ́ẹ̀ mọ̀
5: kí ni
4: rodorodo méjì ẹ̀ bá lọ sí wọn bẹ́ẹ̀ wọn ló ti dúró dáadáa
5: tó kò sí ìyàwó
4: mo tọ́ ni mi lè pa ẹ lẹ́hàá ni mi mo máa ń gbé tó yín mo dẹ̀ bí kọ́lọ́ ń gbàdúrà lórí ètò
5: yín
4: ẹlẹ́ àtòborí ni mo máa ń gbé tó yín
5: tó
4: tó jẹ́ kí n gbàgbọ́nù yẹn.
5: ogun to lohun se pomode ko ni
4: ami mi ko ma se apada ma ga ro bi
5: ni te ni oni lo fi re mi re pada
4: ben
5: ya pada mi yan ni oro te se mi
4: ben
5: e jere omo
4: mi san
5: omo e so modun melu
4: 11 years ba
5: 11 years ele se so ile
4: san
5: o da mi lo emi ro ro ro ko lo
4: ko ma lo ko ma lo
5: e ti ba lo ro ro ro
4: lo
5: ko ta fun yin ni
4: ko ta fun mi mo n gbe soju radio ni
5: o ti balance
4: se balance
5: ah
4: o de bala mu ti du kafa lo
5: o
4: ti gba to yin ti podu ma hun na de be le ri ko de ti lai ni mo fi wa
5: ele da mi
4: pa baba to ni mi ri mi
5: ah
4: o to pe yin
5: ko ni ko mo da mu
4: ami ami ami ami ami
5: agbara olohun ni ko jise lori eto yi ko ni te yin
4: ami ami ami na ya allah
5: ogun to lo se ko ni jori
4: mo ami na ya allah
5: e o ra nu gba oju aja oni ti e o se rere e je won mo iso ma jina je fun yo eyin na ti ri gba mu ni e ko di bo mo yin lo ipa pe yin si o
0: ogun tolorun se ko ni gberi mo ele a eto yi o fi tesi se gbogba wa ta tun wa si gbongan ni oni loruko jesu a o gba gbogbo ajaga isekuse aisan kaisan je nipa ifemiroyan pelu ifemiroyan ndo puposo atawon ti o woju olorun atawon ton ni aisan kan gbogbo e ni jesu yo ba kan le loni ogun yin o ni gberi mo mo ba yin yo
1: akojumo o adeku oro omo o olohun wa po olohun adasi o olohun ka kun wa o ko ni jo pin re o olu omo ni oje o egbon omo ni oje o ko ni soruko re le meji o yo ba wa kale ni o pelu ogun le ni yogun ko ni gungun ya e je wa kale ni o arugbo wo ni olohun ba nse yin o mo dupe momo lore o ese o baba mi ijo te koko bless owo wa omo yen mo mu wa ororo te fi anenti owo wa o gbo wole epon yen fa tinu re do tara re ogbona mo baba mi mo dupe o ipe yin oni doku o god bless you sir
0: abiamo tago eni ti se ota o le mo dupe gbogbo ogo je tolorun gbogbo yin ti e kimi te fa ranse awo won po nipa ti nte so po so mo yin emi na mo ni te lo si ile iwosan ma tọlọrun ti dawọle nipa ife abroyan loju ese beyin na ti se so o wa le are de bale mi na mo ni ke lo si ile iwosan e lo si ile iwosan ke wa lo mu eri wa loruko jesu ogun to se oni gberimo oluwa ti nbe te me nbe laye e ran anu wa olohun ko domo si o ogun yen ko wole patapata alafia fun yin mo

tí bi kan e meran wa iran in ton lorun fun ewo na da pada bere si ti ra pada olorun na mi pada ko lo wa isan yi daruku e lo wa isan oku oru ara mo mi pada ko la wa isan gan gan gan yanu balun ti ri te fun mi ni mo da pada yi ma je n bi mo gbemi gbemi babe lo wa bi ku omo so ti e Stanbic IBTC Bank 00 17 64 54 82 Lẹ́yìn irúgbìn ìràpadà rẹ̀ kò pè mí. Ẹja lọ sáwùjọ wa. Ẹja lọ sáwùjọ wa. Mo sọ nǹkan kan fún wa ní ìjẹjọ. Ó ní ìgbàgbọ́ ní ìdánilójú ohun tá à ń retí. Ẹja kí n mú ìgbàgbọ́ Pella. Ọ̀pọ̀lọpọ̀ wa tà wà lórí ayélukára lamọmọ ọdẹkùnrin tó ń pè ní Pella. Ọkọ̀ Jarvis JP 2026. Ìgbàgbọ́ Pella rẹ̀ o. Lẹ́yìn tí Pella ṣe ìgbéyàwó. Talaso funfun yin o da o ti e so olohun ko sanu pelawon obi ohun baba gbe abi o gbe ara

0: ẹnì kan ní on stage ẹni stage ododo ni ìgbàgbọ́ nìyẹn àwọn tó ti bímọ mo ní kẹ mú aṣọ ọmọ wa ní ìrètí pé ẹyin náà yóò bọmọ bọmọ lọmọ pé ẹrin ní àwùjọ àwọn ọlọmọ ohun tá ń pè ní ìgbàgbọ́ nìyẹn ẹ lọ bá já jí wa gan bó ti ṣe sọ o tó ń bá rí ògo ọlọ́run tẹ bá wà lórí ètò yìí.
1: Hello, èmi ni arábìnrin Ìdáyàtù Adégbọlá ọmọ àjọ orí afẹ́fẹ́ ni mí o apostle ìjàmbá kan mà wọlé tì mí o láàárọ̀ láago mẹ́wàá ọmọ àgbà ọmọkùnrin bá pè ló bá ní láti iléeṣẹ́ báǹkì tí mò ń lò pé atm wọn máa hákẹ̀ ó sábẹ́rẹ̀ ẹjọ́ yìí ó ní ọ̀tọ̀ ní date of birth tí mo fi sílẹ̀ nbí kan tọ̀ ní tí mo tọ́ fi sílẹ̀ nbí kan mo ní kì í ṣe ni ó ní báwọn ṣe rí ni àtàbújá làwọn ti wá o màá lọ báǹkì fúnra mi nílò ìsàmẹ́ǹdẹ̀ ó ní táwọn lè ṣe simple case táwọn lè ṣe ni bó mo ṣe kó sọ́wọ́ ẹ̀ ni nígbà tí ó fi máa pe òun sẹ́ndì mẹ́sẹ́ẹ̀jì sí i apostle ọmọkùnrin ti ó ti fa gbogbo owó lọ ó ti fa gbogbo owó lọ kúrò lákàntì mi o tó lé ní 1,000,000 ẹ gbà mí o ẹ má jẹ́ yáyọ jẹ̀mí gbé mọ́ gbogbo nǹkan tá a bá béèrè báyìí máa ń rí gbà lọ́dọ̀ rẹ apostle taiwo alade ẹ bá mi ṣe o ó wọlé sí ńlá sọ́ọ́kì ó sì pa mí lẹ́kún sì mú omi jẹ́ lójú mi owó olówó owó àwọn ẹlẹgbẹ́ tí a ní báwọn fi pamọ́ ó mà ní ọmọkùnrin yìí má fa lọ ẹ gbà mí o ó ti sọ mí dòun gbèsè o ẹ gbà mí kí ni ìtọ́ ni tí mo lè ṣe tí ó bá dówó ìpadà mo ti lọ báǹkì wọn ní rárá wọn ní wípé ó sì ti wọ̀ sínú secret account mo mọ̀ pé kò sí ní tọ́lọ́run ò lè ṣe ọmọ bá apostle tó púpọ̀ mo gbẹ́kẹ̀lé yín mo dìrọ̀ mọ́ yín ẹ gbà mí kí ni kí n ṣe ẹ fún mi ní ìtọ́ ni o.
0: nígbà kan jẹ́ ó dẹ̀ ṣe ni láàánú púpọ̀ púpọ̀ bí a ṣiṣẹ́ ń pariwo tó lórí rédíò káàkiri pé ká kíyèsára pẹ̀lú àwọn oníjìbìtì yìí wọ́n á tún jẹ́kọ̀ọ́ fún ọ̀pọ̀lọpọ̀ náà ọ̀rọ̀ yìí á jẹ́kọ̀ọ́ fún àwọn ọ̀pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí ẹ ṣe nígbàgbọ́ nínú ọlọ́run mi ó máa ń dá padà torí kò sí tọ́lọ́run ò lè ṣe gẹ́gẹ́ bí ẹ sì ti nígbàgbọ́ lé lórí ṣùgbọ́n á lè jẹ́kọ̀ọ́ fún àwọn ẹlòmíì tí wọ́n bá rí wa gbọ́ láti kíyèsára àmọ́ ẹ ráàánú gbà ẹni tó ṣiṣẹ́ burúkú kò ní ní ìsinmi ọlọ́run kò tú àṣírí ẹni náà nílé lóde tọ́jọ́ papọ̀ láti fẹ́ dá wàhálà sínú ayé yín ọlọ́run kò kọlù wọn ọkàn wọn ò ní ní ìsinmi ẹ rí owó yẹn gbà padà ẹ má ṣe ìtọ́lọ́ àwọn padà já sí ẹ̀rí á sì jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa náà pé ká kíyèsára lórúkọ jésù ẹni ṣòfò ẹ̀mí.
2: ọba oníṣègùn o.
0: ẹ lọ sáwùjọ wa kí ló jẹ́ kí n mú ọ̀rọ̀ màmá yìí wọlé ẹ já fura o nàìjíríà kún fún òjijì ikú ìròyìn kan jáde ẹ jẹ́ mọ̀ pé àwọn kan wà tó jẹ́ pé ẹ̀yà ara èèyàn làwọn fi ń ṣe kárakáta ní ìlú ìsẹ́yìn àti saki mú àwọn mẹ́wàá kan tí wọ́n fi orúkọ wọn òde àti ojú wọn kudus to nigeria police pápá àwọn ọyọ state police ọlọ́run gbọ́ wọn ń ṣiṣẹ́ nígbà kúkú dárúkọ àáfàá wọn ni mo fẹ́ fi tẹ̀sìn bọ́ ó dẹ má jẹ́ ń lo àáfàá ẹ jẹ́ ń lo gani nurudin ìkan náà wà ń bẹ̀ tó ń ṣiṣẹ́ ìṣègùn nínú wọn ẹ mọ̀ pé gbogbo àwọn afẹ̀sìnbojú yìí àáfàá wòlíì àwọn babaláwo onírọ̀ yìí ẹni tó jẹ́ aṣáájú wọn ni gani nurudin ẹ jẹ́ yọ àáfàá kó ń bẹ̀ ẹ ya ara èèyàn ni àwọn máa fi ń ṣe kárakáta ní ìlú ìsẹ́yìn ló so mọ́ saki àwọn ọlọ́pàá ń ṣiṣẹ́ o nígbà tí wọ́n ta àwọn ọlọ́pàá lólobó àwọn adìbọn pé àwọn náà fẹ́ ra mẹ́nu mọ́ wọ́n ṣe ń pè é nuru ní báyìí lẹ́sẹ̀ mọ́ nọ́mbà mi wọ́n ní ọ̀rẹ́bìnrin mi ni wọ́n ṣe tíráàkì nuru nìyẹn nuru bẹ̀rẹ̀ sí ní ka gbogbo àwọn tí wọ́n máa ń pàkẹ́ ní ẹjẹ́ mọ̀ pé ìtẹ́ kan wà ní ìlú ìsẹ́yìn ìtẹ́ mùsùlùmí àwọn ọ̀dájú yà sì máa lọ wú orí èèyàn bẹ́ẹ̀
3: yin iku fun ojiji iku e ja fura o mama soro baba yi soro
2: aye wa
3: olorun mo nlo sinu aye o ibi ma jo sele se mi ati dile mi mo da won so nipa george ti won gbe adajo ti won gbe adajo yi gan fe na re so pe ara ile eni gan lo ta eni awon to ji ngbe yi o ni se pelu awon to mo hun won da george yi pada o ṣùgbọ́n sọ tójú rẹ̀ rí agbọ̀n tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ ọ̀sùn lánàá ẹ wo iye ẹ̀mí tó ti lọ mo gbàdúrà pé ọlọ́run kó da ẹbí mọ́lẹ̀ ní ìpínlẹ̀ ọ̀sùn mo bá fi ẹ̀mí rẹ àbí tó fi tàfàrà tó rọra rẹ pínpín yóò lè jẹ èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó dẹ̀ ń ṣe yán mọ̀yànmọ́ yìí àwọn tẹ́ torí wọn fẹ́ kú tó bá débẹ̀ gan ẹ̀ lè dọ́dọ̀ wọn ló bá tán mama bẹ̀rẹ̀ sí ní fúrúgbìn ìrọ́bì dànù èmi ò tún ọjẹ́ ibẹ̀ lè ní ká máa ra ìgbà padà torí búburú ni àwọn ọjọ́ aburú pọ̀ nàìjíríà gan-an aburú kan ni mo fẹ́ fi hàn yín nísìn àwọn ilé ìkún mọ̀ wá dẹ̀ fọmọ́ ọlọ́kadà lórí iná fìdà bẹ̀rẹ̀ sí ní fẹ́ ibi dànù stanbic ibtc bank 00171645482 èmi ò tún ọjẹ́ o kò sí ọjọ́ tí aburú kì í rìn aburú tó bọ́sẹ̀ ìrìn má jò kàn mọ́ mi ẹ tẹ wà ní ìpínlẹ̀ ọ̀ṣun ẹ gbàdúrà o a ò ní rí ibi o ẹ já lọ sáwùjọ wa ẹ já wojú àwọn ọ̀daràn méjì yìí tí wọ́n ń fi kùn mọ́ gbẹ̀mí àwọn èèyàn white ẹ já lọ sáwùjọ wa

0: jẹ́ ká lọ sí àwùjọ wa. Kí ni Bíbélì wí? Ayé ikú fún òjijì ikú. Ìwé Bíbélì Sam ní bí mo tilẹ̀ rìn ní àárín àfonífojì òjijì ikú. Ayé ikú fún òjijì ikú. Ẹ jẹ́ ká fura o. Gbogbo èèyàn ọlọ́kadà ẹ súnmọ́ bí. Ẹ jẹ́ ká fura. Ẹ jẹ́ ká fura. Bíbélì ní àárín àwọn èèyàn mi ni àwọn èèyàn ìka wà. Àwọn ni orúkọ àmọ́ṣọ o. Àwọn ni ṣìrìn. Ó jẹ́ ṣàbí. Ó dá gbọ́ àwọn ọ̀rọ̀ yìí. Farabalẹ̀ kó kẹ́kọ̀ọ́. Adúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n fi fọ́nrán yìí ránṣẹ́ sí wa. Adúpẹ́ lọ́wọ́ àwọn ọlọ́pàá ti ìpínlẹ̀ Ọ̀yọ́ fún iṣẹ́ takuntakun kí wọ́n ṣe. Àti àwọn tó ń pín ọ̀rọ̀ yìí kiri kalẹ̀ fi kẹ́kọ̀ọ́. Àti ẹ̀yin oníròyìn tí ẹ̀ ń gbẹnusọ fún àwọn ọlọ́pàá. Farabalẹ̀ wo àwọn ènìyàn ìka. Ènìyàn ìka gbọ́.
1: Kí lorúkọ yín?
2: Aliu Ọlọ́pàdé.
1: Kí lẹ ṣe tẹ́ ẹ fi di èrò àgọ́ ọlọ́pàá?
2: Mo máa ń jí maṣín. Mo ń jalè maṣín.
1: Báwo lẹ ṣe máa ń jí?
2: Tí èmi àti kejì mi ta bá ti gbé ọ̀kadà, a kàn máa pe ibì kan fún ọlọ́kadà tó bá ti wá gbé wa débẹ̀. Èmi máa fún ọlọ́kadà yẹn lówó. Bí bá ti ń fún lówó, ìkejì mi máa la kinní ìpónpó mọ lẹ́yìn ọrùn.
1: Àti gbà wo lẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́?
2: December last year yìí náà la pàdé.
1: Àwọn ọbọ ni ẹ lẹ máa ń gbé àwọn ọlọ́kadà yẹn lọ tí ojú òkì fi ń ka yín mọ́? Ẹ bá wo ọmọdé ilé wọn lórí mọ́ wọn lórí.
2: Alẹ́ ni la máa ń jáde. Ta bá ti jáde lálẹ́ yẹn, a máa pe ibikíbi fún a. Wà wo ibi tó bá dá, ibi tó bá jẹ́ bí ojúgbó, ibi tó bá dá tí ò sí yàn bẹ́ẹ̀ téèyàn pọ̀ bẹ́ẹ̀. Ibẹ̀ láti máa dúró la máa sọ pé ó wà. Ta bá ti wá sọ pé ó wà, èmi máa ma fun lówó. Tí n bá ti ń fun lówó, ìkejì mi máa fi ọgbọ́n yọ kinní yìí nínú àpò. Ó máa jẹ mọ́ lẹ́yìn ọ̀run. Àṣubú ibẹ̀ ẹlòmíà máa pariwo bó bá ti ṣe jọmọ́. A máa pariwo bó bá ti ń pariwo, àwọn míì àgbọ́ wọn a máa pariwo lé bọ̀. Èmi ò ti start machine. Òun náà ti jókòó ibẹ̀ láti mọ sá lọ.
1: Wọ́n ní ẹ ti gba ọ̀kadà débi pé iye tó wà lórí àkáǹtì yín ò ṣeé kà.
3: Bẹ́ẹ̀ni, ìgbà míì wà tó jẹ́ pé báyà yẹn máa sanwó sílẹ̀, a máa ń jẹ́ lówó nígbà mi. Nǹkan tó jẹ́ kí owó yẹn wọ́ ti iye tán ṣí nìyẹn.
1: Àwọn àdúgbò lẹ ti máa ń ṣe àwọn iṣẹ́ yìí?
3: Ìbàdàn náà la máa ń lò. A lè lọ ọ̀nà ọjọ́ ká lọ ṣiṣẹ́ ńbẹ̀. A lè lọ ọ̀nà side ìwo road ká lọ ṣiṣẹ́ ńbẹ̀.
1: Láti gbogbo ìgbà tẹ́ ti ń la kóńkó mọ́ àwọn èèyàn lórí fún iṣẹ́ yìí, èèyàn mélòó ló ti kú? Tara bíi pé bẹ ṣe la kóńkó mọ́ ọ lórí.
3: Mi ò tí ì rí èèyàn tó kú, ṣùgbọ́n wọ́n sọ pé àwọn ti rí èèyàn kan tó kú nínú àwọn tá a ti ṣiṣẹ́ fún.
1: Wọ́n ní wọ́n bá bíi more than 34 million naira lákàùntì yín. Sóòótọ́ ni?
3: Bẹ́ẹ̀ni.
1: Nínú owó ọ̀kadà yín náà lẹ ti rí gbogbo ẹ̀?
3: Bẹ́ẹ̀ni.
1: Kí lẹ wá ń fa àwọn owó yìí ṣe tẹ bá ti rí wọn?
3: Yorùbá ní pé owó téèyàn bá ṣiṣẹ́ fún kò kí mọ́ èèyàn lọ́wọ́. Wọn ò lè sọ pàtó nǹkan tí mo fi owó yẹn ṣe. Torí ta bá ti pín, ó lè jẹ́ 200,000 ló máa kàn mí gbà mí. Tí máa ṣe owó yẹn bá yìí bùkátà, ó máa wọ̀ náà. Ojú ẹsẹ̀ ó pẹ́ ju ọjọ́ méjì, ó máa tán.
0: Bíbélì ní láàrin àwọn èèyàn mi ni àwọn ènìyàn ìka wá. Kò mọ̀ láti máa fi gba ẹ̀mí àwọn èèyàn torí ọrọ̀ ayé búburú yìí. Gbogbo owó tí wọ́n gbà náà kan kí wọ́n láwọn fi ṣe gbogbo ọdún ẹ̀kan sí.
3: Yorùbá ní pé owó téèyàn bá ṣiṣẹ́ fún kò kí mọ́ èèyàn lọ́wọ́. Wọn ò lè sọ pàtó nǹkan tí mo fi owó yẹn ṣe. Torí ta bá ti pín, ó lè jẹ́ 200,000 ló máa kàn mí gbà mí. Tí máa ṣe owó yẹn bá yìí bùkátà, ó máa wọ̀ náà. Ojú ẹsẹ̀ ó pẹ́ ju ọjọ́ méjì, ó máa tán.
0: Ènìyàn bá tajà yẹpẹ̀ agbowó òkúta, wọn ò ní àkójọ. Torí pé ilé tí a fi tọ́mọ ni ìrì ní òwò. Láàrin àwọn èèyàn mi ni àwọn èèyàn ká wà. Ẹ jẹ́ ká fura o. A ò ní ṣìrìn. Ìjọ tẹ́bi bá ń pọ̀ náà, a ò ní jáde ilé. Àlàáfíà fún wa o. Ilé tá a fi tọmọ, ìrì ní òwò. Ìgbà tí wọ́n ń bi àwọn tó lọ ń wẹ́ tó ń gbé orí olórí nínú tẹ́ yìí, wọ́n kúkú dárúkọ gbogbo wọn. Àsìkò ni òtó ìbá máa kúkú ka orúkọ wọn jáde báyìí. Àwọn tó ń sọ pé àwọn ń ṣe ẹ̀sìn náà ló pọ̀ nú àwọn wàwèrè yìí.
4: Àìmọ̀lá ẹ̀dá ló mú ẹ̀dá.
0: Àwọn ẹlẹ́sìn yìí náà ni. Ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta tó gbajúmọ̀ yìí náà ni. A ní ṣe pẹ̀lú àáfáà Babaláwo àti àwọn wòlíì.
5: ikani 100,000 lo nsi riju pe 15,000 lori ori oku gbigbe 15,000 ti o sasa ko ti to wa o ni ro ka ma so olorun mo nlo sinu aye ani titi ati baje ma jo pona mo temi o je soro o tu wi be ko ri be la wa yi o lo fe bi danu emi o tu oje o olorun ba ma je mu ti mo fi nbe yin ni pe o ti gbe eto yi ibi ti o ba ose yin ri ko ni kan le re Stanbic IBTC bank ibe ni ni nje niyan ni ni o fi re mi re abi satani so fun olorun pe awo fun awo era pada mi eyan ni oro wa solomon lo je ka mo era pada ta le se na niyan nu ta ni ta da pada fun ise ranje yi Stanbic IBTC bank 0017-64-5482 alade olubunmi folasade olorun en dale ma jemu o ibi ti o ba ose yirin to ba ipinle rin oju rewo oni kan ko ni kan mi o fedanu oni se bi o gboro je fun mi to ba ni ko kan to ba kan ni to mo nko aburo oni sele si wa o oni suru se mo le sare ri eyan meji pe ka jo jamala london 29 mami ji o no ni awon ti yon ba le ri bi wole e wa gba ticket ni ago mesan laaro yi to ba ti mo pe o ni wa ma wule yoju o 9000 naira in somode o abi 3000 yes e meji la fe pin which is 9000 3000 naira in somode owo 0705 5949 tabi 08 09 7,949 ani bale debi la go mesan mo ni ko pe mi wa aye yi ko male 0705 5949 tabi 09 09 2,949 hello
6: hello sir
5: hello mama oruko yin
6: Mrs.
5: Chitu
6: ni sir
5: Mrs. Kuti
6: Chitu Chitu
5: Chitu latadugbo wo
6: lati jiboye
5: jiboye se le de ibi ni ago mesan laro yi ke wa gba ticket 3000 mala ni on the 29 ni pẹ̀lú àṣẹ tọlọ́run a máa retí yín o a máa retí yín zero nine zero nine 2,949 tí n bá rí ìpè kan sí tí n bá ti rí kí ètò kó tẹ̀síwájú master pọ́nmọ́ pọ́nmọ́ pọ̀ mí o white jùgbà.

mi o ni le mu pe kankan mo to ba de ago mesan bo a tun bere si ni pe awon eyan fun ticket e wa gbogbo ona ede mokola lati mokola egbe okada eni lo si 32 fm lati wo prebe hotel iya na to wa lapa otun yen abapo si adupo yen lawa e ri le ti won ko laughter house si lori oke mokola tente ago mesan ba bere si ni pe awon toku lori oro apoti eri yi mi o tun ni le gbe loni lori a ti upload e na sori TikTok e ma binu ṣugbọn ti mo fe ko mo ni pe iwo gangan ni apoti eri o apolopo to ka apoti ti won pa malu le lori kodà láwọn kan kó gbẹtugbẹtu sínú ẹ ìwé bẹrù orí kẹsànán jẹ ká mọ pé mana oúnjẹ tí àwọn angẹlì jẹ àpẹẹrẹ wà nínú àpótí yìí kódà ọ̀pá ẹrọdù toruwé òfin mẹ́wàá tí wọ́n gbà gbogbo nǹkan yìí náà dẹ̀ ló ṣiṣẹ́ àpẹẹrẹ jésù ni oúnjẹ èyè èyí tí mò ń fún yín jẹ bí mo tilẹ̀ rìn ní àárín àfonífojì òjijì kú ọ̀pá rẹ ọgọ́ rẹ àti ọ̀pá rẹ yóò máa tù mí nínú ó dúró fún ìwà láàyè ọlọ́run nínú ayé wa àwa gbọ̀ngàn ni àpótí ẹ̀rí bẹ̀rẹ̀ sí ní ṣe àpótí ẹ̀rí tiẹ̀ náà bàbá adájọ́ tí wọ́n jí gbé yìí ó mà sọ ó sọ bótòbótò olórí òkè tó ń tẹ́ ó láwọn wọ̀nyí ò sì jogún èèyàn lọ ó ní wọ́n wá di òun lójú kó ń jẹun wọ́n bá pa 50 million lọ́wọ́ òun wọ́n tó dáhùn sílẹ̀ àwọn tá olóko tá a mọ̀ ni ẹ má jọ jí mi gbé Stanbic IBTC Bank 0017-645482 bẹ̀rẹ̀ sí ní kọ́ ọlọ́run mo kọ àìsàn tí ó gbóògùn mo tilẹ̀kùn mọ́ ikú àkọ́bí ikú ọmọ mo ṣílẹ̀kùn ìbùkún tèmi náà sílẹ̀ oṣù wíbẹ̀ jẹ́bẹ̀rẹ̀ o mo ti ṣe sọ àti irúgbìn ìgbàgbọ́ rẹ ọlọ́run yóò mú lọ sílé àṣẹ.

0: rẹ kò wá bá mi dúpẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún orí tọ́lọ́run ṣe fún mi. Through orí afẹ́fẹ́ ni mo ti ń gbọ́ program yìí. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún orí tọ́lọ́run ṣe fún ìdílé mi. Mo pe bàbá wa lórí ọmọ mi kan. Ṣé ọmọ mi kan náà ọmọ mi ìbejì ni wọ́n. Ọmọ yẹn ní òkú òru. Láti bí ọdún mẹ́jọ ni kinní yẹn ti ń ṣe. Mo ti lo oògùn, mo ti lo oríṣiríṣi oògùn tí kò lọ. Ti lọ sí hospital, ti lo igba, ti lo àwo. Ṣùgbọ́n nígbà tí mò ń gbọ́ program bàbá wa ní orí rédíò ní ọjọ́ Sunday. Èmi náà bá pè ní last year. Ẹsẹ̀kẹsẹ̀ tí mo dẹ̀ pé wọ́n ní wọ́n gbé, wọ́n dẹ̀ fún mi ní ìtọ́ni pé kí n ṣe báyìí, kí n ṣe báyìí fún ọmọ náà. Mo dẹ̀ ṣe lò láti gbà yẹn, mi ò gbúrò òkú òru yẹn lára ọmọ náà mọ̀. Ó sùn láyọ̀, ó ń jí láyọ̀, kò yọ́ lẹ́nu, kò da láàmú. Mo fi àkókò sílẹ̀ pé kí n lè fi dúpẹ́ ni. Mo dẹ̀ rí pé láti bí oṣù mẹ́fà sẹ́yìn sí ìgbà yẹn, ọmọ náà ò dẹ̀ ṣe ọmọ náà mọ̀, kò yọ́ lẹ́nu mọ́. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí kò bọ̀ torí pé ó ń gbàdúrà kí ọpẹ́ mi rí o.
1: A ń darí ògo padà sọ́dọ̀ Ọlọ́run. Ọba tí wọ́n fún wa ní ìgbà kejì, pàápàá tí wọ́n fún wa ní kọ́kọ́rọ́ láti ti ilẹ̀kùn wá ìsùn. Jésù ti gbé mi, àìsàn yìí ò tún gbérí mọ́ pẹ̀lú ẹ̀rù tó dájú yìí. Gbogbo tí a ti pàdánù nípa ìlera Ọlọ́run kó dá a padà ní ìlọ́po ní ìlọ́po. Ó tún sọ tẹ́lẹ̀ àwọn tó tún ti ilẹ̀kùn wá ìsàn. Lórúkọ Jésù Ọlọ́run kò tí àwa tá a ṣí ilẹ̀kùn àlàáfíà Ọlọ́run kò ṣí fún wa. Ilẹ̀kùn àlàáfíà ti ṣí kò ní tì mọ́ ẹ kú oríire. Mo dúpẹ́ o, gbogbo ògo jẹ́ tọ́lọ́run, ẹ kú ọ̀rọ̀ ọmọ màá.

0: padà sọ́dọ̀ ọlọ́run ìgbàgbọ́ ìgbọràn ìgbésẹ̀ rẹ níṣe o ìbẹ̀rẹ̀ sí ní ṣe irúgbìn ìràpadà tiẹ̀ náà ráàmù ọ̀mẹ́ padà kọ́ lọ́wọ́ àìsàn tí ò gbóògùn dárúkọ ẹ̀ tí ẹ bá wà lórí ètò ìgbàgbọ́ pẹ́là ni mo sọ fún yín lẹ́ẹ̀kan ó lóun fẹ́ mọ̀ bóyá òun lógo lóòótọ́ òun fẹ́ ra jí wa gàn mo gbàgbọ́ agbára àwọn ò sì gbé ó lè ra fún lóòótọ́ ọlọ́run táwàládé tẹ bá wà lórí ètò yìí ní tòótọ́ pẹ̀lú tí mo ní tó jọjú tèmi náà dá padà fún iṣẹ́ ìránṣẹ́ yìí má jẹ́ ń bí àbíkú mọ́ àbíyè lọ́mọ tèmi oyún inú mi má jẹ́ ń fi bí ọmọ gbẹ̀mígbẹ̀mí jẹ́ kí inú tèmi náà kó sí kó gba ọmọ lórí ètò yìí sọ tiẹ̀ stanbic ibtc bank 00176454 82 Alade Olúbọmi Fọláṣadé èmi ò tó ọjẹ́ o kí a rọ́bí ńlá kan tì í ní tẹ̀yàn nínà ní òfin ẹ̀mí rẹ̀ padà ìwé ìrọ̀jẹ́ kábọ̀ pé ìràpadà ẹ̀mí yàn ni ọ̀rọ̀ tá à ń ṣe yìí ibi tí ó bá orílẹ̀-èdè yìí rìn tí ó bá ìpínlẹ̀ rí májò kàn ní májò kẹni tí mo mọ̀ fẹ́ dànù. stanbic ibtc bank 00176454 82 tí ọlọ́run bá sọ̀rọ̀ wọ́n pàdé láago méjì lọ́sàn-án ni ní gbọ̀ngàn wa ẹ wá gbogbo ọ̀nà ẹ jẹ́ àkóbò ojú-irin o láti àkóbò ojú-irin ẹgbẹ́ ọ̀kadà kó dẹ̀ ṣe márúwá ẹni gbọ̀ngàn àpọ́sùlẹ̀ lọ tàbí òre geniwájú lè lanlẹ́yìn aago méjì tèmi láago méjì tèmi o ó ká ṣe anointing of double portion àmì kan wà níwájú orí rẹ tí wọ́n ń rí tàn jàn ṣàánú rẹ ó fẹ́ fi ẹ̀jẹ̀ jésù parẹ́ wọ́n pa páàdì tán gbé sílé ọmọ rẹ tí òjò oróyún ní abẹ́ ìbàjẹ́ nípa ìfàmìróyàn àwọn àìsàn tí ò lórúkọ yẹn jésù gbèmí àti ètò lórúkọ ìgbàgbọ́ ìgbọràn ìgbésẹ̀ rẹ ní ṣe o a pàdé láago mẹ́sàn án bọ̀ ètò yá tẹ̀síwájú ìpínlẹ̀ ọ̀ṣun ò ní dàrú o kò ní gbiná lórúkọ jésù ìfẹ́ rẹ ni yóò ṣẹ gbogbo agbára tó lérí láti mùjẹ̀ ní ìpínlẹ̀ ọ̀ṣun ẹ máa ti ẹnu bẹ̀jẹ̀ jésù àti ẹyin wòlíì aláẹ orí àbí wòlíì àríran èyí jẹ yóò jẹ wòlíì prediction ẹlẹ́rìí àgbọ̀n resort àbèdì jọlẹ̀ gbogbo ajẹ́tọ̀ ọlọ́run lórúkọ jésù a ò ní rí bí o nàìjíríà ò ní dàrú ìpínlẹ̀ yóò ní dàrú o 08169 53 74 33 lẹ́yìn irúgbìn rẹ̀ kó o pè mí o ẹ jẹ́ kí gbogbo aká dá sí lónìí ọlọ́run yóò dá sí ọ̀rọ̀ ayé wa o tá a fi ṣí ọlọ́run yóò ṣí ètà tí ọlọ́run yóò tì àtàlámù ó ṣe gidi gan ni sèk ọmọ mi ojú ẹ̀mẹ̀rin abákásí náà wá ìtìjú gbá báwo lọ́sùn happiness calls èsì ayọ̀lá àgbọ̀ stanbic ibtc bank 0069 stanbic ibtc bank 00176454 82 ojú adé jùgbà.
1: àwọn kan yẹyẹ mi jésù wọn ní mi ò mà jù.
0: ọlọ́run yóò sọ ẹ̀gàn rẹ dògó yóò sọ yẹyẹ rẹ di ayẹyẹ lẹ́yìn irúgbìn rẹ kó wá pè mí 08169 53 74 33 tó bá di ní aago mẹ́sàn-án àbọ̀ láàárọ̀ yìí ètò àtẹ̀síwájú a ò ní rí bí o mo fẹ́ bí dànù ní ìpínlẹ̀ ọ̀yọ́ mo fẹ́ bí dànù ní ìpínlẹ̀ ọ̀ṣun mo fẹ́ bí dànù ní orílẹ̀-èdè nàìjíríà oníṣẹ́ bí ò ní jẹ́ fún wa o ẹ̀ ń fa ta ọ̀run.

television eh ngo ba ngbo lo won ba gba aseyan le ko bibeli lai mo yo inanin mu iho mo re bayi e wo ka keko oro olohun ka gbadun re a mo je oyeyan a mo je oyeyan dada tori na ko si girigiri so ti gbo ko si girigiri vivi fone eje nsare so awon bi meji ta ti so tele mo ni o se ri ka forele fun dupe oleto orisi ore kanu ore dupe en tolorun ba se fun o ko dupe lore laye ejo en gba ti nkan o ti da bayi teyan ba ma lo ilu ebo to ba de yo ma so re dupe ni isin o ti ma ra firifiri gbogbo yin fo ni isin ah laye ejohun to ba lo ilu ebo ani wa ma pe yan baba ilu ebo tori po lo ilu ebo lasan ni o ekan na ni o yo si adi baba ilu ebo zugbon ni isin ke won fi belo se nlorin bo sa je le lo lebo o sa lo ku tonu en gbo ba de kina won so wa lo ti lebo de eyan ma so pe eyan wa wa powe o wa fowo to da be olorun o mu mi rin ajo lo mo si de layo ore dupe nu igba mi te eyan ba bi mo igba mi teyan ba ni gbe gambi ise igba mi teyan ba se danwo to ba yege igba mi orisirisi nkan gbogi to lohun se fun oto wa fe fope han ore kan wa baun ore adase niyun ke se ti gbogbogbo olohun fo si olohun olodumare fo si e ni pe tọlọrun ba se nkan fun yan keyin o dupe orisi ore kanu ore keji ta tun so npa re bibeli so wi pe ni gbogbo igba ta ba pejo inu we corinthi kini ori kerin o din logun e je nbere latese kini e kin to salaye oni nje ni ti idawo fun awon eyan mi mo bi mo ti fi ase fun awon ijo Galatia be gege ni ki ese ni ojo ikini ose kolukulu ko yin fi sinu osura lodo ara re lapa kan gege bi olorun ti se rere fun ki o ma se si ikojo nigba mo ba de ojo kini ose ore keji nu ore ta ma san lojo ojo sunday ta ba lo sosi baito wa saturday la wa mama lo sosi anyo ore teyin ma san ni saturday ore kananu mo leyin te ma gbe mo te ni ke te won fowo se seri ke ni awon adu amundo gbe mo te a ma lo sosi omo won a o won ti n ba so fin pa awon amundo gbe mo kan wa to je pe o won ju si ati nbe ni yara pa lo yin lo eyo kan soso o ba si ti bole ni isin o pari nu in ti jo n fowo se po in ti jo n fowo se po se si ari o awon to je pe toro ko bo nkan kan ni a ma fi le ani a ma bere ru bere ba won ki gan ni jo wa n fowo se awon ye labo bu fi le ti n bere pe kini jo n fowo se iru gba mi wa ajo mi ni missionary ti n sanwo osu won e mo wi pe jo n lo owo fun dagba soke se olohun a ijo n lo wa ti n sise na jo n ko se won oni gba owo osu ni abi an so fin pe bibeli venerable oje ti venerable ba ti e je bibeli omo mejo to bi nko a mefa ni o se won o ni jeun baba ti n san ko sosi nko
se ro padua ni mo gba lososu gege bi owo oya re ni o na jeun en ti jo na wo sipo o be ba lo sosi ti panu kan ba njo eyin na le soro pe iru sosi wo lele yi a ma pa ye jo ni bi na ba njo bojo ro emi hotel jesu bojo ba nkan lasan se lomi nu yin e ni tele mo Ero awon nkan ti jo na wo sinu eto ni jo mejo ke ma forele en toto ni igbe kale oro Olorun orisi ore kan tunu se ri orisi ore mi na tun wa teyan ma fi fun Olorun Olodumare o ni ore fawon ranse Olorun ore fawon si Olorun Peto wa se bi won gbowo wa farabale je nlaye o dada gbogbo yin egbo mi o eyin e fi fun iranse Olorun tori ko lo lo o fi fun iranse Olorun to ro ba bibeli mo ne egbo mi dada mo ni fi fun iranse Olorun ko ni nkan kan se pelu pe o na sa lo lo ko le sile kun obukun kan sile fun woni tori ngba mi won awon eyan ma so fun mi wa ni paito wa o lo lo o lowo ju gbogbo ma jo lo a se le tun ma fun lowo ke se tori ipo lowo abi o lowo nítorí pé náà gbé kalẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run fífi fún ìrànṣẹ́ Ọlọ́run wà ń bẹ́ẹ̀ ọba sì fi fún ìrànṣẹ́ Ọlọ́run Ọlọ́run ó bùkún ọ ń tọ́ ṣẹlẹ̀ nu ǹjẹ́ mọ̀ pé ẹsẹ̀ tọ́pọ̀lọpọ̀ wa máa kà ìwé Fílípì orí kẹrin ẹsẹ̀ kọkàndínlógún olúwa ó pèsè fún gbogbo àìní mi gẹ́gẹ́ bí ǹjẹ́ mọ tó bí ọ̀rọ̀ Apollo Apostoli o leyin ijo Filipi igba mo nilo nkan e fi ranse si mi fifi fun iranse Olorun en lo bi ileri Filipi ori kerin ese kokandinlogun edi na ama da keyan fi fun ranse Olorun ko ni gangan se pelu o lo lo ni abi o lo lo iwo o n fi se isin fun Olorun ni je ba si se pe awe eyan a saafu waito wa ewo ni saafu awe eyan a jafafa to be ju be lo ke lo de te se so be eyan ewo bayi nbo le ti reni keni to sore fun ranse Olorun ninu bibeli ti o jere re e so fun mi a wi pe eni yi o sore fun ranse Olorun yi o Olorun o si sore fun pada e le ri oda tawe eyan ba wa saafu se e mo wi pe Olorun okan ni lana loni ati titi aye ke yi pada Olorun e yi pada arabirin kan lori Woli Elisa ima gba waju ile re koja lo lo ba so foko enjo kan baba ti ma iranse Olorun ti ma gba waju ile wa ikoja lo si just wa nkan se fun kene bo si ko teyin wa e ja tun se dada ti an ba ti nbo won o le ma sun won si le ma tesiwaju lori iri ajo won obirin n ba se lo ba so fun ranse Olorun nje mo po Olorun sore fun pada be mo so fun Olorun sore fun pada o ojo kan woli Elisa ni geasi lobe lo mama ikin lo nilo o ni bo nse n wo bayi won nilo omo toro won eri ko mo koja lo ewure lasan ni mo koja lo nbi o ni lo pe wa nje mo pe pipe to pe wa bayi o si gbadua fun Olorun si fun lomo se ri ngba bibeli so kenikan
tó ní ẹni ọba gba wòlíì ní ó kọ ẹjẹ nkàyún ìwé Matthew orí kẹwàá ni ẹsẹ kọkànlélógójì àwọn èèyàn ti ní máa sọ ẹsẹ nléèbó wọn ni a máa sí àwọn bákan 41 o Matthew orí kẹwàá 10 nínú ẹsẹ 41 ó ní ẹni tí ó bá gba wòlíì ní orúkọ wòlíì yóò jẹ èrè wòlíì ẹni tí ó bá sì gba olódodo ní orúkọ olódodo yóò jẹ èrè olódodo ṣé ẹ rí ẹsẹ yìí ó lóyún ẹni ọba gba wòlíì ló kọ wòlíì ẹni pé ńgbà tó ní yóò jèrè wòlíì ṣé ẹ rí nínú pé ẹni ọba ní pé ọlọ́run ni o toró rísirísi ní bẹ́ ń ta lónìí o gbogbo ọ̀yà náà ni ó sì pera rẹ̀ lójú o ṣùgbọ́n téèyàn bá ní pé ọlọ́run nǹkan kan ń bẹ tí ń pè ní ọwọ́ ọlọ́run ẹni tá a lè fi ṣàkàwé rẹ̀ ni àwọn ohun tó jẹ́ wípé ó jẹ́ àmì tàbí ìfarahàn wípé ọwọ́ mi ń bẹ lórí ẹni yìí ọwọ́ mi ń bẹ lórí irinṣẹ́ ìrànṣẹ́ rẹ̀ àwọn nǹkan kan wà báhun bó mo ṣe fẹ́ sọ fún yín wọ́n kúkú sọ fún yín òótọ́ ọ̀rọ̀ ni èmi ò ní parọ́ fún yàn ṣé ẹ rí nígbà mo bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ pàìtọ̀ wa n ò ní parọ́ tàn jẹ ọwọ́ ọlọ́run bẹ lórí ètò ọwọ́ ọlọ́run bẹ lórí ẹ̀ tí n bá sọ fún yín pé tí n bá lọ ṣe sí orí rédíò kankan tàbí tẹlifíṣàn lọ́pọ̀lọpọ̀ ọgbà ẹni mo bá kọ́kọ́ sọ fún tọ́ba ni àwa máa ṣètò rẹ ń bí ngbà náà ọlọ́run máa sábà gbin àga láàrin oṣù mẹ́fà tí n bá bẹ̀rẹ̀ ńbẹ̀ kí n tó sọrú eléyìí ẹ mọ̀ pé wọn ó ti rí bí ẹ̀mẹ̀lúù ẹ̀mẹ́ta kèé ṣe mo rántí ìgbà mo gbé pàìtọ̀ wa lọ sí tẹlifíṣàn kwara ńìlọrin ní tí mo sọ fún yín yóò ti lé lógún ọdún o mo bá débẹ̀ àwé kan níbẹ̀ mo kọ́kọ́ bá ó ní kí lẹ́lẹ́ fẹ́ máa ṣe náà mo ní ìwàásù ọ̀rọ̀ ọlọ́run yorùbá ni ó ní yorùbá mo ní ó ní wọn ò lè gba tiẹ̀ sẹ́ni bí mo ṣe fẹ́ pẹ́yìn dà báyìí ẹni ọwá jẹ́ ọ̀gá wọn náà tí wọ́n ta ìṣèpolongo ètò wọn mákẹ́tà nù o ẹni ọ̀dọ́gà wọn bẹ̀ bá ní ọkùnrin ọ̀yá wa bí wá kẹlẹ̀ sọ náà mo bá ṣàlàyé fún yàn pé ó ń wàásù ọ̀rọ̀ ọlọ́run lèmi ó ní ṣọ́ọ̀ṣì wo mo èmi ò ní ṣọ́ọ̀ṣì gbogbo èèyàn ṣọ́ọ̀ṣì mi ó ní kí lẹ́tọ̀ náà mo ní pàìtọ̀ wa torí kíni torí mi pàìtọ̀ gbogbo wa ó sàn wò mí níbi pé ewu alélẹ́yìí nígbà ọ̀jẹ́ pé kì í sí ìkúkú sọ̀fẹ́ ó ní dá wò ló bí yọkẹ̀rẹ́ ó dàbí pé dàn wò ló bí ìyà ọ̀kẹ́rẹ́ ni òwe ń fẹ́ bá mu àmọ̀dé tá a ṣe ń sọ̀túmọ̀ òwe lóde òní ìbáyé ṣe fi tọ́pọ̀lọpọ̀ fi mọ́ gbádùn ìdánilẹ́kọ̀ọ́ pàìtọ̀ wà nù torí tí ẹ bá ní dàn wò ló bí ìyà ọ̀kẹ́rẹ́ ó fẹ́ bá mu jù sẹ́rùn pé tọ́kẹ́rẹ́ bá rí tàkùté yóò kọ̀kọ́ wò pé àbí kí mẹ́yìn orí àbí mọ́mù àbí mọ́mọ́ ẹyìn orí rẹ̀ àbí mọ́mù yóò bá dánwò ẹ já dánwò jọ ẹ dánwò lọ dántán ìtàgùjọba géètì rẹ̀ kan lọ ó dàbí pé ó fẹ́ ní túmọ̀ ju dánwò ló bí ìyá ọ̀kẹ́rẹ́ lọ tó bá tẹ̀ wá sí pé ní dánwò ló bí bàbá ọ̀kẹ́rẹ́ èèyàn ọba tó ń sọ pé èèyàn tó ń fẹ́ ṣe dé ọyá kí là ń sọ lọ wọ́n ń sọ tẹlifíṣàn kwara àwé ń bá ní ọ̀dà ẹ já dánwò làbá bẹ̀rẹ̀ gbogbo ẹ̀yìn tẹ́ ẹ̀ ń gbọ́ mi èmi ìparọ́ ṣe rí ọkùnrin un aláàjì ni ànígbà míì tọ́ bá táwọ́ díẹ̀ tí ń bá tètè rowó san yóò sì san
yo san we to na yo ni pa ito wa igba ku gba te ba ri ke fun pada odo kan mo bere lo re pe kin lo de ti fi nse e gbo n to so fun mi ni oni laarin osu kefa ti mo gbe idanileko debe un oni gbega oni elekeji to hun o le salaye re oni lati gba pa ito wa ti bere lori television kwara o la won mi ti an ma je wo tele won wa nrowo san e ri pe leyun koja ra ona ti an je wo tele ti won isaba tete rowo san gbogbo won ni ti nrowo san tori pe idanileko paito wa debe owo olon be nbe idinu sori to ba fun iranse olon e o len to ba gba woli lo ko woli awon ami t'olorun fun eniun lori ise iranse to gbele lo iwo na ja ladun e en to tumo sinu en ti mo so fun yin mo ranji gba mo bere radio ni adaba fm lakure o se le se ni na ke lo ko ti se ki fm abi nkan londo sasa ni bi ti ma de en ti ba gbe eto yoruba debe pa ito wa eni mo ba koko pade to ba ni a e wa mo se nbi won ma ri gbega laarin osu mefa ara won ti en pe lowo olonu e ko yeyan sugbon owo olonu iwo to ba wa ran ise ranse to ni ipe baun ara awon mudumudun to jenu inti nsonu pe nba gba woli lo ko woli sugbon wo to ba ni iranse olorun na ni se bi boda kini ni o to ba gba woli lo ko olododo ere ti nbe lori boda nikan na lo ri je ala mi a ma wo bayi won ni se bi boda gba data jo lo suku no ma kan rerin tori ko yan awon omo ni pe yan pa ito tora ajo gba bolu nkeke ni ma kan rora rerin olohun omo binu sian sugbere border na ni a ma je sugbe lomi to ba ni mo ranti enikan ta jo lo lewe lagelu ituma keyan jere ise ranse woli mo nso fun yin mo ba n wo usage lonjo kan mo fe lo ki enikan to saisan mo ba re ni lo ba pade mi oju re ti lo ko lara mi o ba ni a bo se gbade pastor a mo jo jade nlagelu ni mo ni a oju ti se ti wa lo lara mi kin le wa wa se ni hospital o ba fi kini kan o ni kidirin won abi nkan ni ma se ohun o lapa kan bayi mo ni bo lo wa o ba fo kan be mo ba gbo wole mo si gbadura lo kon la Jesu ti Nazareti mo lo ti ri wo san se ri gba ta se pade awon ta ti jade ta jo pade papo ni lage lu njo kan awe un oju gbogbo eyan lo ti so o wa so nto sele oni lati gba na kede re won ti ko ti ko sele mo e to ko sele si gbera se mo pa jo jade lage lu ni en to yo so ni pe abi wo ko ni ta jo jade en to yo so nu sugbon ni a pa ito wa o gba woli lo ko woli nu to ba kan gba yan lo ko eyan lasan iru eni be ere border lasan ni o je sugbon ko so pa jo jade o ni pe pa ito wa se ri ngba mi ituma re nu in fe soro lo pupo nbe won fe ma koja lo loju titi gbogbo eyin te ti ma fe gbe gun mi ke mo wa so pe woli wo ye ro e ja jo ma ja gbadu ara wa ngba mi wa bayi ti ma lagbado je bayi mo wo keke ma ru wa njo kan ne mo ba fun ohun keke nlowo lo ba ni emi o ni sengi o emi o ni sengi o mo ba ni bo wa la se se bayi e ya so na ni
Eya Moni Moni Moni mo si le sanwo mo si le san mo si le san o won ya gba iba saja lo won ya san mo ya san wo gugu awa ta jo wa nu keke maruwa e so ru o meni owo teyan ba gba yan pe ipe olohun be lori eni fifi fun ne gege bi iranse olohun a ma je bukun fun yan paito wa se ri ngba mi wa yin ti e je ka wo eyan o fe fa won iranse olohun ni pe iranse olohun gan won oga fun won o ton le so o ton le so won emi e mo pe emi e fa ri apa kan ki nda apa kan si se ri ngba mi wa eyin iranse olohun na oga fun yin die oga fun yin die ngba ti wo na je iranse olohun opo awon ajo re won o lo lo gbenga oko jipu nu o e wa ko alafia 1 alafia 2 alafia 3 alafia 4 alafia ewo niyun na peto orisirisi gbenga oko ni te wa nko alafia 5 awon niru oni yona si la ma jo yin eyan na po die eyan na po die e ja so toro fun ra wa eyan po die e ja dele eyo e ja dele ti o ba se kene ti ba se pe nlo fun nkan mi oko merin marun opo fe nikan opo fe nikan e ja ma be ko wa lo e oro keke kuku ti ye gbogbo awon ti mo nso fun a ma jo ti gbo baun e ja ma de die die tori fifi fun ni ranse olohun opo ni ma fe fi fun ranse olohun sugbon yi ina teye ranse olohun na ma na wo ngba mi a ma se die se gbo ejo ejo ore mi to tun wa re o fifi fun awon ti won ja laini fifi fun awon ti won ja laini olohun fowo si yun na o ninu owe owe ori kokandin ni ogun ese ketadinlogun re iwe owe 1917 o oleni to saanu fun talaka oluwa ni o ya ati iseun re yo san pada fun oba saanu talaka olohun lo ya lowo gbogbo eyin te ngbo mi ore kan t'olohun tun gbe kale ni ka ma fa won alaini seri titi jesu ede la alaini omo wa le arin wa o titi jesu ede ni olohun ti a se pe oda o gbe ore kan kale ta ma fa ti o ni to tori na sugbon eje ayin awon ajo olorun eje ayin awon ajo olorun n tirai be mo so fun yin so si n tirai koda odun to koja ni bi osu kejila agbe awon dokita oyinbo awon apo ogun pharmacist oyinbo a gbe won lo si oko kan ilu kan mopo ijebu en lo wa en lo ko lu na a ko won lo be a wa ra iresi baagi ni o kene kan ni o fun gbogbo awon araalu an ti an ba wa nje mo wi pe awon dokita ta ko lo won ye gbogbo awon agbalagba ti an ni lo igo lati fi ma kawe won fun an amen ti an ni lo nkan pepepe won fun an ati an ni lo ogun won fun an a fun gbogbo won a wa haresi fun ye awon mama agbalagba a haresi fun gbogbo won awon ti an ni lo igo ojuta fun ni go a mejidin la adota ni gbogbo eyin te n gbo mi sheri iru gbe kale baun
en lopolopo ojo ma se koda ngba ta de lu nta fe se won na kan na ti wa tan ti se baun a je pe jo olorun anti rai a gbagbe awon eyan nya gbagbe awon eyan ni ti eleyun anti rai ninu ma je mo tonton ninu ma je mo tonton enu se awon apostoli ori kerin eje ra sa ka awon bi ese melu fun anbe tori ana ran ti awon ti o je talika laarin won ese keta o le logbon agbara nla ni awon apostoli si fi njeri ajinde jesu oluwa ore ofe pipo si wa lori gbogbo won nitori ko si enikan ninu won ti o se alaini nitori iye awon ti o ni ile tabi ile won ta won won si mu owo ohun ti won ta wa won si fi lele ni ese awon apostoli won si pin fun olukuluku gege bi o se se alaini si se ri n to se le nbi ni pe lasiko gba na iyan wa eku mo pe paito wa iso lo selu sugbon ni asiko ta wa ina e mo pe nkan le die ni nkan le die mo lo banki njo kan ni won ba ni pe ki n te ika ki n te ka se ri kini mo se ni jan fi mo ri ika eyan masini lagun lagun ko ri ka mi o mo so fun anti an wa nbe mo ni gari la mo ni isin ika masini o le ri ka mo ika gan ti sengi te ba ri mo funfun tau tau ni ah ege po eni san ba masini eja ni mo mo ba masini re eja gari mi mo lopo ju ngba mo fi teka laye jo iresi la nje ni se gari o je ri ka mi mo se ri awon eyan opo salaini ara fifi fun ni oni karanti antian salaini sugbon kini kan wa wa o tori mo sakiyesi ele iwe galatia ori kefa ese kewa oni nje bi ati ri akoko eje ka ma so re fun gbogbo eyan ati papa awon ti se ara ile igbagbo ati papa awon ti se ara ile igbagbo gbogbo eyin te ngbo mi se ri lopo gba to ba papa tojo ba n pari lo o n kaluku wa ta ni fe awon eyan e mo pa wa na mo se o e te ran leti won so fe a se lodun yin a ran ti se lesin ti mo ma so pe eyin te ba laso e ko wa ta lo ko fa awon alaini lagbara olorun olodumare a se lodun yin ani ke eyan saka janfani fun gbogbo aye in ti an pe n se ran senu opo wa ta ba ti lawon aso kan a ko lo sabo kò sì léèwọ̀ ṣe nígbà mo ní sábò ń ẹ mọ̀ pé ṣàṣà ni ìlú tí ò ní sábò ọ wà làbẹ́kúta ọ wà lẹ́kọ̀ọ́ ọ wà káàkiri kìí ṣe tẹ́lẹ́yàmẹ̀yà ṣùgbọ́n lọ́pọ̀ ọgbà ibi àwọn tí wọ́n bá jáfọ́jú nǹkan kan bá péjọpọ̀ sí wọn a máa sábà pé bẹ̀ ń sábò ni mo ṣe lo èdè wọn. ṣe rí tá a bá ti fẹ́ fún yàn ní nǹkan ó ti sábò ǹjẹ́ ìmọ̀ pọ̀pọ̀ wà á ewu àwọn aláìní ti ń bẹ láàrin ìjọ wa kó o tó ka sọ lọ sábó kọ́kọ́ wo náà jọ rẹ ná ẹyọ bíbélì ní ká sóore fún gbogbo èèyàn ó ní pàápà àwọn tí wọ́n jẹ́ tá a jọ jẹ́ òun gbàgbọ́ nínú ìjọ pẹ́tọ̀ wa ẹsẹ̀ wo nu náà ìwé gàlátíà ni o orí kẹfẹ ẹsẹ̀ kẹwà ni o ó ní ìjẹ́ bá a ti rí àkókò ẹja máa sóore fún gbogbo ènìyàn àti pàápà fáwọn tí í ṣe ara ilé gbàgbọ́ àti pàápàá fáwọn tí sára ilé gbàgbọ́ ẹyọ ọlọ́run fi a máa sóore fún gbogbo èèyàn o ṣùgbọ́n ó ní ká dá àwọn tí ń sára ilé gbàgbọ́ ká dán yàsọ́tọ̀ ni a kọ́kọ́ sóore fún kó o tó di gbádigbọ̀n pò ń kó lọ sábó wọn tí ń já láìní inú ìjọ rẹ ná ìdínú èmi a máa gba àwọn ìjọ níyànjú pé ẹgbẹ́ àwọn kan kalẹ̀ kọmitì àbí nǹkan ni a máa pè hàn tí ó máa wá bí wọn ó ṣe máa
fun awon ti an sa line ninu ijo welfare egbe kale ninu ijo yin eyin te wa jo mo ijo na to ran mi wa ti an jo mo ijo won o ni lo igberaga buku igberaga talika ni sian won o mo ni jade pa won o ni iwo to ba je omo ijo to sa line o le ma lo do welfare ma je igberaga buku ti o ni tumo ko ko se o le se o asiko kede lele eja gbo kede leyin kede n re lo o ka ma tesi waju lori eko wa

0: Nikon ni kẹrin lé láàádọ́rùn tó ń fa mẹ́sàn án ẹ̀bọ̀ lẹ́yìn 32 FM 94.9 à ń fẹ̀rin gba gbogbo àgbáyé.
1: Ìwé mímọ́ ní nítorí gbogbo ayé yóò kún fún ìmọ̀ Olúwa gẹ́gẹ́ bí omi ti bo òkun àsìkò ti tó wà yìí o láti bá Jésù pàdé nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run lórí ètò ìbápàdé Jésù. Ìbápàdé Jésù láti iléeṣẹ́ 32 FM 94.9 látẹnu ìránṣẹ́ Ọlọ́run Alá olùṣọ́ àgùntàn Báyọ̀ Olúwayẹmí ti ìjọ The World International Christian Center tí a túmọ̀ sí Wonders Chapel. Àdúrà wa ni wípé

Jésù ni àlétò mi. Mo ní ohun gbogbo. Sọ bẹ́ẹ̀, Jésù ni àlétò àti ànísẹ́kù mi. Mo ní ohun gbogbo lọ́pọ̀lọpọ̀. A fi ohun gbogbo dára tẹ́mi lọ́rùn. A fi ohun gbogbo dídára tẹ́mi lọ́rùn. Torí pé Jésù ni ohun gbogbo nínú ohun gbogbo fún mi. O sì ni àlétò àti ànísẹ́kù mi. O ti rí bẹ́ẹ̀ lórúkọ Jésù. Bí ìṣesẹ̀ yìí tí mo ti wà nínú Kristi. Now that I am in Christ. Nísinsìnyí yìí tí mo ti wà nínú Kristi. A máa lo ìwé Kolose orí kìíní ẹsẹ̀ kejìlá àti ẹsẹ̀ kẹtàlá Ìwé Kolose, Colossians chapter 1, verse number 12 and number 13. Kí a máa dúpẹ́ lọ́wọ́ Bàbá ẹni tó mú wa yẹ láti jẹ́ alábàápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀. A jẹ́ alábàápín ogún àwọn èèyàn mímọ́ nínú ìmọ́lẹ̀. Ẹsẹ̀ tó tẹ̀lé. Ẹni tí ó gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn tí ó sì sí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Ẹsẹ̀ yẹn ẹ jẹ́ ká pè sínú ayé wa wípé a gbà mí kúrò lọ́wọ́ agbára òkùnkùn. Sọ kó nítumọ̀ lókè ayé a gbà mí kúrò lọ́wọ́ agbára òkùnkùn. A gbà mí kúrò lọ́wọ́ agbára òkùnkùn. A sì mú mi wá sí inú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Alleluia o. Tí ẹnikẹ́ni bá ti sọ pé Jésù ìwọ ni Olúwa àti Olùgbàlà ń, ẹni yẹn ti kúrò ní agbára ìjọba òkùnkùn. Ó ti wà nínú Kristi. Mo sọ fún wa nígbà tá a bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ yìí pé tá a bá pé ìjọba ọlọ́run. Mo sọ fún wa pé ìjọba ọlọ́run kò dàbí ìjọba ti ayé. Kò sì dàbí. Alleluia o. Kristi ni kíni o. Toro sọ fún wa wípé ìjọba ọlọ́run kì í wá nípa wípé àmì kan rè. Ó ní tí a bá sọ fún wa wípé ó ń bẹ lọ́hùn, ó ní ká má dà wọn lóhùn torí pé Kristi wà nínú wa, ìjọba yẹn ti wà nínú wa. Ẹnikẹ́ni tó bá ti wá ní Kristi, ó ti ní ìjọba ọlọ́run nínú ara rẹ̀. Ìjọba ọlọ́run ò dàbí ìjọba ti ayé. Tá a bá sọ wípé ìjọba Nàìjíríà tó ní ibi tí a pè ní àlá rẹ̀, ibi tí àlá rẹ̀ dé, ìjọba ọlọ́run ò rí bẹ́ẹ̀ yẹn. Ìjọba àfojúrí oní ti ìjọba tayé. Ìjọba ti ẹ̀mí oní ìjọba Kristi. Oní bíbélì sọ pé bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ẹni bá ti wà nínú Kristi ti wà nínú ìjọba yẹn. Kí wá ni ẹ̀kọ́ tá à ń kọ́ wa ni pé nísìnyí tí mo ti wà nínú Kristi, ṣé ẹni tó bá ti wá wà

0: 32 FM.
1: 94.9.
2: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
3: Ètò ìgbéyàwó láyé.
4: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
5: Kí ló ṣẹlẹ̀?
4: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì kọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní
2: 2026.
5: Ẹ
2: ní tòótọ́.
4: Káṣà sọ pé o ti sọ̀rọ̀ yẹ àbí?
2: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
4: Olùṣọ́ àgùntàn, ẹ so wa pọ̀.
2: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ọ́fíìsì wa wà ní Mọ́kànlá Road ní Vesna Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí
7: 0707-460-3911.
8: Ǹjẹ́ wọ́n ń wá ọ̀dọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ tó ti tún fóònù rẹ ṣe? Bóyá iPhone tàbí Android. Àbí na way to unlock your phone dey bother you? Don't soft o. Make you jolly go Real Phones Repair and Unlock Services. Níbi tá a ti fi ṣe tútù fóònù àti unlock services rán, kò tán síbẹ̀ o. Bẹ́ẹ̀ la tún ta phone accessories lónìí rọrùn bíi power banks, chargers and charging cables, earbud tàbí headphone. Wait o. Àbí na ring light or tripod you wan buy? Everything dey there gidigba wey plenty, original and affordable. Our address nko, number 31C, Nipos Shopping Complex. Ní dojúkọ Cocoa House. Kẹ́ tó wọlé lẹ́ẹ̀tì kan wá lápá ọ̀tún yín. Tẹ̀bá tún wá wọlé tán. Ẹ ó tún kàn wá kúgú. Lápá ọ̀tún yín bẹ́ẹ̀ náà níbẹ̀ bá ṣe ń wọlé. Tolóńtoló wà rèé o. 0706-436-8169. 0706-436-8169. Real Phone Repair and Unlock Services. Ojútùú sí gbogbo ìpèníjà fóònù.
9: Ti ilé rẹ sí nínú báàgì ẹnu olóró àbí sọ́rọ́ ń gbó lójúdò tó ń tojú àgbàrá rárá má dàrú aṣọ bẹ́ẹ̀ sòrò mọ́. Ṣohun tó yẹ lásìkò tó gbàgbàmù ọjọ́ kìíní oṣù kẹsàn-án ọdún 2026 lọ́jọ́ síjọba àpínlẹ̀ Ọ̀yọ́ fún gbogbo wa láti ní gòrò ìdálẹ̀ sí láyìíká àwọn agbègbè wa kò yọ ẹnikẹ́ni sílẹ̀ nínú ilé níbi iṣẹ́ ilé ìtajà ilé ìgbèkó wa àti níbi gbogbo. Ọ̀ràn yẹn ni láti ní gòrò ìdálẹ̀ sí má dájọ́ sí kó fin tó bẹ̀rẹ̀ iṣẹ́ ọwọ́ rẹ̀ gbélẹ̀ síbi tó yẹ. Ìmọ́tótó ìpínlẹ̀ Ọ̀yọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ èmi rẹ̀ ó lòdì sófin ìpínlẹ̀ Ọ̀yọ́ láti dalẹ̀ sójú títì tàbí ibi tí kò tọ́ dalẹ̀ rẹnu lọ́nà tó bójúmu jẹ́ kí ìpínlẹ̀ Ọ̀yọ́ kó wà ní mímọ́. Ìkéde yìí wá láti iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tó mójútóró ètò àyíká lábẹ́ olùdarí onímọ̀ Adémọlá Temitayo Adérìntọ́.
10: Ibadan Amala Fest 2026 is here. Let's eat and celebrate. Rhythm drops, the taste buds dance, the biggest celebration of our heritage is back. 32FM 94.9 proudly presents the ultimate food festival, Amala Fest 2026, the second edition. Mark your calendars, get ready for an explosion of culture, music and endless flow of authentic Amala. Whether you like it dark and rich or light and fluffy, we've got you covered. Paired with the ultimate soup combinations, Ewedu, Begiri, Ila and rich Efo Riro. And let's not forget the assorted protein. Freshly cooked meat, tender kpomo, and savory fish, all swimming in mouth-watering stew. Taste the best from the most legendary Amala spots across the region. From Bibire Food Canteen to the famous Iya Adija Alamala Adeoyo and the iconic Iya Oyo Alamala Gbaremu Market, and so many more. But wait, there's more. Show us what you've got in our exciting food challenges. The ultimate Amala eater, who can finish a mountain of Amala in record time. The Amala pounding master, the ultimate test of strength for the best texture. The fast eating champion, speed, precision, and pure appetite. To participate, pick up your form at Laughter House, Mokola, Ibadan. Venue for the event, the Recreation Club, opposite Adamasiba, Ibadan. Date, August 29th, 2026. Come ready to eat, laugh, and celebrate the rich taste of Yoruba culture. Get your tickets now at Laughter House for just 3,000 Naira. Or call us directly on 0806-218-5194. Amala Fest 2026, proudly sponsored by Regal and Maggie. Me and Maggie, so good to

0: You're listening to 32FM 94.9.
1: Francis, mo gba pe o tun ti open store mi se oja lesi loye. Iru ogbon wo lo nda si? Emi o rowo taja. Ile ifowopamọ alasiri Wumi Microfinance Bank ni alasiri mi. Pẹlu awọn eto iyawo won. Bi beta money. Osu kan si osu mejila ni o fi da owo ti o ba ya pada. Pẹlu ida meta bo 3.5% lo osu. Eke tun wa fawo loko nlala ati loko kekeke. SME loan ye. Osu mejila lo fi da pada. Salary advance loan fun gbogbo osise ijoba ati osise aladani. Osu mejila gbako ni won fi da pada. Pẹlu ida meta abi ida meta bo 3% si 3.5% anfani ati ma se ile ori owo re tun wa bo baro gugu e papo yen interest waiver tabi overdraft osu kan tabi osu meta ni o fi da owo ti o ba ya pada pelu ida meta atabo 3.5% owo to ba ya laarin wakati 48 hours owo to fe ya yo ti jade fun alaye lekunre 0707313 5538 whatsapp 0908796684 website www.groomingmfb.com olu le se won wa ni 160 ojo yu high road Olorun bus stop ojo Ibadan adehun ati ilara ntele wa.
2: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
3: It's about to go down.
4: My love, waiting happen?
5: Before I marry you, the TV where you promise, the fridge in car, where they? Washing machine in car, will you be using my hands to wash clothes in 2026?
4: Cancel this wedding.
6: Relax, everybody. Who said I must buy everything once?
4: I use CDK.
6: CDK?
4: Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. That's CDK.
5: So all those things don't already dey house?
4: Abba, since last month.
5: Pastor, continue the wedding.
7: Stress yourself.
4: Get phones, TVs, solar appliances, furniture, and more on CDK. Pay small, small. Zero interest. Normal market price. Download CDK today.
8: Visit us at Mokola Road Veterinary Bus Stop and Akwata Inside Sanctuary Filling Station. For more inquiries, please call 0707-460-3911.
9: CDK. Pay small, small. Live BB.
10: Ko si onje ti ko wukukun inu. Ijoye pataki. Ni amalala wujo okele. Alasiri oninawo imuleya onibuka ko ba gbona ko se tutu ki obe sa ti loworo ofun mi
11: ileleyi o
12: eja osan
13: 32FM 94.9 fẹ̀yìn ẹ̀ ló tún ti tẹ́ pẹpẹ ètò àyájọ́ àmàlà amalafẹ́ ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀ ló tún kò lọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2026 29th August 2026 àti ṣeré a máa túnṣe yìí a sì tún máa ṣọ̀pọ̀lọpọ̀ orú ẹ̀ lókè èpè tó ń ti gbádùn àlùjò àwàdà ẹ̀rí kéékèèké tó ń ti fífi àmàlà dúdú tàbí funfun tó fẹlẹ́ bí etí pẹ̀lú ọbẹ̀ ewédú gbẹ̀gìrì ìlà ẹ̀fọ́ rírò ẹran pọ̀nmọ́ tó káta mọ́ra ṣe kọ̀rọ̀ pọ̀tọ̀ sórí àmàlà la fi jọ máa ṣẹjọ́ ẹ̀ ẹgbẹ̀rún mẹ́ta náírà lẹ́ọ̀fẹ̀rà tíkẹ́ẹ̀tì jẹ gbádùn tó gbádùn pẹ̀lú àwọn olóúnjẹ ìgbàlódé láwùjọ tó yáyì táyé ń gbà tiwọn bíbíire food canteen lókè àdó ìyá àdìjà alámàlà ní yànnà àdí ọyọ ìyá ọyọ alámàlà lọjà àgbàrímú àtàwọn olóúnjẹ ìgbàlódé mi kò tọ́ síbẹ̀ àwọn ìdíje wọ̀nyí bíi ta ló lè jẹ̀ṣọ àmàlà bàkì tán láàrin ìṣẹ́jú àyà tàbí ta lọkùnrin náà tó lè ro àmàlà tó fẹ́lẹ́ tó kóná bíi etí atẹ́ni tó lè yára tètè jàmàlà tó gbóná láàrin ìṣẹ́jú àyà ọ̀fẹ́ ni fọ́ọ̀mù ẹ̀ wá sí 32FM Laughter House Premier Hill Mokola Ibadan Bóbá wa dọ̀jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2026 kàtú yaya tó yáya pàdé ní Recreation Club ní dojúkọ Adámàṣègbà nílùú Ìbàdàn ọ̀la tó ti sọ̀dí wòkè bùkà búta tó ń tẹran tó jíire pẹ̀ lálùjò tó bá gbàmù Amala Fest 2026 láti ra tíkẹ́ẹ̀tì ẹ máa bọ̀ ní Laughter House tàbí kẹ̀pẹ́ nọ́mbà yìí 0806-218-5194 pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ tó ń pọ̀ ti Rega àti Maggi èmi àti Maggi alájọṣepọ̀ tó dánmọ́rọ́.
14: Lovers, quick update. Scoreboard in 15 got a new time. Join us every weekday, Monday to Friday, from 9:15 a.m. to 9:30 a.m. Scoreboard Reloaded, 3:30 p.m. to 4 p.m. And football stories on the pitch every Saturday for Premier League commentary with our partners, the BBC, from 3 p.m. to 6 p.m. All on 32FM 94.9. Gist, Sim Sharp Analysis. Just a new sport on your dial on 32FM 94.9.
15: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
16: Ètò ìgbéyàwó láyé.
12: ẹjọwọ ẹ dúró lọjà rẹ
16: kí ló ṣẹlẹ
12: kí wọn tó so wá pọ ǹjẹ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi fíríjì kọ ẹrọ ìfọṣọ kí iṣẹ ìléwọ máa fọwọ fọṣọ nílé ẹ ní 2026.
17: ẹ ní tòótọ́
12: káṣá sọ pé o ti rẹ̀ wọ́n àbí
17: ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ wà.
18: ìwọ ló tún jẹ CDK báyìí.
17: bẹ́ẹ̀ ni o CDK ẹ lè ra fíríjì yín ẹrọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
12: kákúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yé àbí.
17: láti oṣù tó kọjá ni mo ti rà wọn.
12: olùṣọ́ àgùntàn ẹ sọ wá pọ̀.
17: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. download CDK lórí play store àti apple store.
8: ọ́fíìsì wa wà ní Mokola Road ní Vesna Bus Stop àti Àpáta ẹ lè pè wá sórí 0707-460-3911.
19: CDK sanwó díẹ̀díẹ̀ gbẹ̀gbẹ̀ ayé rọrùn. 32 FM 94.9.

0: bet that you've never listened to radio like this before.
1: You can bet that you've never listened to radio like this before. It's the voice of happiness. 94.9 32 FM.
2: Ìràwọ̀ kan yọ ọmọ ìlú títì. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà pẹ́jú sí. Àfin gorí òkè ó hàn kẹtẹkẹtẹ. Ìkànnì Dati 2FM gbòṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkùnrin. Dati 2FM 94.9. Ìkànnì adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn fọmọ aráyé. Ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni Dati 2FM. Ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbà. Ayé ṣe bí ṣe wa ni agbọdunnu eto to n parunu re ka ja fe to omo niyan ka si gbe ni afẹ re je lowo are ni je tenu ko tete bo li ko ikanni 32 fm do supa ran kaye 94.9 lo ba won kan ni
3: 32

e ka bo pada e ya de goke oju yin london bi sale jita abe tete abi o ke osun le gba de bi anti kontan pe ni ero bawo la ero abi ki lo tin pa tin o ke alaja ni kini condition wa bayi o ba lara won ẹrẹrin ni báwo lára wọn yàyà máa ń dùnyàn kí ni gbogbo eléyìí náà sinawa ìtẹkù iṣẹ ọsùn o kí ló dé tí wọrọ kalẹ kò rí bẹẹ tí fẹ kó rí kọyà bí kí ló tọlọrun ló máa ṣe ọmọ sọ pé àwọn wòlíì ò ní prediction àwọn for cars àwọn wòlíì for cars. Àwọn ọmọ pé ọlọ́run kì ń gbé bi rúdurùdu ìfẹ́ tiẹ̀ sì la máa ṣe tí nǹkan bá ti rí bẹ́ẹ̀ yẹn á fi yín lẹ̀ àwọn ọmọ wa gbàdúrà kí n ṣe ká máa ṣe tòbú tòbú fún la èyí ni yóò jẹ èyí yóò jẹ gbogbo àwọn bàbá wòlíì bàbá tó máa ń wọṣọ white yẹn níbo náà máa fojú sí báyìí ní ìsìn. Adúpẹ́ lẹ́yìn òkùnkùn ìmọ́lẹ̀ tán o. Ìmọ́lẹ̀ lọ́kọ̀ òkùnkùn. A kí gbogbo ẹ̀yin ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun. N tí mo rí àyà mi já lẹ́dùgbẹ̀dùgbẹ̀ tó mi ò gbọ́dọ̀ jábọ́ o. Ó bá lọ rí bí adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Káwọn náà wá rántí láti mú ìlérí ṣẹ o. Wọ́n mọ̀ yí pé nǹkan kan káwá ṣe ń tí orúkọ wa náà yóò fi wà nínú ìwé ìtàn kí lè jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn gómìnà tó kù bí ẹja ṣe dáadáa. Àwọn èèyàn lẹ́chingàn mójú o wọ́n mọ bó ṣe ń lọ o. A sì lè fi owó ra ẹ̀bùn ọ̀fẹ́ Ọlọ́run. Kò jẹ́ bó ṣe jẹ́ àsìkò sáà kejì Jackson. Yóò tu gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun lára o yóò tu wá lára torí àwọn ìkirè wọn ń bọ̀ lónìí ìkòyí ń bọ̀ lónìí àtúnjọ pàdé ní gbọ̀ngàn àwọn kan náà tún wá láti bá kọjá ìkirè láti máa lọ sí òkè ọdẹ òmu wọn gbọ́ wa lọ́dẹ òmu náà àwọn náà ń bọ̀ sọ kí gbogbo èèyàn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun o pé àsìkò Jackson kejì yìí yóò tù yín lára o. Ẹ kú àṣeyọrí ẹ̀kọ́ ló kó jẹ́ fún gbogbo àwa tá a bá wà ní ipò pẹ́ẹ́jà ṣe dáadáa torí ká ló pákà kan jàmọ́ ni àwọn èèyàn mọ́bí tán lọ. Mo sọ pé a ò lè fi ẹ̀bùn owó ra ẹ̀bùn ọ̀fẹ́ Ọlọ́run àwọn tí wọ́n pín ráìsì báyìí tán tún fi àdúrà ti ká mọ́ sọ̀dà kejì àwọn ìyá yẹn náà ń gbà àmì o báyìí ni ó ṣe rí fọ́mọ yín o. Ọlọ́run kó rè dànù o torí tí ò jẹ́ kọ́ mẹ́ lómi orógo lò nìyẹn ó ti gba ìgbàkugbà wọ́n sì ti fi pè sí i wọ́n á ń tiṣẹ́ torí ráìsì dèrékà méjì àbí kóńgò méjì ègún wá ń jẹ́ ìrìnrìn lórí ọmọ wọn torí pé àwọn màmá wọn ti jẹ èso eyín ka àwọn ọmọ ṣùgbọ́n ọmọ tó bá gbọ́ tó bá mọ Ọlọ́run o ìsìnkẹ́ ni ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ oníkálukú ní òru àti ṣe déédéé ara rẹ̀ torí ìyá ló gbà á kì í ṣọmọ ìyá ọmọ tó bá mọ Ọlọ́run. Àtàwọn tó ti gba 2020 tower ẹ̀yìn opó tó kàn yín ìyá Adébédèjì ẹ̀yìn opó àjẹgbé mi ní ti kálukálu ẹja ṣe dáadáa kò ní bàjẹ́ o. Lórúkọ ìgbìmọ̀ aláṣẹ 32FN lórúkọ gbogbo àwọn mẹ́ẹ̀rí white kí ló dé tó rọ kalẹ̀ owó ọgbọ́n atú yẹ̀yẹ́ ń dùn yàn o mi ò ṣe ṣe lú mi ò ṣe ní pati o Ọlọ́run gbọ́ àtẹ̀yìn ìránṣẹ́ Ọlọ́run tẹ tira yín bọ́ nú òṣèlú àánú yín ṣe mí ẹ̀yìn ìránṣẹ́ Ọlọ́run tẹ ti orí owó ti ayé yín bọ́ nú òṣèlú ìránṣẹ́ Ọlọ́run ò gbọ́dọ̀ ṣòṣèlú àdúrà ni ká máa fi ràn wọ́n lọ́wọ́ tẹ bá torí ń tẹ máa jẹ ní ìsìn tẹ bá ń tẹ máa jẹ ní ìjọba ọ̀run jẹ ẹ máa ṣe ìṣirò
tori mo gbo pa awon ranse olorun kan ni isin tori ero to wa n church won awon lose lo n ton won lo aga loju le ba ti fun yin nkan te ba ti se n ta fe se e fe te niyan o beta ke ran ka wo soke bayi e a ma fi adu aran yin lowo o kan so ile ni o enikan ni kilo kan mi o da ko kan mi lo to ma won kan no predict ni isin bo na fe foju si won predict won aso di the ball lo Cameroon ati won flakan wa yi adu ani ka ma fi ran won lowo o ran so olorun ki so selu afa ki so selu baba lawo en te ba je olori elesin kankan e gboro so selu adu ani ke ma fi ran won lowo Nigeria da ko ni baje ipin oyo na da ko ni baje Osun congratulations Jade goke aja ka mu orin wa orin yin ati eri re leyin gbo yi 32 FM 94.9 letting

púpọ̀ pàápàá lórí àwọn tó ń bí àbíkú ọ̀nà méjì ni ìwádìí mi lórí àwọn tó ń bí àbíkú yìí ọ̀nà àkọ́kọ́ ìgbà tiwa a mà sórí ire o kí làwọn mọ̀ tó ń jẹ́ ẹsẹ̀

0: Radio mi 32 FM ti wa oke
1: ade yemi le ruko
2: ade ko lati pe soreto yi
1: ato lati bichubichu
2: ina lo se pin lore ti je nbe
1: won awon kan ri na si wa ba dupe lowo olodum pe iyan ti won ri si wa olodum je ko se won ni yawo mi ma gbe ma fi obe gbe bi re tori a tin bi abi ku tele
2: ke ma bi abi ku
1: be ni
2: won ni pe ele to fe bi won fo pe pe bi ti se so
1: I want to go to the
2: program.
3: Ọlọ́run ṣe ìyanu nínú ayé wa ni àbí ọmọ níjọ Monday sí nǹkan kan ọmọ wà lálàáfíà ìyá náà wà lálàáfíà.
2: Adúpẹ́ ẹ̀mí ẹni láti bá àbíkú tẹ́lẹ̀.
3: Ẹ̀ẹ̀mejì.
2: Lórúkọ Jésù àbí yèlélé ọmọ ẹ̀rí ni kò ní kú.
3: Àmì àmì.
2: Adé àgọ́ padà sọ́wọ́ Ọlọ́run tí kò jẹ́ kí àlá àti ìran burúkú pọ̀ wá sí ìmúṣẹ. Ọlọ́run kò sọ fẹ́ ni o.
3: Àmì Jésù.
2: Ó mí ẹ̀jẹ̀ tẹ́ ẹ pàdánù Ọlọ́run kò dá padà.
3: Àmì Jésù.
4: Ẹ jẹ́ ká darí ògo padà sọ́dọ̀ Ọlọ́run. Atomi àti òróró nígbọ̀ngàn lónìí yóò ba gbogbo àjàgàjẹ́ Ọlọ́run ìjọ apostolate Christian ti bí àbíkú ní ìgbà méjì eléyà bí èmi lórúkọ Jésù Ọlọ́run yóò da ibi dúró gbogbo àwọn tó wà lóyún mo pàṣẹ ìbí wẹ́rẹ́ àwọn tó ń wojú Ọlọ́run àbíyè lọmọ yín ọ̀lẹ́ ọmọ kò sọ nípa double portion anointing tí màá ṣe fún yín lónìí àtẹ̀yìn olóyún àtẹ̀yìn alábìkú àti ẹ̀yìn tí ẹ ní àìsàn kan sí méjì iná ajábọ́ lónìí gbogbo ògbó jẹ ti Ọlọ́run lórúkọ Jésù Ọlọ́run àdọ́mọ̀sí àwòrán pọ̀ mo bá yín yọ.
5: Orúkọ mi ni Àlímọ́.
2: Àdàdúgbò lẹ ti wá sí iléeṣẹ́ yìí.
5: Olómi.
2: Kí Ọlọ́run ṣe fún yín lórí ètò yìí.
5: Ọlọ́run ṣe oore gidi fún mi ni o. Ọlọ́run táíwá lájà apọ́sítẹ̀ kò bá ó ṣe oore gidi fún mi o. Torí àbíkú ni mò ń bí. Ìgbà tí mo sì ti ń gbọ́ ètò wákàtí orin àti ẹ̀rí rẹ̀ tí mo ti ń gbọ́ yìí. Ọlọ́run ṣe oore ìyanu fún mi rọrùn ni mo bímọ mi. Wọ́n ní lọ́jọ́ kúnlẹ̀ mi ọkọ̀ ọ̀run ó wà mú mi ìrọ́kọ̀ ọ̀run ìrí nǹkan kan ìrọ̀rùn ni mo bímọ mi. Láyọ̀ ni mo wà ọmọ mi wà láyọ̀. Ìgbà tí mo bí gòkè bí mo ṣe pariwo Ọlọ́run táíwá láti apọ́sí ṣe kó bọ́ bá ń dáwọ́lé. Mo sì ké ó ké tó jẹ́ pé àtẹ̀jù sán wọ ẹkún. Hallelujah. Mo pé ó sì dá mi lóhùn o. Mo pé ó dá mi lóhùn àmì Jésù.
2: Orúkọ Jésù yóò máa jẹ.
5: Àmì Jésù.
4: Sista Àlímọ̀ tẹ jẹ́ ká darí ògo padà sọ́dọ̀ Ọlọ́run fún ìgbọràn àti yiná bíbélì ní ìràpadà ẹ̀mí ènìyàn ni ọ̀rọ̀ tá à ń ṣe ohun tá tún ṣe ní gbọ̀ngàn lónìí nìyẹn gbogbo àwọn tó ń bí àbíkú látòní ẹ ò bí àbíkú mọ àbíyè lọmọ tiwa lórúkọ Jésù àtomi àti òróró tọlọ́run fi ń bá wa rìn èyí tá ò tátá òpin lọ́fẹ̀ẹ́ fún yín àti ìfàmúyàn lẹ́ẹ̀kan sí lórúkọ Jésù àbíyè lọmọ tiwa sọpọ̀ àbíyè lọmọ tèmi ẹ̀yin tẹ wà nínú oyún mo pàṣẹ bí wẹ́rẹ́ ẹ̀yin tí ẹ̀ ń wojú Ọlọ́run ẹ ò ní bàbíkú àbíyè lọmọ tiyín àti gbogbo ẹ̀yin oníbísí tẹ́ ẹ̀ tún wá lónìí ẹ ó ra àánú gbà o ọmọ tá a ti bí wọn ní kú o. Wọ́n dá orí ògo padà sọ́dọ̀ Ọlọ́run ogo ní fọ́lọ́run lókè ọ̀run àmì.
6: Dáàdì Happy Sunday sá. Ó dúpẹ́ o. Ọlọ́run pé yín ti tún gbé bó ṣe ń ṣe dé o. Ó ti tún ṣiṣẹ́ àdó, ó ti tún ṣiṣẹ́ ìyanu ní Kaduna o. Nínú ayé ọmọ mi, ẹni tí mo sọ wípé ń bí àbíkú, tẹni ó dèwọ̀ òdòdì, kò ní bímọ. Mo gbé omi tí mo gbé sí di rédíò àti òróró ránṣẹ́. Ọlọ́run pé yín ti jẹ́rìí wà láàyè rẹ̀. Ó ti bí àbíyè. Wọn ò gbé òkú jáde nínú alàyè, wọn gbé alàyè jáde nínú òkú. Àríyá bá sọ̀rọ̀ àrọ́mọgbẹ́jọ òfin bàbá Sàwátì. Ọlọ́run á tì yín lẹ́yìn dópin. Ẹ ní kú sọ́nà bí èéfín. Iṣẹ́ ìránṣẹ́ yín ò ní jóná o. Màá máa rí yín bá ní gbogbo ìgbà. Ẹ ṣe dádì. Mo dúpẹ́, mo dúpẹ́, mo dúpẹ́. Mo ń san ẹfàtà mi, mo ń san àrọ́bí. Mo sì ń san gbogbo ohun tẹ́ bá ní kí àsán tí n bá ti jí lọ́jọ́ Sunday tí mo ti plug ẹ̀ láago mẹ́fà. Gbogbo ohun tẹ́ bá ní ká ṣe mò ń ṣe. Ọlọ́run pé yín sì ń jà fún mi. Mo dúpẹ́ dádì, mo dúpẹ́ o.
4: Power of anointing has no distance yẹn ni pé agbára tó bẹ nínú ìfàmúròyàn kò ní túmọ̀ síbi tó bá jìnà. Ẹ̀rí ọba tá ń pè láàjò tí ń dà nílé ohun tá a tún ṣe lónìí nìyẹn. Gbogbo àwọn oníbísí àwọn tó ń bí àbíkú pẹ̀lú àṣẹ tọ́lọ́ nípa ìfàmúròyàn lẹ́ẹ̀kan sí àbíyè lọmọ wa ọmọ tàbí òní kú ọmọ ẹ̀rí lélẹ̀ àwọn tó tún ṣe irúgbìn ìgbàgbọ́ wọn lónìí ìràpadà ẹ̀mí ènìyàn ni ọ̀rọ̀ tí wọ́n tún ṣe yìí o lórúkọ Jésù àwọn ra wọn padà wọn ní bàbíkú mọ́ gbogbo wa àbíyè lọmọ wa láwọ̀ wọ́n pọ̀ o mo bá yín yọ.
1: Adéyẹmí lorúkọ mi.
2: Àdúgbò láti pẹ̀ sórí ètò yìí.
7: apo lati butubutu
2: ni olorun se fun lore ti je
7: nbe eh won kan ri na si wa ba dupe lowo.

0: eyan ba mo noro amo peda
1: oluwa bada o
0: emi buruku emi asmodeu yi
1: anu oluwa po
0: olohun o so awon opolopo awon eyan yi di agan ale
1: arugbo ojo
0: awon emi ta fe band ni a le pa won oruko jesu toju gbogbo oruko lo a fi fi won sinu ide ite dojo dajo
1: ewa o jesu
0: ewa gbogbo ona je ka de akobo ojorin ni osan yin
2: ese ni a ti fa o lati pe ki oluwa kan
0: ni abada akobo ojorin ele lo
2: alaanu na olorun
0: gbogbon apostle tabi orege iwaju le lan leyin
2: loni kalese o wa
0: kini fi amiroyan nse ni mo fe fi won alaaro yi
2: eyin ti ya
0: opolopo kan nse fi amiroyan ni won mo tun mo e
1: arugbo ojo
0: ti mo ba sogo mo sogo nu jesu en to n fi agbara fun mi olorun gbo omo ijo apostle ti christi ni emi o won bi mi be ni won gbe mi be lo wo o da se sesi doctrine dada o da ni theology won mo ni bachelor in theology lodo won mo ko eko lese won pupo pupo won si bi mi be ni bi ororo se bere ni ijo apostle ti christi le fe gbo yi e ti gbo ri ito kan wa ni a ijabo de cms
2: e wo bo sese yanu
0: awon no de aglinkan loni
2: e fi n ba mi dupe ore wa e wa si je
0: arun kan sele leyin ogun agbaye keji won pe ni arun olode
1: a se ti re la se fi
0: awon egbe kan wa ti won da egbe aladura sile ninu ojo yen a pe won ni okuta aye biye precious stone awon precious stone yi ninu won la ti ri babo odu banjo
1: Jesus Christ
0: esisin ade
1: strengthen your
0: heart awon baba ijo apostle ti christi loni
1: igbo
0: iyato ise ti won ti yato si tawon anglican baba awon anglican ma se se eto adura ti won mimo olu olorun olodumare sugba awon eleyi o poruko jesu ni igba meta o ti yato sira ise se awon egbe yi ti yato si tawon anglican
2: ka ba won fun oruko re
0: awon anglican ma ko orin akunle ko
1: wa ko ile awon to nko
0: sugba awon eleyi ogun orun sokale aba awon yin nigba ti arun olode ibere arabirin kan wa ta npe ni sofia o para fe kan awon alase ijo yi nya lo ni o ya e ma lo gba ororo jo ati aka ninu bibeli Isaiah 10:27.
2: Iru Olorun weyi emi oriri.
0: E kawe ma.
3: Yes, ise ni aja na.
0: Yes.
3: Ni agbe ure kuro ni ejika re.
0: Yes.
3: Ati ajaga re kuro ni orun re.
0: Yes.
3: A o si ba ajaga na je.
0: Yes.
3: Nitori ora pupo.
0: Nitori ora pupo. And 19 break the yoke.
2: E wa si Jesu eh.
0: O nti ya irere. Won ba ka samu sinu ororo. Awon to mu sibi meji laro. Sibi meji losan. O ya fi para. Àwọn olóde bá ń fi wọ́n sílẹ̀ bí òróró ṣe wọnú ìjọ apostolic ti kristi rè ìdí rè tèmi ò fi ta sáàmù náà láàkà sí àwọn tó ń ta tàbí tó ń pin lọ́fẹ̀ẹ́ ẹ̀mí ò wá mọ̀ yẹn o nípa ti omi lẹ́yìn tí wọ́n jáde tán ti fẹ́ tabanọ́kù ayé ìrere àkọ́kọ́ fún ìjọ apostolic ti kristi ní ọdún 1930 tí wọ́n pàdé ní òkè oyè lẹ́yìn tí òkú ọmọ ọdún mẹ́wàá dìde làwọn èèyàn ń ru kété omi wá lóde omi ló fi jẹ́ ìwòsàn òkú ànádà láàyè ọlọ́run bàbá lọ́lá ọlọ́run 1930 ṣe ti rí ibi tá a fi ń lomi báyìí bẹ́ẹ̀ lóhun ti pé a ò ní fi omi payé rẹ mọ́ bí kò ṣe láti fi ṣe ìwòsàn ọmọ ìjà apostoli tó bá ta omi tàbí tó ń ta ọ̀rọ̀ rẹ tàbí bó ṣe pọ́pọ́ ṣe wù ú èmi ò mọ ibi tán ti rí o tiyín ni láti ra tẹ̀mí ni láti ka sáàmù sí ó sì ṣiṣẹ́ tá a ràn ó tá a fẹ́ ṣe lónìí rè o bẹ̀rẹ̀ sí ní ṣe ìràpadà rẹ báyìí síbẹ̀ ní ìràpadà ẹ̀mí èèyàn ní ọ̀rọ̀ rẹ èmi ò tó ọjẹ́ o ẹ̀wọ̀n ètò tá a gbọ́ láago mẹ́sàn-án yẹn ètò tá a gbọ́ láago méje láàárọ̀ yìí owó iyebíye là ń san live program ni o nínú tá a ní tá à ń dá padà fún ìràpadà rèére lẹ́yìn tí jésù ti kú kò tún sí ètùtù kankan tá a lè ṣe mọ́ ìdí tí mi ò fi ní kẹ́ ẹ mú ẹran wá nìyẹn tàbí ká fi àpẹẹrẹ àbí fi ọ̀gẹ̀dẹ̀ ṣe àpẹẹrẹ ìgbàgbọ́ ká wá fi igbá ṣe ojú a lọ sí wọ́n sẹ́yìn ọ̀gẹ̀dẹ̀ bíbélì pé àtúntò ọlọ́run sì ń bẹ̀ pẹ̀láwọn èèyàn rẹ̀ ìràpadà ẹ̀mí èèyàn ní ọ̀rọ̀ tá à ń sàn yìí wọn náà bẹ̀rẹ̀ sí ní sàn tiẹ̀ pẹlu famiroyan ẹbi olorun ki o pa nbe lara mi o ti famiroyan mi afun lati ta awon ode sile igbagbo igboran gbesere ni se o yo ti bere si ni se yen

orin àti ẹ̀rí rẹ̀. 32FN94.9 Àwọn ogun tí ò dámọ̀ wa gbèsè ìyá gan. Àwọn àìsàn tí a gbọ́dọ̀ dárúkọ. Jésù fẹ́ bá kalẹ̀ pẹ̀lú ìfẹ́ àmúròyàn. Àti irúgbìn ìràpadà wa. Ìràpadà ẹ̀mí èèyàn ni ọ̀rọ̀ rẹ bẹ̀rẹ̀ sí ní ṣe kò pè mí. Tí CSC Tabanaku of Restoration bá fún wa níṣẹ́ ìrànṣẹ́ tán. Máa pe àwọn èèyàn fún ticket. A máa pàdé ní Recreation Club ní 29 oṣù tá a wà yìí. Jẹ́ ijọ́ mẹ́sàn-án kan yẹn. Láago méjìlá lọ́ọ̀kan Adama sìgbà. Wọ́n méjì ò ló ní ká fún tíkẹ́ẹ̀tì síta fáwọn ọmọ ìjọ àwọn. Àwọn tí wọ́n rí bí báwọn wéwọ́. Latest grammar. Wọ́n inú mi á dùn pé tó wá àgbà ni. Ẹ dákun ẹ mọ̀ 33,000 sọmọdé owó. A kò wá sí gbọ̀ngẹ̀rí lónìí náà. Ẹyin náà sì lè kún wọn lọ́wọ́ láti bá mọmi gbé àbí ó sì kú 20. Ẹ dákun. Ẹ lè support wọn pẹ̀lú 20 ẹ̀ tá a bá dé gbọ̀ngàn.

0: ọ̀sẹ̀ kọ́kọ́ sọ ó ní àwọn òbí tòun yí òun ò rí irú wọn rí o ó ní ìyá òun gbé ọ̀rẹ́kùnrin rẹ̀ wá sí pátí òun bàbá òun náà gbé ọ̀rẹ́bìnrin tiẹ̀ wá ó tún wá lọ sórí social media wọ́n fẹ́ máa pawó sapò ládùúrú tó ń ṣe fún wọn ó ní kátẹ́ pààyàn tì ó lóun fẹ́ ra jíwa gan ìgbà ṣùgbọ́n ó fẹ́ ra jíwa gan ìgbàgbọ́ pẹ́ láre o ó nígbà tó ń lọ náà ó ní owó òun ò gbé ó wá bọ́ sórí social media ó lóun fẹ́ mọ̀ bóyá tó ń bá lógo òun fẹ́ mọ̀ ó lóun lógo òun fẹ́ mọ̀ ó lóun nílò ẹ tó fẹ́ ra jíwa gan yìí fóun ẹ wo ìgbàgbọ́ o òun fẹ́ mọ̀ ó lóun lógo nígbà tí ẹnìkan máa rí fọ́nrán yẹn nígbà tó wá sí pàtẹ́ wọ́n bá fi jínrin jú wọ́n máa ra jíwa gan fún un ìgbàgbọ́ nínú ìṣe wọn náà sọ fọlọ́run tẹ bá wà lórí ètò yìí mi ò bí àbíkú mọ àbí yẹn tèmi èmi náà fẹ wọn fẹ gba ìwòsàn nínú tí mo ní mo dá padà fún iṣẹ ìrànṣẹ yìí mo wá pè mí kí n fi àṣẹ májẹmúlé lórí o a lọ sáwùjọ wa ayé ikú fún òjijì ikú púpọ púpọ cnc tabernacle of transformation tó bá lọ tán a lọ sáwùjọ wa ẹ ṣe tẹ ń gbọ wa o gbogbo ọ̀nà ẹ jẹ́ ká wá dé àkóbò ojú irin o tabade àkóbò ojú irin ẹ lè mú ọ̀kadà ẹ lè lọ sí òrége níwájú lela lẹ́yìn ọ̀nà postu kan wà ń bẹ̀ bẹ̀ lágbè pàdé láago méjì méjì sí mẹ́ta ni ó bá dé láptà tiri ẹ borí ọ̀fẹ́ náà. Mo fẹ́ sọ tẹ́lẹ̀ sí omi àti òróró gẹ́gẹ́ bí ọmọ ìjọ apostolic christi àwọn ìyá adégòkè yín lẹ́yìn tà mí ò mọ̀ kankan pẹ́ o èmi ò mọ̀ kankan pẹ́ o gbẹ̀yìn ẹ̀rọ kí n wá fi àdúrà sí ilé tí ẹ̀rọ náà ti bẹ̀mí kí n bá ń ṣe àbí àdúrà yìí pọ̀ jù má tún sọ tẹ́lẹ̀ sí yóò bá gbogbo àjàgà ìnira jẹ́ ẹ̀rọ ànúgbà o sex tabernacle of frustration ètò àtẹ̀síwájú ẹ ṣe tẹ̀ ń gbọ wa o.
1: FM 94.9 fẹ̀yìn ẹ̀ Laughter House orí òkè téńté premier Mọ́kànlá Ìbàdàn láti

0: ìyá Adégòkè ní àwọn ti fún wọn wọn ti lọ a jẹ́ kí n sáré pé àwọn méjì mi ṣé kí n lo 09062949 àbí kí n lo 07055949 hello
1: hello sir ẹ káàárọ̀
0: a dúpẹ́ orúkọ yín mi ò gbọ́ yín o
1: ọlọ́wálé adémọlá láti ọ̀rẹ́ méjì
0: ṣé ẹ lè débi ní ìjọ mẹ́jọ lago mẹ́sàn-án
1: bẹ́ẹ̀ ni sà
0: ọlọ́wálé kílẹ̀ ti porúkọ yín
1: adémọlá
0: adémọlá láti ọ̀rẹ́ méjì
1: adémọlá
0: ẹ láti ọ̀rẹ́ méjì ẹ dákun a máa retí yín ní ìjọ mẹ́jọ tẹ bá dé mọ́kànlá ẹgbẹ́ ọ̀kadà ẹlẹ́mbọ̀ ní 32 FM ní ẹ̀yìn premier ní orí òkè téńté wàá gbé yín débẹ̀ ṣé mo rí ìpèsè 08097949 ìpè kan wà ń bí hello ẹlẹ́ bá mi sọ̀rọ̀ sókè o ok o ti re hello ẹ káàárọ̀ ma orúkọ yín láìtàn láti òkè ìtùnú
2: bẹ́ẹ̀ni sà
0: ẹ dákun níjọ mẹ́jọ láago mẹ́sàn-án wá gba tíkẹ́ẹ̀tì yín bí o kájọ fi jàmàlà lọ́ndì 29 ẹjọ́ má jẹ́ kí ó wẹ́sì tó àwọn kan níwọ̀n ẹjẹ́ ká tẹ̀síwájú

0: bí mo ti lè rìn ní àárín àfonífojì òjijì kú ọjọ́ mẹ́jọ máa ń yànnà náà àpótí ẹ̀rí yẹn ayé wa dáadáa àwọn tó wà náà àpótí ẹ̀rí kí dìdí tàbí rí àpótí ẹ̀rí mọ́ àwọn tó wá ń gbé kiri lónìí ẹ̀mí ò wá mọ̀ ń pa yẹn o àwa gángan ò bá sọ́ra wá dé àpótí ẹ̀rí kẹ́nikẹ́ni ò lè jí gbé adájọ́ kan tí wọ́n jí gbé tí wọ́n dá padà òun náà rò ẹnu kọ sísọ abẹ́nu kọ sísọ ni káwí olórí òkè téńté kan ni wọ́n gbé òun lọ ó lọ́dẹ̀ mọ̀ káwọn tó mọ̀ òun gan wà lára àwọn tí wọ́n wá jí ń gbé wọ́n gba 50 million ó ní wọn ọ̀nà òun o wọ́n tó ń bá fẹ́ jẹun ó yá jẹun dáadáa jẹ́jẹsẹ̀ mọ́ ó lọ gbowó o ṣùgbọ́n àwọn ọmọ kéékèèké tọ́jú ọmọ ogún ọdún lọ lórí ọ̀rọ̀ ayé yìí a ò ní ríbi o yára padà ẹ̀mí ó pẹ́ lọ màmá tí ọlọ́run ń lò fún yára padà ẹ̀mí yìí o ẹ ní wálẹ̀ àti ìjọsìn ẹsẹ̀ tabanọ́kù ó wọ́n lóore o torí pé ẹjẹ́ kí iléeṣẹ́ ti mọ̀ pé ètò yìí àkànṣe ètò ni wọ́n sì ń gbọ́ agba ìpolówó láyè lórí ètò yìí o ẹjá jọ ń jẹ mí á fi ẹ̀rí màmá kan wọlé láti fi kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ni a nílùgbàdì ayé o 32FN94.9 orin àtẹ̀rí rẹ̀ dr apostle tawalade ló kọ tèmi o à ń parabọ̀.
1: yírí ẹ wo ìkànnì adẹ́rìn-pọ̀ṣónú bí wẹ́ẹ̀ bá ń bẹ níbì kan ẹ̀yìn ló tò sí 32FM 94.9 àwàdà bá bá àwàdà.

láti wá bọ́ lọ́wọ́ àjàgà ẹ̀ṣù gòkè lọ sáàfin ìjọ Christ Redemption Church CRS ìràpadà ẹ̀mí ni kó máa bọ̀ níbi tí olúwa ọlọ́run ti fi agbára ẹ̀mí mímọ́ tí ó ń dè sílẹ̀ pàṣẹ ìrọ̀rùn sáyé onípòjípò láti pàṣẹ ẹni àmì òróró rẹ̀ Reverend Mother Prophetess Esther Akoni JP ìyá àríṣe ìyá ìràpadà ẹ̀mí ọ̀kan òjọ̀kan ẹ̀rí ló sọ̀kalẹ̀ nínú ìjọ Christ Redemption Church CRS ìràpadà ẹ̀mí ti ẹni kó ti darapọ̀ mọ́ wa nínú àwọn ẹ̀sìn wa lọ́sọ̀ọ̀sẹ̀ tó fi máwọn ìpàdé àdúrà Sunday ọjọ́ ìsinmi aago méje sí mẹ́fà òwúrọ̀ gbogbo ọjọ́ Tuesday nípàdé aláboyún láago mẹ́wàá àárọ̀ sí méjìlá ọ̀sán tí àná jèrè yóò sì tẹ̀lé láago méjìlá ọ̀sán gẹ́rẹ́gẹ́ àtúnṣe àdúrà ní máa wáyé ní gbogbo ọjọ́ Thursday lórí òkè ìmúṣẹ ìlérí abàdépo láago mẹ́sàn àárọ̀ sí méjìlá ọ̀sán ká tó wá wọnú ìṣọ́ òwúlọ lọ́jọ́ Friday láago méjìlá òru sí márùn-ún ìdájí ìwọ wá lẹ̀rí kan wá

0: ma pe mama sori 08055258124 tabi 09065675026.
1: Jesu oluwa wa oruko Jesu agbara je Jesu Olorun gba ope wa e mo ko gba eyin wa fun yajo osu kejo ade gbogbo pada fun tori pe eyin Olorun oruko Jesu e gba ope wa ni ti ese dariji e ya wa simun agbara Olorun ko ba wa rin yaju anu ko fo na aye wa apostle alade eyin ataya tomo ko ni se mi 32 fm oye mo goke agbara Olorun yo di alamuri ani saisan aisun ni sia ani lagberu bi lateyin agbara Olorun yo di alamuri eje Jesu yo mo san awura anu gba oju oni ti wo ta oni yo wa a mo gbe lai le ase ogun Olorun Jesu oluwa wa ami oruko mi ni prophetess Esther Kani JP yari se yai ra pade mi lati amuloko
2: phone number mi fun igbari ni yan tabi e bi ajua 08055258124 08055258124
1: oke alo ni ojo sin mi okan wo bare ofa bi oni bawa gbogbo en ti be ni ise kan tabi ise mi jade kuro ninu ise jade kuro ninu banuje jade kuro ninu aini loruko Jesu ya wo nu ogo lo ajua wo ni ni de a o mo dupe Jesu oluwa wa ami awon pade wa laarin ose pẹ̀lú láti jọ Sunday aago méje sí mẹ́wàá ni làwa ń ṣèṣe nílà padà ẹ̀mí lámúlòkó àlùwọ́nà bus stop méje sí mẹ́wàá lórúkọ Jésù àdúrà wọ́n gbà Monday àwọn ẹgbà àwọn ìwé wa láti aago mẹ́rin sí márùn-ún èyí tó tún dàbí rẹ̀ ànájẹ́rẹ́ ń bẹ níjọ Tuesday láti aago mọ́kànlá ṣaago kan olóyún àtòníbísí alájọ́ ń gbàdúrà bóyá wo ń rìn kankan lórí oyún rẹ̀ bóyá oyún rẹ̀ ṣe bá kàbàkà mọ́ bọ̀ nílà padà ẹ̀mí Ọlọ́run tó jí oru láyọ̀ ọ̀sọ̀ láyọ̀ ọ̀tọ́ òní gbọ́wọ́lé ọgbọ́ ọmọ ògùn ọgbọ́ ọmọ ayọ̀ ìyanu ìṣẹ̀lẹ̀ inú ayé wa inú ayé ọmọ wa ọkùnrin ayé ọmọ wa obìnrin lórúkọ Jésù a ó rí àánú tó tayọ gbà níjọ Tuesday ẹni ìpàdé olóyún àtòníbísí àti ànájẹ́rẹ́ ó bẹ̀rẹ̀ látàgo kan títí di aago mẹ́rin gbogbo èrè láàjẹ ajẹ́rẹ́ ọmọ ajẹ́rẹ́ ọkọ ajẹ́rẹ́ àdúrà ìjọ Thursday Adéponi street láti ibikíbi tó bá ti dé orí bíjì muslim ọ̀kadà tàbí mọ́lúwá àdépo tó bá ti dé àdépo bèrè orí àpáta ngẹ́lì ó júwe fún ọ lórúkọ Jésù orí ìrè òní gbàbọ̀dé pín ìrè òní gbàbí èèyàn wọn ń gbàdúrà lórí òkè mọ́wẹ̀sẹ̀ dàbẹ́ mọ́sẹ̀sẹ̀kúṣe dàbẹ́ rántí wípé ojú ọlọ́run wú ọ jẹ́kẹ̀rí ọkàn rẹ kọ́mọ ṣiṣẹ́ rí ntọ́ ọba ti bá ń bẹ̀ wọ́n ṣe é bẹ̀ ìyanu ìṣẹ̀lẹ̀ inú ayé wa gbogbo bí ayé tí orí sí ọlọ́run ojú orí ọwá mọ́rán iná sí gbogbo ibi tó ń gbé ibi tẹ́mi náà wà inú ọlọ́run kọ́ jẹun bẹ̀ tẹ́nì kankan bá rìnrìn òdì yọ wọ wàhálà ni tẹ́nì kankan bá rìnrìn òdì nínú ilé rẹ yọ wọ wàhálà níbi tó ti ń ṣiṣẹ́ níbi tó ti ń tajà lọ́nà rẹ lórí gbogbo dúkìá rẹ gbogbo ẹni ọba rìnrìn òdì yọ wọ wàhálà mọ́rán iná inú ọlọ́run kó yí ibẹ̀ ká kó yí ilé rẹ ká kó yí ṣọ́ọ̀bù rẹ ká Jésù olúwa wa àmì mo fẹ́ bá wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ kan tó o bá fẹ́ ní bùkún tó o fẹ́ mọ́ ní yọnu lórí bùkún tó o bá ní tó o fẹ́ mọ́ ní wàhálà ẹ jáwé Psalm 32 tọ́ka báyìí pé ìbùkún ni fún àwọn tí adarí rẹ kọjá wọn jì tí ààbò ẹsẹ̀ wọn mọ́lẹ̀ ìbùkún ni fún ọkùnrin náà ní tí olúwa kò ka ẹsẹ̀ sí lọ́rùn àti nínú ẹ̀mí ẹni tí ẹ̀tàn kù sí lórúkọ Jésù oríwo ni gbàbọ̀dé tó o bá fẹ́ ní bùkún mọ̀mọ́ fẹ̀tàkúnṣẹ́ rẹ tó ń ṣe mọ̀mọ́ jalè mọ́ṣẹ́ rẹ tó ń ṣe mọ̀mọ́ da ọwọ́ rú ẹni tó bá fẹ́ ní bùkún kì í dọwọ́ rú ẹni tó bá fẹ́ ní bùkún kì í ṣe rárá rárá tó o bá fẹ́ ní bùkún bí ẹ ti ń pè kán mọ́ nǹkan wọn ṣe wọn tó mọ́tò ọ̀tá ni mọ́tò ń ta aláṣọ ń ta onípanu ń ta onílẹ̀ ń ta ìwọ fi òótọ́ fi òdodo fi kún ayé rẹ fi kún lónìí ìwọ mú òdodo mọ tó o bá fẹ́ ní bùkún mọ́ sẹ́tàn tó o bá fẹ́ ní bùkún mọ́ dọwọ́ rú tó o bá fẹ́ ní bùkún mọ́ ṣe ń tí ọ̀rẹ́ ẹ̀yin dráìfà ẹ̀yin mọ́kálíìkì tẹ́ ẹ bá fẹ́ ní bùkún ẹ mọ́ ṣe rárá rárá ẹlòmíì ọmọ dọwọ́ rú tó bá ti dọwọ́ rú ìpè díẹ̀ díẹ̀ ni mọ́ kó kú gbẹ ẹni tó bá dalẹ̀ yóò balẹ̀ lọ ẹ ń bá dalẹ̀ yé dalẹ̀ tó o bá fẹ́ ní bùkún òní mọ́ ṣe rárá rárá òní mọ́ dọwọ́ rú ara àánú gbà gbórí ẹni ìbùkún ni fún ẹni tí ọlọ́run kò ka ẹsẹ̀ sí lọ́rùn nínú ẹ̀mí ẹni tí ẹ̀tàn kù sí ẹ̀tàn gbénú ọkọ ẹ̀tàn gbénú ìyàwó ẹ̀tàn gbénú àwọn ọmọ lórúkọ Jésù àníwáyé òfo ẹ méjì àṣẹ̀tàn mọ ẹ gbọ́rọ̀ kan nínú samuel wà ẹni tí bá ń ṣẹ̀tàn kò ní dé ẹnu léhùn ẹni tí bá ń ṣèké kò ní lè dúró lọ́jọ́ ojoojúmọ́ lè wọ́n mọ̀ ọ̀run àwọn èèyàn búburú en ti ba nse to nkuro to njali ongbo mo ba fosun e je ka mo gbadura e mo je afetan kun e je akiesa ojo ti nro yi o gbogbo eyin te nbe nile ti omi e ku o titi ngbojo ba si da ke mo pada bo loruko jesu ni oni wo ma lori omi aye oni gbe alo tomo tomo loruko jesu omi aye oni gba won mo wa lo won mo tele eyan le ti odo won mo lo peja le ti odo gbogbo awon agbalagba ni mo fun won lo nje gbigbona je loruko jesu ara anu gba lori won ani gbagbe ru bi lateyin e je mo kiss ara en ti ba nse ta ko le dodo olohun ori lalubarika en ti ba nse ta e mo se ta mo e mo puro e mo lu jibiti e mo lo je nto nko lo ba fun oji o ti olohun iwa bi olohun pelu ite olohun ere nla ni loruko jesu oju oni ti wa e mo se ta mo oko mo tan yawo yawo mo tan oko eyin tenant e mo tan landlord yin e je kalupo mo lo je e je mo gbadura duwa wo gba loruko jesu ogun aye oni bori wa ogun eyin ni ta wa arogolo ani se mo ani se pa loruko jesu mo awon mo abapasi awo oni feli owo le iwe won olohun o san aso school gbogbo e olohun o san gbogbo nti en fe olohun o se olohun o dara si won olohun o da gbogbo won awon mo awon o dagba won oni ye nu loruko jesu won ni lo alora won ni la lo da ni e mo ore omo yin e mo ore re e mo nti lo ba e mo gbo mo won e mo toju won e mo gbadura fun ni si mo tun asona nti won baba lowo re won ku ni se loruko jesu ogun aye oni bori wa arogolo a o mo dupe eto apostle test waju a gbo si agbara nlo olohun gbe wo wa se okun lo jesu oluwa wa ami oruko temi prophet test extra kan je pe yari se yara pade bi lati amuloko loruko jesu oju oni ti wo ta oni yo wa
2: phone number mi fun igbari niyan ki tabi e bi ajua 08055258124 08055258124
1: O does it in Baruch or J?

0: wá bá mi dúpẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún orí tọ́lọ́run ṣe fún mi. Through orí afẹ́fẹ́ ni mo ti ń gbọ́ prógrámù yìí. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún orí tọ́lọ́run ṣe fún ìdílé mi. Mo pe bàbá wa lórí ọmọ mi kan tí ọdún kan náà ọmọ mi ìbejì ni wọ́n. Ọmọ yẹn ní òkú òru láti bí ọdún mẹ́jọ ni kinní yẹn ti ń ṣe. Mo ti lo oríṣiríṣi oògùn tí kò lọ, ti lọ sí hospital, ti lo igba, ti lo awo. Ṣùgbọ́n nígbà tí mò ń gbọ́ prógrámù bàbá wa ní orí rédíò ní jọ Sunday nù, èmi náà bá pè ní last year. Ẹsẹ̀kẹsẹ̀ tí mo dẹ̀ pé wọ́n ní wọ́n gbé, wọ́n dẹ̀ fún mi ní ìtọ́ni pé kì ń ṣe báyìí, kì ń ṣe báyìí fún ọmọ náà. Mo dẹ̀ ṣe láti ìgbà yẹn mi ò gbúrò òkú òru yẹn lára ọmọ náà mọ́. Ó sùn láyọ̀, ó ń jí láyọ̀, kò yọ́ lẹ́nu, kò da láàmú. Mo fi àkókò sílẹ̀ pé kí n lè fi dúpẹ́ ni. Mo dẹ̀ rí láti bí oṣù mẹ́fà sẹ́yìn sí ìgbà yẹn. Wọn náà ò dẹ̀ ṣe ọmọ náà mọ́, kò yọ́ lẹ́nu mọ́. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí kò bọ̀ torí pé ó ń gbàdúrà kí ọpẹ́ mi rí o.
1: À ń darí òkú padà sọ́dọ̀ Ọlọ́run. Àbá tí wọ́n fún wa ní ìgbà kejì, pàápàá tí wọ́n fún wa ní kọ́kọ́rọ́ láti ti ilẹ̀kùn máìsàn. Jésù ti gbé ni àìsàn yẹn ò gbérí mọ́ pẹ̀lú ẹ̀rù tó dájú yìí. Gbogbo tí a ti pàdánù nípa ìlera yẹn Ọlọ́run kó dá a padà ní ìlọ́po Ó tún sọ tẹ́lẹ̀ àwọn tó tún ti ilẹ̀kùn máìsàn. Lórúkọ Jésù Ọlọ́run kó ti àwa tá a ṣí ilẹ̀kùn àlàáfíà Ọlọ́run kó ṣe fún wa. Ilẹ̀kùn àlàáfíà ti ṣí kò ní tìmọ́ o, ẹ kú oríire. Mo dúpẹ́ o, gbogbo ògo jẹ́ tọ́lọ́run, ẹ kú ọ̀rọ̀ ọmọ mà.
2: Ẹ káàbọ̀ padà láì dónà dẹnu. Ẹ jẹ́ ká wá gbogbo ọ̀nà ká pàdé ní aago méjì ní gbọ̀ngàn wa. Ẹ bá dé àkóbọ̀ ojú irin, ẹ ní ẹ lọ òrege tàbí ọ̀là pósítù aago méjì tèmi láago méjì o. Ohun tá a fẹ́ ṣe náà ni àwọn tó ń bí àbíkú yìí ọ̀pọ̀lọpọ̀ àṣírí yàtọ̀ sáwọn ẹlẹ́sẹ̀s ó dà kúkú rí lórí ètò yìí náà. Bọ́lọ̀ tuntun tún ẹ̀jẹ̀ ss ṣe tó sọ di aa Ọlọ́run nìyẹn. A fẹ́ bá ìyá gan wí, a fẹ́ bá gbèsè wí, a fẹ́ bá ìsàn wí, a fẹ́ bá gbogbo àjàgàjẹ́ nípa ìfẹ́ àmúròyàn. Ìgbàgbọ́ ìgbọràn ìgbésẹ̀ rẹ níṣó bẹ̀rẹ̀ sí ní ṣe irúgbìn tiẹ̀ fún ti ọ̀sẹ̀ yìí. Ní tó bá fi ṣí Ọlọ́run kó ṣí, tó bá fi tì Ọlọ́run kó tì í, àtilẹ̀kùn mọ́ ìbànújẹ́, àtilẹ̀kùn mọ́ ikú aláboyún. Mo ṣílẹ̀kùn ṣe rere tiẹ̀ náà sílẹ̀ nínú ọ̀sẹ̀ yìí.

0: lẹ́ẹ̀kan sí mo pé gbogbo ẹ̀yin ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun.
1: Ayọ̀ ni wọ́n pè.
0: Lẹ́yìn òkùnkùn bírímù-bírímù ìmọ́lẹ̀ tán. Ó yẹ kí àwọn gómìnà kankan ti bẹ̀rẹ̀ sí ní kọ́ ẹ̀kọ́. Kí ni ẹ̀kọ́? Àwọn èèyàn lẹ́jìn gan mojú wọn mọ tó ń lọ. N tó bá sì gbìn ló kà. Ìtí Jackson gbìn ló kà yẹn. Àwọn tó sì bá ìjákulẹ̀ pàdé ìyẹn náà kì í ṣòpin ẹ̀mí àtàwọn tó bá rìn. Ọlọ́run kó rọ̀ ìdílé wọn lójú o. Ìyá ẹ̀rọ ẹ ti ń sùn. Ẹnìkan ni mo lè gbàdá mẹ́wàá owó tán fẹ̀yìn opó báyìí. Àbọ̀ òun nìyẹn. Ọlá àdé níbòmí. Tá ń pè lóṣèlú nìyẹn. Tó ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní bàjẹ́, Nàìjíríà ò ní dojúrú. À ń lọ Ọlọ́run máa bá wa lọ. Láago méjì ẹ̀já pàdé gbogbo ọmọ ẹ̀rí pátápátá. Ẹ sì lè ẹ̀yin tẹ́ bá máa ràn wá lọ́wọ́ pẹ̀lú owó tíkẹ́ẹ̀tì. Káfikún ti mọ́mí jí ò ká lè pé ní ijọ́ mẹ́jọ lágbára Ọlọ́run. Láti Wo Road, ẹgbẹ́ ọ̀kadà tó ń lọ sí àkóbò ojúrin, ìdílé epo nípò yẹn. Ti ráwọn ọlọ́kadà pé ọ̀là àpòsù tàbí òrége. Aago méjì tèmi láago méjì o. Orí ọ̀fẹ́ Jésù Kristo lọ wa. Ìfẹ́mọ̀ tọ́ Ọlọ́run ìdàpọ̀ táwọn èèyàn mímọ́ máa sìn wá lọ. Máa sìn wá lọ. Ẹnìkan ní ẹ̀mí kọ́ ẹ fẹ́ jẹun yára mi sẹ́ẹ̀tì. Ìwà ni kó máa sìn yín lè mí kọ́.

0: tore mi lebun kan ara oto ti mo fe fa awon to ba wa n table temi tori awon ton ba jo lolufe wa agbodo ma fi emi mo re han si won tori e lo fi je pe gbogbo awon eyan ti won mo n ba wa da seto amo riri yin lokunrin lobirin lomode lagba gbogbo yin patapata na la ki tori pe tawa ba n seto teyin o ba ma gbo te ba ma je gbadun re le mo fun wa ni nkan kan lati jo ti mo tin seto mi fe in ti fe re ni to finu findo to fun mi ni 5000 ri sugbon inu mi ma dun ayo mi ma kun wi pe awon eyan kan ni won je gbadun wa yi ta ba si ni kakale ni eji ai mo ya awon eyan ni won ma disturb emi na ti won ma pe mi ti won ro pe mi gan ti wa okay sugbon ninu ai wa okay temi na lemi na tin gbianju lati je ka awon kan o wa okay tori pe olohun ba mi edumare ni kan ni oni je keda okay o na ni mo wa pelu eda ba awon kan ba gba ke soke ti won fe ke mo ni lori olohun ba mi edumare ni kan na lo le ko mi yo kabiyese ledumare lo le fo mi sinu akengbe be yan ba wa mu ti o mo da gogogo be si re opolopo akengbe ni an ti fa ke fo olohun ba mi edumare ti o wa je ka ke ti wa o fo o ba mi edumare ti o ja ke wa o kan o je ka kere ngbe wa o fo kabiyese ledumare amo lore o kabiyese ledumare iwo nikan ni iwo ni lana iwo ni loni iwo ni lola iwo tun ni nijo ni titi ojo gbogbo igba to ba da to ba dun iwo na ni ori kan wa tomo mi ma ko yo mo ni you are the most high igba to ro ba do
1: you are the most high igba to ba te wa lorun you are the most high mi o te wa lorun you are the most high God
0: bọ́lọ́ ọba mi bá gbé nǹkan kan dé ó tẹ̀yìn lọ́rùn kò ní kọ́lọ́run ọba mi ó mọ jọlọ́run mọ́ ọlọ́run mọ́ jọlọ́run rẹ lọ́nìí
2: èyàn
0: bá lágídí kó máa forí fọ́gbá kó máa ní kinní kan ní ó ṣẹlẹ̀ kó máa sọ̀rọ̀ bí ọlọ́run kó lè mi ni mo ti mọ bí máa ṣe ṣe èmi ni wọ́n máa ń gbọ́kànlé
1: èyàn
0: tó bá gbára lé mi ó ti mọ̀ pé òun ti jáwé
1: olúborí
0: mi ni ẹ lọ gbére mi wò kí ni bíbélì wí
1: ó ní ẹbá ti gbọ́kàn lé nìyẹn lẹ́rara ó gbọ́kàn ló tún bá ń tẹ́
0: ọ̀tọ̀ bóyá wọn yẹn ronú débẹ̀ ni o.
3: tẹ̀bítẹ̀bí mi mo gbé ọ̀gá kí màmá ṣe torí mo dára.
0: ẹni tó bá fi ènìyàn lẹ́rara ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀ tó ti rọ̀ yí pé ó máa yàn ó máa ń rìn gbòòrò ó lérò ẹ̀rí ẹ̀rẹ́ ẹ̀ yẹ̀yẹ́ ẹ̀rẹ́ ìtẹ́ ẹ̀rí ẹ̀kọ́ fún.

0: kímọ́.
1: Ọ̀yájí á ṣe ojú òpó sílẹ̀ fún àwọn tá a jọ mọ Olúwa. Kájọ mọ mú, kájọ kí, kájọ kì í, kájọ fi ọpẹ́ òhun ìyìn fún. Bákan náà ká sì láǹfààní láti dáhùn ìbéèrè láti inú Bíbélì mímọ́. Eléyìí tí yóò fún wa láǹfààní àtòrí ọ̀fẹ́ láti lè jẹ ẹ̀bùn. Nọ́mbà eléyìí tẹ́ pè sí rè é 070-55-000-949 070-55-000-949 tàbí 090-62-000-949 tá
2: ló mo Olúwa.
1: Hello.
3: Ẹlẹ́ káàárọ̀ sá.
1: Ẹ kú ojúmọ́ orúkọ yín àti pé níbo lẹ ti ń pè o.
3: Mrs. Akindele láti Ìdíata.
1: Mrs. Akindele láti Ìdíata.
4: Ìdíaka.
1: Ìdíaka ní Ayégún.
3: Ayégún.
1: Ṣayégún. Ṣayégún Tọ̀lẹ́yọ̀ àbí Ṣayégún Tọ̀nà Olómi.
3: Apẹ̀tẹ̀, apẹ̀tẹ̀.
1: Ah, Ayégún, Ayégún kan náà mọ̀ tó wà lọ́nà Apẹ̀tẹ̀.
3: Bẹ́ẹ̀ ló parí bí.
1: Ó yà ẹ bá ń gbóhùn sókè kẹ bá ń koríkì Ọlọ́run.
3: Ọlọ́run ọba mo kí ọmọ yìí ọmọ gbogbo fórúkọ rẹ. Ọba tí ò ní ikú tí ò ní ti tí ò ní tán láíláíláíláí. Ọba tó dá ikú ṣùgbọ́n kò ní ikú. Ọba tó dá owó ṣùgbọ́n kò ní iná. Ọba tó dá oorun ṣùgbọ́n kò ní sùn o. Ọba tó dá lílọ dìbọn ti òkú lójú kan ni. Mo kí Olúwa mi, mo yin Olúwa mi. Ọ̀pọ̀ òjò ló ti rọtílẹ̀ ti fa mu. Ṣùgbọ́n mo wà láyé lọ́jọ́ èmi. Ọpẹ́ ni pé Elédùmarè ọba ẹ bá yín ẹ bá ń kí ọba ha ọba ha ọba ho ọba ho. Òun náà ni Aríwàlá alálẹ̀jẹ́ ọ̀run àdìgúnsánmọ̀ aláṣẹ ìkáyé agbókọjọ́ ọgbọ́n akẹ́mọdé ojú ọba tó nímọ̀ ju gbogbo onímọ̀ ayé lọ ọba tó lọ́gbọ́n ju gbogbo ọlọ́gbọ́n ayé lọ ọba tó lógo ju gbogbo ológun ayé lọ ọba ńlá tí ń fọba jẹ ọba ọjọ́ ìdájọ́. Mo kí ọmọ ìyá o Tọ́ni Fẹ́dì mi Tọ́ni Fara mi àti gbogbo àwọn tó ń gbọ́ mi pátá àti gbogbo àwọn pírẹ́sẹ̀ntà yìí Ọlọ́run àwà pẹ̀lú wa títí ayérayé.
4: Mrs.
1: Akindele láti Apẹ̀tẹ̀ ṣé olórin ni yín ni. Hello ma.
4: Ah, ẹ̀yin lẹ lọ o.
1: Ah, tí mo sì o ó sì lẹ̀bùn pàtàkì tí mo fẹ́ fún yín.
5: Ẹ̀yin ni o àtọ̀dọ̀ yín ni.
1: Tọ́ ẹ ṣeun. Mrs. Akindele láti Ayégún. Hello.
6: Hello.
1: Ẹ kú dédé àsìkò yẹ bá gbóhùn sókè ẹ ti wọlé orúkọ yín àti pé níbo lẹ ti ń pè.
6: Adétúnjì ló sọ̀rọ̀ láti Àpáta.
1: Adétúnjì kíni láti Àpáta.
6: Ọmọ Fágbohùn.
1: Adétúnjì ọmọ Fágbohùn láti Àpáta. Ẹ bá ń gbóhùn sókè kẹ bá ń koríkì Ọlọ́run.
6: Ẹ̀jẹ̀jẹ̀ ọkọ̀ Fáráhùn. Ọkọ̀ ìyá mi.
1: Ọkọ̀ ìyá yín. Ó yà ní sólẹ̀ òun náà lọkọ̀ ìyá yín lò ó yá ó yá ó yá ó yá ó yá. Hello sir.
4: Mr. Fágbohùn. Hello.
1: Bóyá gíní ti kọ́ tí nígbà tí
4: àtọ̀dọ́ yìí
1: nígbà tẹ́ ti sọ pọ́kọ̀ ìyá yín tó wé.
7: Ṣé ká ó ní ọmọ ogun ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ láti sọ olórun tó dára wọn ókè.
1: Ní láti pè padà tẹ bá láǹfààní láti pè padà àyè sì wà ẹ pè padà mo fẹ́ ó wù mí kí n tiẹ̀ gbóhùn yín dáadáa sí bẹ́ẹ̀ ṣe koríkì tẹ mú wá tẹ sọ pé ọkọ̀ ìyá yín mo ti wò pé ẹ kì í dáadáa
4: èèyàn
1: gbọ́dọ̀ dọ́kọ̀ ìyá rẹ mọ̀.
4: Mo

0: Títí ọjọ́ mẹ́jọ tí a tún máa fi rí àtayọ̀ pàdé lágbára lọ́wọ́ Elédùmarè àánú Ọlọ́run ní fi gbogbo wa sílẹ̀ o. Fún ìkéde àti polówó ọjà tàbí tẹ bá ní tẹ fẹ́ bá tèmi tọpẹ́ ọmọ Fálà àánú sọ. Ẹ pè mí sórí nọ́mbà yìí 070-5140-4540 070-5140-4540 Ẹ̀yin tẹ bá sì fẹ́ wà ní tébù àmọ̀lá wa ta ló mo lúwa ẹ pe nọ́mbà tí mo fi síta hun. Tàbí kẹ́ ti àtẹ̀jíṣẹ́ mẹ́sẹ̀jì síbẹ̀ ní WhatsApp 070-5140-4540 Kẹ́ni Aláwàyè ẹja mọ̀rẹ́lé.
1: A fi ayọ̀ pàdé lọ́sẹ̀ tó ń bọ̀.
0: Jésù tó fún mi ìdòwú iléyà o.
2: Máa ní gbọ́bi síra wa yòókù tún dọjọ́ mẹ́jọ.
0: Tèmi tọ́gbọ́ ọmọ Fálànú ní ká fi rí àtayọ̀ ká fi pàdé láṣẹ Èdùmàrè. Ó dàbọ̀. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Usman Harun. Ona lowo bottle ni mi to je ke lafa ni ati je gbadun mi dada
2: e seun.

0: oòrùn ti yọ láti ìlàrè. Máa gbọ́ kíkí ẹyẹ tara àwọn yá gágá. Sì kíyèsí òkè réré nì. Níbi tí àwọn ọmọ aláyé ti ń fẹ̀rín lòbá tiwọn. Kò sóhun méjì tí wọ́n ń gbọ́. Bí kò ṣe. Kò ní ìfẹ̀yìn ẹ̀. 92 FM 94.9. Èmi rí kí oníbùdó ló sọ bẹ́ẹ̀.
1: Ìràwọ̀ kan yọ omi ìlú títì. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí. Àfin gorí òkè ó hàn ketekete. Ìkànnì dátí 2FM gbòṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkùnrin. Dátí 2FM 94.9. Ìkànnì adẹ́rìn kò sónú. Òkè téńté prẹ́míà. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni dátí 2FM. Ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbà. Báyé ṣe bí ṣe wa ni agbádùnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ tọ ọmọ nìyàn ká sì gbẹni afẹrẹ jẹ lọwọ arẹ nìjẹ lẹnu kọ tètè bọọlì kọ ìkànnì 32 FM lòṣùpá àràn káyé 94.9 lọba àwọn ọkàn ni.

ṣe dé tẹ́lẹ̀tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí tẹ́ ẹ̀ bá gbàgbé mo ti fàpẹrẹ ojúlówó àwọn wòlíì hàn yín àwọn àpẹrẹ wòlíì tí mo lò nínú bíbélì òun ni wòlíì àìsáyà èlíjà tá ara àwọn méjèèjì nínú májẹ̀mú láéláé nígbà tí mo làpẹrẹ jòhánù onítẹ̀bọmi nínú májẹ̀mú tuntun pé kẹ́ ẹ dárò àwọn èèyàn tẹ́ lè pè ní wòlíì òótọ́ mọ̀ kẹ́ ẹ sì mọ irú iṣẹ́ ìránṣẹ́ tẹ́ni bá jẹ́ wòlíì òótọ́ tí mo ṣe pé bẹ́ẹ̀ bá ti wá rẹ́ni tó pera rẹ̀ ń wòlíì tí ò fi pé ìpè rẹ̀ òun iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ tí ò fi jọ tàwọn ojúlówó wòlíì tí mo ti fi hàn yín a jẹ́ pé ẹ mọ́ sí ìmídì nípa irú wòlíì bẹ́ẹ̀ mọ́ èké wòlíì ní ṣe kẹ́ ẹ yá jìnà sí irú wọn kẹ́ ẹ jìnà sí wọn tèfètèfè bí ejò tá a bẹ́ lórí kẹ́ ẹ tó sáyé yín jàǹbá kẹ́ ẹ tó mọ dá yín légbodò ìyún nínú ẹ̀mí mo ní bá a bá ń sọ̀rọ̀ ojúlówó wòlíì bẹ̀rẹ̀ láti inú májẹ̀mú láéláé tó fi dénú májẹ̀mú tuntun irú ìpè kan náà ni wọ́n ní èyí tó túmọ̀ sí pé béèyàn bá pera rẹ̀ ní wòlíì bó bá jẹ́ wòlíì òótọ́ ibi ìpè rẹ̀ láti mọ̀ iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ ni ó sì jẹ́rìí pé wòlíì òótọ́ ní ṣe dédé kan ohun tí mò ń wí ni pé nǹkan méjìlá yẹ̀wò ká lè bá a mẹ́ni nínú ẹni láàrin àwọn wòlíì ká sì lè bá a mi èèyàn kéèyàn nínú wọn lákòókò kí ni ìpè wòlíì ìpè wòlíì òun ni láti jẹ́ gbòǹgbòǹ gbòǹgbòǹ ọlọ́run tí ó mọ kígbe tantantan láti darí àwọn ènìyàn ọlọ́run padà sínú ìfẹ́ ọlọ́run òun ìlànà rẹ̀ èyí tí wọ́n ti kọ́lẹ̀ olúwa kì í pé wòlíì kankan tàbí pé wòlíì kankan dìde bí ò bá ṣe wípé àwọn èèyàn ti kọ̀yìn sófin àtìlànà ọlọ́run ìgbà táwọn ọmọ ọlọ́run bá torí bọ̀gbẹ́ tí wọ́n bá ń ṣe bí wọ́n ti fẹ́ láì bọ̀wọ̀ fún ìfẹ́ ọlọ́run òun lọlọ́run ń gbé wòlíì dìde láti jẹ́ gbogbo tí ó mọ kí gbé tantantan sọ̀rọ̀ ọlọ́run fún wọn pé báyìí lolúwa wí o pé kí wọ́n sẹ́rí padà sínú ìfẹ́ ọlọ́run òun ìlànà rẹ̀ bóun ni ìbátan ti wá ṣàlàyé ìpè àwọn wòlíì lọ́nà tó lè gba ayé yín dáadáa sí i wípé kí n mú yín lọ sínú ìwé mímọ́ kẹ́ ẹ rí fúnra yín kí ni ti ń fà á tọ́lọ́run fi pe àwọn èèyàn tá a mọ̀ sí wòlíì bí mo bá ní kí n mọ̀ fi di tọ́lọ́run fi pe àwọn wòlíì tí ń bẹ́nu bíbélì hàn yín nìkọ̀ọ̀kan ìyẹn ò ní ìpè àwọn wòlíì ọdún mélòó ní tó wá sèyí òtán àti pé níbo la àyò ń wà gan àmọ́ ení ẹ̀ wá kọ́rọ̀ ó lè bá a yá ẹ jẹ́ kó gbogbo wòlíì tòótọ́ láti inú ìwé mímọ́ papọ̀ ká wá wò pé wọn nínú ẹsẹ̀ bíbélì kan àbí méjì ká ẹ lè mọ wòlíì tọ́lọ́run pè yàtọ̀ fáwọn tó ń ṣiṣẹ́ ẹ̀sẹ̀ tí ń fira wọn pé wòlíì gbogbo àwọn wòlíì tí pé wọn bá ti wá yàtọ̀ sí pé àwọn wòlíì tí ń bẹ́nu bíbélì irú àwọn èèyàn yòókù tí ì bá jẹ́ irú ẹni yòókù tí ì bá jẹ́ irú àrà tí wọn ò bá sì mọ dá àwọn ni wòlíì èké o tọ́lọ́run ò pè tí wọ́n ń pera wọn ní wòlíì ó yá nínú ìwé jeremiah ẹ já lọ nínú ìwé jeremiah orí kẹtàléníọgbọ̀n ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún jeremiah 35:15 níbi tí ọlọ́run ti ṣàlàyé ìpè àwọn wòlíì lápapọ̀ ẹgbọ́ bó ṣe wí èmi sì ti rán gbogbo àwọn ìránṣẹ́ mi àwọn wòlíì sí yín pẹ̀lú èmi dìde ní kùtùkùtù mo rán wọn wípé ẹ yí padà nísinsìnyí yìí olúkúlùkù kúrò ní ọ̀nà búburú rẹ̀ kí ẹ sì tún iṣẹ́ yín ṣe sí rere kí ẹ sì má tọ àwọn ọlọ́run mìíràn lẹ́yìn láti sìn wọ́n ẹ̀yin ó sì máa gbé ilẹ̀ náà tí mo fi fún yín àti fún àwọn bàbá yín àti bẹ́ẹ̀ lọ tó ìpè àwọn wòlíì lápapọ̀ ni mo fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ fún yín láti inú ìwé mímọ́ wo èké wòlíì tọ́lọ́run ò pè lẹni bá pera rẹ̀ ń wòlíì ṣùgbọ́n tá a rí gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ wípé ọ jẹ́ pé ọlọ́run láti jẹ́ gbòǹgbò ọlọ́run tí ó mọ kí gbé tantantan láti darí àwọn èèyàn ọlọ́run padà sínú ìfẹ́ ọlọ́run àti ìlànà rẹ̀ tí wọ́n ti kọ́lẹ̀ ẹlẹ́tàn èké wòlíì ni gbogbo àwọn aláriwo tí ń pariwo ká ọlọ́run ló pa láṣẹ pé káwọn gbé sọjí ìpàdé àdúà ìṣòro àti ìpàdé ìwúrọ̀ tó fi mọ́ ti òòrùn ọ̀sán gangan kalẹ̀ fáwọn èèyàn àmọ́ tó ṣe pé ìpolongo ẹrun pìwàdà torí ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀ tá a bá fi dá wọn mọ̀ bí wòlíì òótọ́ ìyún ọmọ kan wọn mọ̀ ìpàdé ẹ̀tàn àti gbowó kí a gba dúkìá àwọn aláìmọ̀kan nínú ìpàdé àdúà wọn ní múmúláyà wọn bí a bá ń ta àwọn èèyàn jẹ kọ́rọ̀ ó lè bá a wà níyì ni wọ́n máa ń fọwọ́ gbárí pé àfi tí kì í bá a sọ ọlọ́run ló pa àwọn bíi wòlíì lóko ẹ dákun ẹ̀yin ẹ̀sìn bá bí wọ́n léèrè pé ibo ló wà nínú bíbélì àti ta ni wòlíì náà tàbí ìránṣẹ́ ọlọ́run tọ́lọ́run pè nínú ìwé mímọ́ pé kọ́ lọ rèé máa ṣètò ìpàdé àdúà kó sọ̀pàdé àdúà kó sọ ìdíṣẹ́ ìránṣẹ́ ẹ wo mò ń bọ̀ náà jáì kí n wá ṣàlàyé ọ̀nà kejì tẹ́ fi dá wòlíì òótọ́ mọ̀
bẹ́ẹ̀ bá rí wọn.

ọ̀nà kejì tẹ́ fi dá wòlíì òótọ́ mọ̀ bẹ́ẹ̀ bá rí wọn ni pé kẹ́ ẹ dáṣẹ́ ìránṣẹ́ àwọn wòlíì mọ̀ kẹ́ ẹ lè ti bí iṣẹ́ ìránṣẹ́ wọn dá wọn mọ̀ yàtọ̀ kẹ́ ẹ mọ̀ bá wàá lùbàgì àwọn èké wòlíì kí ni iṣẹ́ ìránṣẹ́ àwọn wòlíì tá a bá ń bèèrè pé kí ni iṣẹ́ ìránṣẹ́ àwọn wòlíì ń tà ń bèèrè ni wípé iṣẹ́ wo lolúwa rán wọn gan ìdáhùn rẹ̀ ni wípé ìpè wọn náà ní iṣẹ́ ìránṣẹ́ wọn ni pé wọn nínú òwe jeremiah orí 25 ẹsẹ̀ 15 ni mo ti fìpè àwọn wòlíì hàn yín ibẹ̀ náà òun náà ni èyí ti wá fi iṣẹ́ ìránṣẹ́ wọn hàn yín ohun tí mo wí ni pé tó bá ti gbọ́ ẹ̀fọ́ kan bá mi lọ nínú òwe jeremiah orí 25 ẹsẹ̀ 15 ni mo ti fi ìpè wọn hàn yín o ibẹ̀ náà ni wọ́n sì ti wá fi iṣẹ́ ìránṣẹ́ wọn ní ti fi hàn yín ọ̀yá ẹ jẹ́ yiri ẹsẹ̀ òun wò lẹ́ẹ̀kan sí ẹ gbọ́ bó ṣe wí o èmi sì ti rán gbogbo àwọn ìránṣẹ́ mi àwọn wòlíì sí yín pẹ̀lú èmi dìde ní kùtùkùtù mo rán wọn wípé ẹ yí padà nísinsìnyí yìí olúkúlùkù kúrò ní ọ̀nà búburú rẹ̀ kí ẹ sì tún iṣẹ́ yín ṣe sí rere kí ẹ má ṣètò àwọn ọlọ́run mìíràn lẹ́yìn láti sìn wọ́n ẹ̀yin ó sì máa gbé ilẹ̀ náà tí mo fi fún yín àti fún àwọn bàbá yín ẹ jẹ́ kí ìṣẹ́ gbóná nǹkan tó ṣe pàtàkì inú ẹsẹ̀ wọn èmi sì ti rán gbogbo àwọn ìránṣẹ́ mi àwọn wòlíì sí yín pẹ̀lú mo rán wọn wípé ohun tọ́lọ́run wí ni pé gbogbo àwọn wòlíì pátápátá mo rán wọn níṣẹ́ o kí wá níṣẹ́ tí mo rán wọn òun rèé o iṣẹ́ tí mo rán wọn ni wípé kí wọ́n máa lọgun wípé ẹ yí padà ní ìsinyìí olúkúlùkù kúrò nínú ọ̀nà búburú rẹ̀ kí ẹ sì tún iṣẹ́ yín rere ṣe kí ẹ sì má tọ àwọn ọlọ́run mìíràn lẹ́yìn láti sìn wọ́n nítorí wá ń wíre èmi sì ti rán gbogbo àwọn ìránṣẹ́ mi àwọn wòlíì sí yín pẹ̀lú mo rán wọn wípé ṣé rí gbogbo àwọn ìránṣẹ́ gbogbo àwọn wòlíì òun ló fi iṣẹ́ ẹyọ húrò kan rán n tó sì ní kí wọ́n ṣe kọ̀ yàtọ̀ kò sí kankan nínú wọn tí ọlọ́run rán níṣẹ́ míì yàtọ̀ síṣẹ́ ìránṣẹ́ lílọgun wípé ẹ yí padà ní ìsinyìí olúkúlùkù kí ẹ sì kúrò nínú ọ̀nà búburú yín kí ẹ sì tún iṣẹ́ yín ṣe sí rere kí ẹ sì má ṣètò àwọn ọlọ́mìnì mìíràn lẹ́yìn láti sìn wọ́n olúwa ní ṣàlàyé iṣẹ́ ìránṣẹ́ àwọn wòlíì báwọn o ọ̀yá ẹ jẹ́ tún jẹ́rìí ọ̀rọ̀ nínú ìwé àwọn ọba kejì orí 17 ẹsẹ̀ 13 2 Kings 17:13 tó wípé síbẹ̀ olúwa jẹ́rìí sí ísírẹ́lì àti sí júdà nípa ọwọ́ gbogbo àwọn wòlíì àti gbogbo àwọn aríran wípé ẹ yí padà kúrò nínú ọ̀nà búburú yín kí ẹ sì pa òfin mi àti ìlànà mi mọ́ gẹ́gẹ́ bí gbogbo òfin tí mo pa ní àṣẹ fún àwọn bàbá yín tí mo rán sí yín nípa ọwọ́ àwọn wòlíì ìránṣẹ́ mi ẹgbọ́n o nípa ọwọ́ àwọn wòlíì ìránṣẹ́ mi èyí tó túmọ̀ sí pé bí wòlíì kan bá jíṣẹ́ kan láàrin yín yàtọ̀ síṣẹ́ ìrònúpìwàdà ọlọ́run kó ló rán o irú wòlíì bẹ́ẹ̀ kìí ṣòjíṣẹ́ ọlọ́run o kìí ṣòjíṣẹ́ ọlọ́run o wòlíì èkéni olúwa ṣe pé jonah tó rán sí nínífẹ̀ nínú ìwé jonah orí kìíní ẹsẹ̀ kìíní sí kejì tó wípé ǹjẹ́ ọ̀rọ̀ olúwa tọ jonah ọmọ amita wá wípé dìde lọ sí nínífẹ̀ ìlú láàni kí o sì kígbe sí i nítorí ìwà búburú wọn gòkè wá síwájú mi ṣe rí ìpè tí ó níhun àti iṣẹ́ ìránṣẹ́ tó ní irú ìpè gangan bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe pé gbogbo ẹni tó bá pè lóòótọ́ bíi wòlíì ìpè wọn àti iṣẹ́ ìránṣẹ́ wọn ni láti lọ rèé máa lọgun ìrònúpìwàdà nígbà tí wà búburú àwọn èèyàn tó bá ti wá bẹ̀rẹ̀ sí ní gbogbo ìpè iṣẹ́ ìránṣẹ́ àti ìfàmì olóróyìn àwọn wòlíì òótọ́ àti ìpè iṣẹ́ ìránṣẹ́ àti ìfàmì olóróyìn tàwọn adínrere tòótọ́ ọmọ ìjọra wọn gan ni ìyàtọ̀ díẹ̀ tó kàn wà láàrin wọn ni wípé àwọn ẹlẹ́sẹ̀ lolúwa rán àwọn adínrere tòótọ́ sí nígbà tí máa ń rán àwọn wòlíì tòótọ́ sí àwọn tó ti fìgbà kan tí wọ́n ti tẹ̀lé gbogbo ìlànà ọlọ́run àmọ́ tí wọ́n ti wá kọ àwọn ìlànà sílẹ̀ tí wọ́n ti múṣẹ́ búburú lọ́kùnkúndùn iṣẹ́ àwọn wòlíì nù o wòlíì òótọ́ mélòó lẹ wá dámọ̀ láwùjọ wa yìí mọ́ o mélòó lẹ dámọ̀ kẹ́ wí fún mi èyí wòlíì tọ̀hún wòlíì ṣebí nítorí àti bùkèlè ni

ẹ̀lú tí wọ́n wá wíwù ó yá ẹ wá jẹ́ béèrè lọ́wọ́ àwọn tí ń pera wọn ní wòlíì nínú ti wà yìí pé ṣé lóòótọ́ wòlíì òótọ́ ni wọ́n kí ni pé wọn kí ni sẹ́ ìránṣẹ́ wọn bí wọ́n bá jẹ́ wòlíì òótọ́ ní tòótọ́ èyí ṣe táwọn kì í bọ́ sórí rédíò kí wọ́n máa wàásù irú wàásù ti dùn onítẹ̀bọmi irú ètò fi gbogbo ayé rẹ̀ wàásù ìyún ìwàásù rò ní kó wàdà kí ló dé táwọn kì í máa lọgun wípé káwọn aṣáko lọ kí wọn rò ní kó wàdà torí ìjọba òun kù sí dẹ́dẹ̀ àfi kí wọ́n máa lọgun ìpàdé àdúà kí wọ́n máa káràmásì gbogbo ayé fáwọn èèyàn kí wọ́n máa gbin ìbẹ̀rù agbára àwọn ẹ̀mí òkùnkùn sáwọn èèyàn lọ́kàn kí wọ́n máa gbìn ní kókó àdúà ẹ̀rí tó dájú tá a fi mọ wòlíì òótọ́ ni pé kó fìgboyà wàásù ọ̀rọ̀ ọlọ́run tí jániláyà bí àràsán bídùà ní onítẹ̀bọmi bó ṣe wàásù nínú ìwé lúùkù orí kẹta ẹsẹ̀ ìkẹjọ sí kẹsàn-án tó wípé kí wọn kí ó yá aṣèso rere tó yẹ fún ròní pé wàdà ni o torí gbogbo igi pátá la ti fà á kélé gbòǹgbò rẹ̀ igi tó bá kọ̀ tí ò so èso re bíbẹ́ lulẹ̀ kí kó dà sínú náà ni o ojúṣàájú ò sí níjọba ọ̀run fẹ́ni tó bá pera rẹ̀ lọ́mọ ọlọ́run láì léso ẹ̀mí mímọ́ ṣé ẹ ti wá mọ tá a fi dá wòlíì òótọ́ mọ̀ báyìí bí bẹ́ẹ̀ bá ti dá mọ̀ ọ̀nà wo wá ni n táwọn kinní wọ̀nyí pè níṣẹ́ ìránṣẹ́ wọn ọ̀nà wo ló ṣe wá jọ ti wòlíì gan àwọn tí máa polongo ìpàdé àdúà ohun ìṣòru tí wọ́n máa pera wọn wòlíì náà ni mò ń wí èmi ọ̀mọ bí ọlọ́run ti rán wòlíì kan pé wọ́n máa lọ rèé ṣèpàdé àdúà kọ́ máa fi pàdé àdúà gbowó lọ́wọ́ àwọn èèyàn o bí wọ́n bá pè pàdé àdúà tán bàbí làwọn ẹlẹ́sìn ó kùnú ìpàdé àdúà wọn kàkà kí wọ́n wá wàásù ronúkíwàdà káwọn ẹlẹ́sìn ò lè ba àgbòmínira kẹ́lẹ́ ba àgbòmínira lọ́wọ́ ẹ̀sẹ̀ tí ń yọ kẹ́lẹ́ tí ń báyé wọn jẹ́ ẹ̀tẹ̀ làwọn wòlíì èké ni wọ́n mọ fílẹ̀ wọ́n máa pàlàpàlàpà kàkà kí wọ́n rìnrìn òótọ́ tí wọ́n pé àìsí déédéé wọn pẹ̀lú ọlọ́run òun ní jẹ́ káráyé wọn máa kó pàṣẹ́bò wọn gẹ́gẹ́ bí ẹran ẹ̀sọ́ èrè ìrìn èké wípé ogun ìdílé ní yọ wọ́n lẹ́nu ogun àìmọ̀ní ń dà wọ́n láàmú òun ni wọ́n mọ rí fáwọn tí ò ní gbàlà ọ̀rọ̀ wọn òkúkú wá yà mí lẹ́nu mọ́ o níjẹ́ ọmọ ti rí wípé ara sí àwọn wòlíì èké náà ni pé kí wọ́n máa ríran bàìbàì kí wọ́n máa mọ̀mùlòmù nípa àdí táwọn èèyàn ti wà nínú ìgbèkùn nígbà tí wọn ò sì wá rí ẹsẹ̀ gan tí ń ṣàṣírí ogun tí jẹ́ kí àwọn tí ò ní jésù kí wọ́n máa jìyà nígbà tí wọn ò rí gẹ́gẹ́ bí àṣírí ogun wọn gan wọn ò rí ẹsẹ̀ gẹ́gẹ́ bí àṣírí ogun tí ń jẹ́ àwọn èèyàn tí ò ní jésù gan ẹ̀yẹ́ náà ẹ̀gbọ́n bíwe ẹkún jeremiah orí kejì ẹsẹ̀ ìkẹrìnlá bó ṣe wí nípa wọn ni lamentation chapter 2 verse 14 ẹgbọ́n tó wí nípa àwọn wòlíì ọ̀hún o àwọn wòlíì rẹ ti ríran ohun asán àti wèrè fún ọ wọn kò sì tí ì fi àìṣedéédéé rẹ hàn ọ́ láti yí ìgbèkùn rẹ padà kúrò ṣùgbọ́n wọ́n ti ríran ẹrù wuwo èké fún ọ àti ìmúsìnà ìyún ni pé gbogbo ẹ̀yìn ni tí ẹ̀ ń lọ sọ́dọ̀ wòlíì èké nígbà tí wọn ò bá rí i wípé àìṣedéédéé yín ìwọ̀ ẹ̀sẹ̀ yín òun ló ń fìyà jẹ yín ǹjẹ́ mọ̀ wípé ìran ohun asán àti ìran wèrè ni torí pé béèyàn bá wà nínú àìṣedéédéé ayé òpìlẹ̀ fìyà jẹ́ torí pé ran ìyànilọ́wọ́ ayé ṣùgbọ́n kàkà kí wọ́n sọ fún yín pé ẹ yí padà kúrò ní àìṣedéédéé yín ní tí wọ́n mọ̀ wípé ni pé ayé ń lọ dẹ òwò lé yín lórí àti wòlíì tí ń jíṣẹ́ àtẹni tí kò ní ìjíṣẹ́ fún ẹ̀mọ̀kú àìmọ̀kan o ẹ rí nítorí ká ẹ máa bèrè lọ́ni tó bá pe rẹ̀ ń wòlíì ni wípé ìwọ ò ṣe fi iṣẹ́ ìránṣẹ́ rẹ hàn mí kí n sọ irú wòlíì tó jẹ́ èèyàn tó bá pe rẹ̀ ń wòlíì ẹ̀yìn ẹ bèrè pé kí ni iṣẹ́ ìránṣẹ́ rẹ gan kí ni pè rẹ jẹ́ kí n mọ̀ kémi ó tó lè sọ irú wòlíì tó ṣe bá a bá sọ̀rọ̀ ìgbà ta nílò wòlíì jù irú ìgbà ti wà yìí gan ni ìgbà tó ń gbógbó ti polúkúrú musulmọ́ lọ́wọ́ gẹ́gẹ́ bí ìjọ ọlọ́run àwọn onígbàgbọ́ bọ̀wọ̀ fòfin ọlọ́run mọ́ kálukú wọn ṣe bí wọ́n ti fẹ́ òtítọ́ dénú jọ òkúta èké ni wọ́n ń kúwó gọbọ ilé lórí àwọn tí ń ṣiṣẹ́ ìránṣẹ́ bí ẹni ṣiṣẹ́ okòwò tí wọ́n ń fẹ̀tàn gbowó lọ́wọ́ àwọn aláìní nù jọ àwọn ọlọ́pọ̀ ya múra o sáwọn kó kúkú pé káwọn èèyàn gọ̀ bí ẹ̀kọ́ méjì tí wọ́n ń jẹ̀ kan lọ́wọ́ tí kejì sì ń wò rántí ò lè fẹsẹ̀ fẹ́ àbáwọn ló ní káwọn èèyàn ya dìde rìn tí ẹ sọ náà di bàbá àjẹbù tí wọn fẹ́ fogún wọn fẹ́ fi wá ogójì àṣẹ wá àṣẹ ń bọ̀ ọ̀rọ̀ wọn wá dàbí ọ̀rọ̀ àpàdá pakún ikú lọ àdá tó jùlọ.

mọ̀ wípé n tí ọmọ jàrẹ̀ ìrìn lọ́kàn ọ̀pọ̀ yìí ni wípé kúnlé dèlò àní ọ sọ nípa agbára àwọn wòlíì tó ò ní sọ nípa agbára iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu wọn ni ọ̀nà wo là á gbà dá wòlíì ò tó mọ̀ nípa iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu wọn bẹ́ẹ̀ bá dá wòlíì ò tó mọ̀ ọ̀nà àkọ́kọ́ tẹ́ lè gbà dáwọn wòlíì ò tó mọ̀ òun ni nípa ìpè wọn àti iṣẹ́ ìránṣẹ́ wọn bí mo ṣe wí lẹ́ẹ̀kan o kì í ṣe nípa agbára iṣẹ́ àmì tàbí iṣẹ́ ìyanu èyí wọ́n ń ṣe o ìdí ni pé agbára àti iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ó dàbí aṣọ tá a gbé wo àwọn ọmọ ológun orílẹ̀-èdè lọ́rùn kí wọ́n lè bàa lágbára láti ṣiṣẹ́ wọn bí ọmọ ogun ni aṣọ tí ń bẹ lọ́rùn wọn òun lágbára tí wọ́n ní bí òsítaṣọ ọmọ ológun tí ń bẹ lọ́rùn wọn bí ọmọ orílẹ̀-èdè lásán làwọn náà bá rí ṣùgbọ́n ká tó káṣọ ológun bọ̀ wọ́n lọ́rùn wọ́n ti kọ́kọ́ gbọ́dọ̀ gbọ́ ìpè ìyún ìpè orílẹ̀-èdè yìí pé kí wọ́n wáá jọmọ ológun bí ẹ bá wá gbà pé tí ẹ gbọ́ pé òun ló tún wá túmọ̀ sí wípé wọ́n ti gbaṣẹ́ ìránṣẹ́ ogun dídà orílẹ̀-èdè bí ẹ bá wá jẹ́ni tó tọ́gbọ́ pè ló gbà pé wọ́n gbaṣẹ́ ìránṣẹ́ nu ẹnu kí wọ́n dasọ̀ bọ̀ wọ́n lọ́rùn ni àmọ́ bí wọ́n bá jẹ́ni tọ́gbọ́ pè tọ́gbà pè kò sẹ́ni tó jẹ́ kaṣọ ọmọ ológun tó jẹ́ kó bọ̀ wọ́n lọ́rùn bá a bá wá rẹ́ni tí ọ̀gbà pè bírú ẹni bẹ́ẹ̀ bá wá wọṣọ ọmọ ológun lórílẹ̀-èdè yìí bọ́wọ́ bá tẹ̀ wọ́n bèrè pé ibo ló ti ráṣọ àwọn ọmọ ológun náà ẹlẹ́sẹ̀ nírú ẹni bẹ́ẹ̀ o ọ̀ràn ńlá ló sì dá lábẹ́ òfin orílẹ̀-èdè ara ọ̀nà tó sọ fi ń ṣe wálẹ̀ yìí ni pé bá a bá ti rẹ́nikẹ́ni tá a réèyàn kéèyàn tọwọ́sọ ológun ọmọ ológun láti gbàgbọ́ kó ń ṣe aṣọ la fi ń dáwọn ọmọ ológun mọ̀ lórílẹ̀-èdè yìí láìmọ̀ yìí pé àwọn télò a máa ránṣọ tí ó yàtọ̀ sí tàwọn ọmọ ológun bá àwọn ọ̀daràn lọ́rùn ló fi jẹ́ wípé ọ̀pọ̀ làwọn èèyàn táwọn tọwọ́sọ ológun tí wọ́n fa agbára tí ń bẹ lára aṣọ tí wọ́n wọ̀ ọ́n tí wọ́n fi dá mọ́tò wọn dúró lọ́nà nígbà tí wọ́n rìnrìn àjò àwọn ọmọ ológun òun làwọn arìnrìn àjò ni wọ́n rò pé àwọn tó ń dá wọn dúró jẹ́ làwọn náà bá yà dúró ìgbà tí wọ́n á fìbá gba gbogbo dúkìá tòuntòwó tí ń bẹ lọ́wọ́ wọn ìgbà náà ni wọ́n tó mọ̀ wípé adigunjalè ni wọ́n o wọn kì í sọ ọmọ ológun ẹ rí àwọn apanilẹ́kúnjẹ ayé wọ́n ti wá lọ tán káwọn ẹni tí wọ́n ṣe lóko kí wọ́n tó mọ̀ kíde olè ọ̀pọ̀ aṣọ ọlọ́pàá tí wọ́n ti gbénu yẹ̀wòrán làwọn kan ni wọ́n fi ń payé lẹ́kún àgbékòrán sabẹ́rẹ́ dowó dìtẹ̀ lọ aṣọ àwọn sọ́jà lọ̀pọ̀ ń wọ̀ sọ́rùn ni wọ́n wá ń tẹ̀lé gidigidi à á ti ṣe wá ṣe irú èyí sí o bẹ́ẹ̀ sì wá wo àwọn aṣọ ọ̀hún wò wọn ò fìdí kan yàtọ̀ sáwọn aṣọ tí ìjọba orílẹ̀-èdè yìí tí wọ́n rán fáwọn tó bá jẹ́ pé wọ́n gbà pé láti jọmọ ológun tòótọ́ àmọ́ ṣá nítorí ọwọ́ pálábá wọn bá wá ségi pẹ́rẹ́ òfin orílẹ̀-èdè yóò fi wọ́n nàkànàkàn yóò sì wá fi wọ́n wọ́lẹ̀ wọ́n yìí ẹni tí ò mọ̀ wọ́n rí yóò sì mọ káàánú òkúnlẹ̀ àbíamọ́ aṣàmọ tí mò ń pa yìí ọ̀dà lórí gbogbo àwọn wòlíì tó rè bá wọn sabẹ́rẹ́ dowó dìtẹ̀ lọ ẹ̀mí òkùnkùn pé wọ́n rán sọ agbára bà wọ́n lọ́rùn káwọn orun mọ́ mú ṣiṣẹ́ ìránṣẹ́ kí wọ́n fi ṣiṣẹ́ àmì àṣiṣẹ́ ìyanu tẹ́lẹ̀ òkùnkùn wọ́n bá wọn ránṣọ agbára ìtàntàn ó tún kóra wògbó ó kókù sí sàṣọ òun lápá káwọn tó jẹ́ pé agbára iṣẹ́ àmì àṣiṣẹ́ ìyanu ni wọ́n fi mọ wòlíì kó lè mọ pè wọ́n ní wòlíì àgbà oníràwọ̀ púpọ̀ ṣùgbọ́n ó kúkú dájú wípé ọwọ́ pálábá tí wọn náà ò ní bẹ́ ṣégi ìjọba ọ̀run yóò dájọ́ fún wọn bí ìgbà tíjọba ayé tọwọ́ rẹ̀ bá ba káfíńtà tí ń faṣọ jẹ́nẹ́rọ̀ ológun tó fi ń jalè tí ń dẹ̀mí àwọn èèyàn légbodò bẹ́ẹ̀ níjọba ọ̀run ó ṣe dájọ́ fún wọn ṣe rí lọ́jọ́ ọ̀hún gọ̀ǹgọ́ sọ lọ́jọ́ ìdájọ́ ẹnu ó sì wá yàálẹ̀ kò ní ṣe pàdé nítorí àwọn èèyàn táwọn kan kan sára bíi wòlíì ọlọ́run tí ó gbàdájọ́ èmi ọ̀mọ̀ orí ìwọ oníṣẹ́ṣe

jẹ́ wípé ọjọ́ ti lọ kí mọ dágbére lókù. Ṣùgbọ́n ààyè ò sí fún mi láti gbà pé lónìí ẹ̀yìn náà ẹ mọ̀ pé ààyè ò sábà sí ẹ ti gbà mí bí mo ṣe rí mo mọ̀ yípo ẹ mọ̀ bẹ́ẹ̀. Ọ̀dà ẹjẹ́ ń dágbére ń bì báyìí kí mọ́ wulẹ̀ gbìyànjú àti gba ìpè ọjọ́ ti lọ ẹjẹ́ ń dágbére. Àmọ́ kó tó di pé mo lọ ẹ jẹ́ kí n dúpẹ́ lọ́wọ́ olóòtú ètò wa yìí Olúṣọlá Adéṣóyè. Nọ́mbà tí ẹ pè mí sí lẹ́yìn ètò tẹ bá pè mí lọ́wọ́lọ́wọ́ báyìí ò ní lè gbé òun ni nọ́mbà mi 08065930261 08065930261. Àlàáfíà Olúwa kó wà pẹ̀lú yín. Kúnlẹ̀ bẹ́ẹ̀ lò lórúkọ tèmi jẹ́.

0: jọ ganu síta ti 2FM. Ká mọ ohun tó ń lọ nígboro, àti pé ká tún rẹ́rìn àríṣàkìtì.
1: 32FM 94.9 Laughter House Orí òkè Tété Premier Mọ́kọ́lá Ìbàdàn.
2: Ẹ kú ọjà o.
3: Ẹ káàbọ̀ o.
2: Ìyá bíi tí ń síbò nìkan.
3: Bàbá ọkọ mi, ẹ káàbọ̀ etí ẹ̀ wá mọ́ orin, bó o wà ní látàárọ̀.
2: Wo ẹ wú àjọ tọ̀dọ̀ rẹ mú ní kí n wá gbà ká lè kó papọ̀ sójú kan kákó fáwọn tí ń bá wà dáa.
3: Bàbá ọkọ mi kẹ̀sì mọ́ wo ojú orí yín tó. Bẹ́ẹ̀ bí mo ṣe wà yìnyín tí ìta nǹkankan látàárọ̀. Bí ni mo tiẹ̀ ta mi rẹ ní bèrè lọ́wọ́ mi pàápàá.
2: Kí ni tó dé, o polówó ọjà rẹ ni.
3: Mo polówó, èrè yóò wọlé náà ni, ìyí ti rẹ níbi mi.
2: Àwọn bò ni wọ́n ti ń polówó ọjà rẹ, ìyá bíi tí ń sin.
3: Bàbá ọkọ mi, kò síbi tí mi ò tí ì dé. Kí rédíò kan ṣẹ̀ délẹ̀ lónìí lónìí. Ìtùbá wọn débẹ̀ láti lọ polówó ọjà mi.
2: Ìyá bíi tí ń sin. Ìwọ lọ sọjà rẹ lófo. Bẹ́yẹn bá fẹ́ polówó ọjà tí ó gbọpẹ́ lórí ẹ̀. Rédíò 32FM 94.9 fẹ́yìn ẹ̀. Ibẹ̀ là wá ganu sí. Níbẹ̀ la sì ti ń gbọpẹ́. Ìwọ náà bá wá fẹ́ rírì. Ṣé kí a kò lọ polówó lọ́dọ̀ wọn?
3: A jẹ́ pé kémi náà lọ ganu sí nìyẹn o.
4: FM 94.9

0: kò lè sú wa láti máa kọrin ìgbani níwọ̀n ìgbà tó jẹ́ pé ẹ̀mí wa ń bẹ. Kò lè sú wa láti máa kọrin ìyìn ìgbani níwọ̀n ìgbà tó jẹ́ pé a wà láyé a sì wà láàyè. Jẹ́ kí ni ó mú sú wa nígbà tó jẹ́ wípé Kristi Olúwa wa ó wà ní ìhà tèmi àti yín. Kò fi wálẹ̀ bẹ́ẹ̀ ni ọkọ̀ wálẹ̀ o. Ó rà wá padà lọ́wọ́ ku òjijì. Ó gbà wá lọ́wọ́ nira. Pọ̀ ohun apọ̀ bẹ́ẹ̀ láyìn òní ọjọ́ kẹrìndínlógún nínú oṣù kẹjọ 2026 lẹ́yìn ikú Jésù Olúwa wa. Lọ́run ni ẹ. Àyá àjẹjọ́ adágbére fún yín pé ó dijọ́ mẹ́jọ. Dá táìmù fọ́lọ́run ó ka àdíjọ́ mẹ́jọ ó tún bá wà láyé ó bá wà láàyè. Tó rárá dádú o wọlé fakorede ló kọ tèmi o lórí ètò yín ètò wa ni orin ìgbani. Laughter House Premier Hill Mọ́kọ́lá Nìbàdàn láwa 32 FM 949. Tún kú kalẹ̀ láti jẹ̀gbádùn wa lónìí ẹyẹ òun fapá kan fò àbúrò mi wà lẹ́gbẹ̀ẹ́ mi.
1: Bẹ́ẹ̀ni ẹkùn lé òun là ń kára lé o.
0: Bẹ́ẹ̀ni
1: ẹ káàbọ̀ ni wọ́n máa ń kí àwọn tá a ṣẹ̀ṣẹ̀ ń wọlé bọ̀. Ẹ̀yin ara lé akínyìn ẹkùn lé o ṣé dáadáa lè wà ṣàlàáfíà ni. A tún ti dé bá a ṣe máa ń dé lórí ètò yín ètò wa orin ìgbani gẹ́gẹ́ bá a ṣe máa mú wá sí ti gbọ́ yín ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ. Ẹ wá nǹkan fìdílé kẹ́ ẹ tún bá wa pàdé ní àrà ọ̀tọ̀ lẹ́ni yìí. Orúkọ tèmi ò yípadà o Oyinlọlá Ọlágbẹ́nro ni.
0: Ẹ̀lẹ́ náà ẹ̀yin ará ọ̀sun ẹ̀lẹ́ o orílẹ̀-èdè Nàìjíríà yìí
1: ẹ̀lẹ́ o
0: yóò kúkú tu àlà. Gbogbo yìí làyí ló pa kìrìkìtì kìràkìtà àwọn ẹni tí ó wọlé ti wọlé. Ẹ̀yin followers ẹ̀yin oníjàjà gidijàgan bó ni alpha market ó kù yín ó kẹ̀yìn àti ìṣòro yín báyìí àwọn ó tún kí ongratulate ara wọn wọn ó tún jọmọ sí orílẹ̀-èdè yìí níjọ́ láàtò gbọ́n. Ẹ̀rù Ọlọ́run bà mí ohun tó bá ti pinnu lọ́kàn rẹ̀ kò sẹ́ni tó lè dádúró.
2: Ọlọ́run bà mí o ẹ̀rù Ọlọ́run bà mí o.

0: ṣé kò bá wọ náà ni. Ẹrù àwọn èèyàn gan o tó bà gan ká tó wá sọ pé Ọlọ́run tó dá ohun gbogbo tó sì lè ṣe ohun gbogbo orílẹ̀-èdè Nàìjíríà yìí Ọlọ́run ṣàánú wa o wọ́n ti tún fún wa ní wọ́n tún ti ń pa lálẹ́nu wọ́n tún ti ń gé fún wa o wọ́n ti ń bẹ fún wa o Ọlọ́run ṣàánú wa o lórílẹ̀-èdè yìí gbà wá lọ́wọ́ àwọn ọ̀jẹ̀lú o àwọn tí ń dànù fún wa tí wọ́n ń dẹra tí ń dẹwa síra wa tí ń dẹra wa síra wa
1: Ọlọ́run
0: ṣàánú wa o gbé sókè. Ọlọ́run ọba àlàké sí Ọlọ́run ọba àlàké sí.

0: Ọlọ́run bá wa tún ṣe.
1: Olúwa tún Nàìjíríà ṣe, ó ti ṣàn fún wàrà àjòyìn rí o.
0: Olúwa tún Nàìjíríà ṣe. Ọlọ́run bá wa tún ṣe, má jẹ́ kí wọ́n fún wa ní ìrẹsì.

àsìkò tí ọba dé kò ní bẹ̀mí àti yín nínú ìnira oyin lọlá nígbà tí àsìkò yín ọba máa dùn orúkọ olúwa wọn ò ní han irú èmi àti yín wọn ò ní àbọ̀lẹ̀ o

0: sí yẹ tá a mú lọ́wọ́ báyìí tó tó náà.
1: Ká má jẹ́ kí n sì mọ̀. Èyí ta jẹ sílẹ̀
0: tẹ̀. Ọlọ́run ló ní kí 32FM ó organize Àmọ̀là Festival.
1: Àwọn jẹ kú.
0: On the 29th of August 2026.
1: Ẹ̀lẹ́ wọ́n jẹ tó wọ́.
0: Tí yín yá lọ rò ó pin síbẹ̀ kí n jẹ Àmọ̀là níbi wípé kí n jẹ tó sùn kan lẹ̀. Èmi fi 3,000 in fi 3,000 kú omi Àmọ̀là kú Àmọ̀là àti oh my God. Ẹ wo ìlú le koko Ọlọ́run bá wa sọ ìlú ìdẹ̀rọ ọkọ̀ Nàìjíríà rè lójú agbami ta ni ó tú. Dé Èbúté Ayọ̀ ọkọ̀ Nàìjíríà rè ó lójú agbami ta ni ọwọ́ abáwa tú. Dé Èbúté Ayọ̀ Ọlọ́run ìwọ náà là á pè kọ̀wé abáwa tú.

ọlọ́run nígbà tó bá ń dára kí á wà ńbẹ wọ́n jẹ́ kí wọ́n fi ẹ̀jẹ̀ tí a ṣètùtù orílẹ̀-èdè yìí nínú àwọn tí ó yege tí ó sì yanyọ olúwa kà wá mọ́ wọn o ìṣọ̀kan orílẹ̀-èdè yìí iná lọ jẹ wá lógún o ìṣọ̀kan ẹlẹ́yàmẹ̀yà iná lọ jẹ wá lógún o ká wà níṣọ̀kan wọ́ dúdú ẹnìkan pupa àgùntàn lòun òbẹ̀wúrẹ́ ṣe ewúrẹ́ ló ní ọmọ ìyá òun ṣe kí ni ó dúdú lágbára elédùmarè olóhùn ó mú wa wà níṣọ̀kan o àtolówó àtọlọ́rọ̀ àti tálíkà bá a bá ti wò wípé ìfẹ́ ló ṣe kókó kí ló dé tá à ní ṣe dáadáa síra wa.

náà fìgbà yìí yẹ wá o fi àsìkò yìí yẹ wá o gbogbo ìgbàkigbà yòówù tó bá bá wa nínú ayé ọlọ́run fi yẹ wá mọ́ jẹ́ kí orúkọ rẹ kó dìsọ̀rọ̀ òdì sí nínú ayé wa.

ẹ wo ìfẹ́ láìṣẹ̀tàn ìfẹ́ tí kì í yapa làwa ń tọrọ ṣe ń gbádùn orin ìgbani lọ́dọ̀ tí ń mẹ́un. ẹ yá tún pàlùdà kẹ́ẹ̀tún gbọ́ tuntun mi kẹ́ẹ̀tún fèlè kẹ́ẹ̀ fi ṣẹ̀gbọ́ ẹ̀.

ìyìnẹ́ mọ wo àgbámọ́lẹ̀ nìkan ni o pẹ̀lú sáńbà yìí tí wọ́n máa gbé tí wọ́n máa ń latan fún yẹn pẹ̀lú ṣẹ̀kẹ̀rẹ̀ tí ń ṣe ṣẹ̀ṣẹ̀ ṣẹ̀ṣẹ̀.

0: Hello.
1: Hello, sir.
0: Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá yìí.
1: Pele Chelsea náà ló pé
0: padà sí. Pele Chelsea.
1: Kò nípa orin ìgbàyìn tí mò ń gbé à ń sọ lọ sà.
0: Bẹ́ẹ̀ni sá.
1: Ẹ ẹ́ ti pé tá a bá wò léṣe upgrade upgrade upgrade upgrade àti upgrade fóònù ojú ọ̀nà. Ọlọ́run á jẹ́rìí ara
0: rẹ̀. Eléyìí náà la fi ń ṣe ìṣítí láti lè padà láti lè mọ pé àwọn gospel ṣiṣẹ́ àwọn láti lè padà sójú ọ̀nà gan.
1: Ọlọ́run ọ̀dà wa padà o.
2: Àmì.
1: And then lórí ọ̀rọ̀ bàbá awórìdè tẹ́ ẹ sọ sà.
0: Yes sir.
1: Èmi náà rí bóyá lánàá àbí jẹta mò ń wò lórí social media pé agbábá ìkú ni àbí nǹkan kan mo sáré kú sí. So, náà wà ń wọ́dà pé àbí bẹ́ẹ̀ ni àbẹ́ ọkọ̀ ṣùgbọ́n tí ọba rí bẹ́ẹ̀ ọlọ́jẹ̀ kẹ́mi
0: wọ́n. Ọ̀dà ẹ̀yin tẹ́ ẹ bá mọ fáàtì ẹ pè wá o ẹ pè wá báyìí báyìí báyìí. Àrùkúrò bàbá ń bàbá o. Ọlọ́njẹ́ mi bàbá ó tún gùn fún wa o. Ẹ wo ẹ mọ̀ pé wà mọ́. Ìṣẹ́jú bíi mẹ́rin náà ló kù tá a fi dágbére. Ohun kan tí mo kàn fẹ́ kó yé wa ni pé ìjọba ọ̀run yìí ó ti kù sí dẹ̀dẹ̀. Ẹgbẹ́ ayé padà. Ẹ kàn ṣàdédé rẹ́lòmíì ọkàn kọsẹ̀ ó sì lọ bẹ́ẹ̀. Ìyá bá ní ọmọ jà mọ́. Mọ bá yàn jà mọ́ bá yàn yòdì o mọ̀ gba Jésù tí ó dé o. Wọ́n bá ní agídí tó ń ṣeun gbogbo tiẹ̀ kọ́ sáàmọ̀ jà kó o ti gbáyàn létí kó o ti ti yàn á bọ́ ọ bá tiẹ̀ lòmíì bọ́ bá ṣubú mọ́ ọ lọ. Tó o ní gẹ̀bí o. Ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀ o gbogbo aráyé ẹ̀yí padà.

0: bó ni ìbáṣe dáa tó ká bára wa ṣe awẹ́wà ká fara kájọ fọ̀rọ̀ domi torí ọ̀rọ̀ ká ṣe bí àwàdà àwọn ẹ̀fẹ́ díẹ̀ náà ṣùgbọ́n ìlànà ètò yìí torí àsìkò tí kìí tó ni ò fààyè kájọ ṣẹ̀fẹ̀ sílẹ̀ bí ò ṣe pé ká tàtàpòrò ká bó sórí ètò gan ní tààràtàrà torí tá a bá fi ṣẹ́jú pẹ́ ìgbà olọ́jọ́ fi ń lọ tí n ó tún mọ̀ pé ó dìjọ́ mẹ́jọ ibo ni mò ń lọ lónìí lágbo onígbàgbọ́ ibi ká ń bẹ tó yẹ kí n lọ lónìí n ó débẹ̀ o ìdásí tàbí kí n pé agbo òṣèlú lágbo onígbàgbọ́ bó ni ètò òṣèlú bó lágbo òṣèlú bó ló ṣe wá wo agbo onígbàgbọ́ tí méjèèjì wá de ewé òun ọ̀sẹ̀ tó ṣe wípé ó ti ń mọ́ra wọn mọ́tímọ́tí wọ́n sì ti jọ ń di nǹkan kan náà bọ̀ wípé ọ̀rọ̀ ẹlẹ́sìn torí pé ajé ẹlẹ́sìn púpọ̀ tá a mọ́ pọ́lọ́run yàn fún wa ọlọ́run yàn fún wa kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run pé kì í sọlọ́run yàn fún wa lórílẹ̀‐èdè ẹ jẹ́ jáwọ́ kù nínú àkànjẹ́ ẹlẹ́sìn lásánlásán àwọn tí ń yàn fún wa àwa ènìyàn là ń fọwọ́ ara wa yàn a ò tí ì gbé ìjọba orílẹ̀-èdè tàbí ìjọba ayé lé ọlọ́run lọ́wọ́ ó dìgbà tí jésù bá dé tó bá gba ìjọba ayé kó tó di pé ọmọ ṣe ìjọba nínú ayé inú ayé náà láti mọ ìyá àwọn olórí ẹnu tọkànkàn wa ni pé ká bọ̀wọ̀ fún àwọn olórí o ẹnikẹ́ni tó bá jó lórí ṣùgbọ́n ẹni tí ó jó lórí àwọn ènìyàn ni ó yàn án ló fi jẹ́ government of the people by the people and for the people not government of the people by God for the people. Àwọn èèyàn wo wá ni people ọ̀hún àwọn ìsọ̀rí kan bẹ tó ṣe pé àwọn ẹ̀mí ni wọn sẹ́mi àmọ́ èèyàn sá wọn ò gbénú àwọn èèyàn yin àwọn èèyàn ni wọn ò gbénú àwọn èèyàn yin àwọn tí ó jẹ́ olórí wa ní àwọn ẹlẹ́sìn náà wọ́n jẹ́ bí ìsọ̀rí kejì nígbà tí àwọn aráàlú tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá jẹ́ bí ìsọ̀rí kẹta nípa ti àwọn ẹ̀mí wọn ẹ̀mí wòlíì àti àwọn ẹ̀mí àwọn àfa wọn ò láǹfààní àti lọ síbẹ̀ wọn mọ̀ pé tí ọba yéèyàn àìmẹ́nu lè ní tó bá dáni lójú tá a mọ̀ là á fi ogun rẹ̀ gbárí àtàwọn ẹ̀mí èṣù nínú ní ìsọ̀rí mẹ́ta tí ń bẹ lábẹ́ mi ẹ̀mí àwọn wòlíì ẹ̀mí àwọn àfa àtẹ̀mí àwọn èṣù pọ̀nbélé kí n tó wá sọ nípa àwọn ẹlẹ́sìn àtàwọn aráàlú ìwé jòhánù orí kẹrin ẹsẹ̀ kìíní pé olùfẹ́ ẹ mọ̀ sí gba gbogbo ẹ̀mí gbọ́ ṣùgbọ́n ẹ dá àwọn ẹ̀mí wò bí wọ́n bá ṣe ti ọlọ́run nítorí àwọn wòlíì èké púpọ̀ ti jáde lọ sínú ayé nígbà tí ètò ìdìbò bá ń bọ̀ pé àwọn olóṣèlú ò ní fa àwọn wòlíì lọ tí wọ́n lu ẹ̀mí àwọn wòlíì bó jẹ́ ṣe pé ẹ̀mí àwọn wòlíì tí wọ́n lò yìí kìí mọ̀ ọ́n sẹ̀mí ọlọ́run ẹ̀mí àwọn àìmọ́mọ̀ ni àwọn ẹ̀mí àìmọ́mọ̀ ni lọ́lọ́ṣèlú wo láàṣì apá rẹ̀ sókè tí ò ní rúrùn tí ò ní run iṣẹ́ wòlíì àti iṣẹ́ àwọn àfa lè tó ní ṣe pẹ̀lú àwọn ẹ̀mí àìsọ̀rí àwọn ẹ̀mí kan kámọ̀tẹ̀ wa sọ ti àwọn ẹlẹ́mìí èṣù.
1: Ó sì nǹkan kan tí a fẹ́ sọ ṣùgbọ́n tá ń béèrè náà rẹ̀ àánú làwọn ẹgbẹ́rún mẹ́ta yẹn rárí gbà ó sì kẹrin wọn nínú iná ìlé ọlọ́run àánú ó yá wá ṣàánú.
2: Àmì Jésù.
0: Sẹ́rí ẹni tí ń ṣàdúrà ẹ̀ tí ń ṣe àmì Jésù bó àmì tí wọ́n ń ṣe àmì Jésù bó bá ṣe àdúrà àti àmì Jésù lásán ni ìbámọ́ tiẹ̀ ní ń tàn wí nǹkan kan nínú bí ẹ bá wo fídíò rẹ̀ ẹ rí àwọn ọṣẹ́ wòlíì tí wọ́n kó sílẹ̀ kódà fọ́tò ẹni tí wọ́n ń gbàdúrà fún wa ń bẹ̀ tí wọ́n ń ṣe àwọn ọṣẹ́ kan lé lórí àwọn ẹ̀mí tí ń gbanú àwọn èèyàn kan àwọn wòlíì àtàwọn àáfàá yín tí wọ́n ń yan àwọn èèyàn sí kónú o.
1: Ọlọ́run àánú àánú náà la wá bèèrè lónìí ọ̀rọ̀ dìde àánú on the 18th ní ọjọ́ Saturday yẹn bó tilẹ̀ wù kí ẹjọ́ wúwo tó omi ní òde ìdí rẹ̀ ní ọjọ́ yẹn àti Abigail òun ni kò borí òun ni kò lékè mo ní òun ni kó lé òun ni kó lé òun ni kó lé òun ni kó gbọ́ òun ni kó lé èmi ò sọ pé kò lọ́tà ṣùgbọ́n kànàkànà òun ló pa gòláyàtì tá a bá rí ẹnikẹ́ni tá a bínú obìnrin tá a bá fagbẹ́gbẹ́ jáde tó lóun ó dìde ogun lórí ìṣẹ́ ó yá kànàkànà rẹ̀. o ya ko lo lu won
2: ami yesu
1: o ya lo ye de
2: ami
1: iwo ni ko bo
2: ami
1: iwo ni ko ye
2: ami
1: ori be o
2: ami
1: o de yi pada
2: ami yesu
1: abi amo orun a pe o o ni mary
3: o kale
1: a pon mo ni o bi o ti e so ja o pon
3: beni
1: wa ba wa pon
2: yesu
1: ma ju jabo
2: ami
1: ni wo ni ojo saturday ni owo ago mefa si meje
3: baba o
1: ka ti wa nu
2: do amen o
1: ka ti mo re
2: amen
1: ma jo to bo ni wa
2: amen
1: ota ma jo bo ni
2: amen yesu
1: ota ma jo bo ni
2: amen yesu
1: ota ma jo bo ni
2: amen yesu
1: ota ma jo bo ni
2: amen
1: fa number wa
2: amen
1: a ma yo
2: amen
1: a gbo da
2: amen
1: yesu
2: o ni baba

0: àwọn ẹ̀mí bá gbanú àwọn àfáà ṣiṣẹ́ tí àwọn ẹ̀mí tí wọ́n gbanú àwọn wòlíì ṣiṣẹ́ tí àwọn ẹ̀mí pọ́nbélé tọ́jú olórí àwọn ẹ̀mí èṣù gan tí wọ́n bá gba bí oríta à ń fẹ̀jẹ̀ nǹkan nǹkan tẹ̀jẹ̀ sílẹ̀ sí nǹkan nǹkan tí wọ́n gbà ṣiṣẹ́ tí ẹnìkan bá wọlé ṣe wá ní ọlọ́run ni yàtọ̀ fún àwọn ẹ̀mí irúfẹ́ àwọn míì títún yan àwọn adarí òun ni àwọn ẹlẹ́sìn mi ò ní sọ púpọ̀ nípa ti àwọn mọ́sálásí ṣùgbọ́n sí owó nínú àpò ghana must go sí òde àwọn mọ́sálásí ṣùgbọ́n ní ṣọ́ọ̀ṣì ọ̀dà sí owó nínú àpò ghana must go sí òde àwọn ṣọ́ọ̀ṣì ṣáá nígbàtí wọ́n bá ń gbàwé àtàdúrà nígbà pásítọ̀ bá ń pẹ́ já gbàwé àtàdúrà fún kándídéètì kan bí ọ̀bá jẹ́wọ́ fún yín ẹnu fífo ìdún nàmùnàmù nǹkan ti bọ́ sápò bàbá ni nǹkan ti bọ́ àpò bàbá ni wọ́n máa tó ọ̀tí kan tó yẹ pé wọ́n lé ní mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀ wọ́n mọ̀ gbàdúrà tí wọ́n gbàwé gidi gan mọ̀ ni tí wọ́n múra sí gidi gan bí ọba ṣe wí pé ọlọ́run ní ń gbé wọn dépò ni ó yẹ ká dúra wọn gbà sùn gbàdúrà wọn gbà sá àdúrà wọn gbà kò gbà kò gbà. ẹnìkan níbì kan ni mo ti rí nǹkan kan wípé àwọn kanu àwọn kanu tábà ń pè kanu wọn sọ pé ìbàdàn wọn sọ pọ yọ kanu túmọ̀ sí christian association of nigeria wọn mọ̀ tí ń ṣe thanksgiving wọn mọ̀ tí ń gbégbá ọpẹ́ wọn mọ̀ ń gbégbá ọpẹ́ kí ni wọ́n ń gbégbá ọpẹ́ fún ṣé nǹkan kan burú ń bẹ̀ ni kí ló burú nu kí wọ́n gbégbá ọpẹ́ nígbà tí mo rí kò sí nǹkan kan tó burú nu tí wọ́n ṣe yìí náà wọ́n gbégbá ọpẹ́ nítorí pé olóṣèlú kan wọlé ṣùgbọ́n ṣé kì í ṣe pé olóṣèlú tí wọ́n fẹ̀yìntì tí wọ́n fẹ́ lọ́wọ́ wọlé sá bí kì í bá sì tí wọ́n fẹ́ ṣé wọ́n wà lè máa dúpẹ́ nítorí ẹni tí wọn ò fẹ́ wọ́n gbégbá ọpẹ́ o.
1: That if it was returned as the bottom, we will praise you, we will honor you, we give you thanksgiving.
2: I want to thank the CAN and the Christian Association of Nigeria for praying for us. I want to say thank you and we appreciate your prayers for making it simple, straight to the point, a way our people can understand

gbọ́ kínní tó burú kínní tó ṣe láìfí nínú kí kan wo làwọn ilé mi mọ́ o state wo ni mi ò mọ́ o àbí local government ni mi ò mọ́ ṣùgbọ́n kan christian association of nigeria wọ́n ti ń gbégbá ọpẹ́ àní wọ́n ń bónire yọ bí èmi náà bónire yọ lọ́sàn-án èyí tí mo ṣe tánsìgì funfun wọn lórí ètò orin ìgbani ṣùgbọ́n ṣá kọ́ mọ̀ sí pé àwọn kan yìí wọ́n ti jẹ ikún lọ́jẹ́ kí ọ̀nà fún wọn kọ́ mọ̀ sí jìnkún ẹ̀yìn kan chairman àti executive ẹ̀yin pfn chairman àti executive bẹ́ẹ̀ bá gbowó lọ́wọ́ olóṣèlú ẹ má gbàgbé wípé ojú ọlọ́run ń bá yín lọ o bójú

owó tí àwọn kan gbà láàrin ọ̀sẹ̀ kan sí tọkọjá nígbà tí bó fi dé ń ro pé bí ilé ẹ̀kọ́ àwọn ọmọ fòdin dé ọdún mẹ́rin kí wọ́n mọ̀ ṣiṣẹ́ ṣùgbọ́n àwọn náà ni wọ́n máa pariwo pé lu ọ̀dà bí lu ọba wa dá sẹ́yìn ẹ̀ wá wí fún ìjọba pé n tó ṣe ọ̀dà ẹbẹ̀ ìgbowó lọ́wọ́ ìjọba tó wọlé kí ni àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ lágbo onígbàgbọ́ tí mo fẹ́ ká jọ yiri wò ṣe ti gbọ́ nípa anointed money rí owó gẹ́gẹ́ bí ohun èlò àdúà fún ọ̀rọ̀ níní anointed money ṣe rí mo ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun tí ń bá nà sáfẹ́fẹ́ lórí ètò ìlásàálẹ̀ ṣùgbọ́n tí ń bá nà yóò di awuyewuye kì í ṣe pé nǹkan kan ṣẹlẹ̀ mi e wo nkan kan o le sele sugbọn tori wipe kofe je bo se je tori tin ba na sategun nisin gbogbo awon ohun te n gbo ni gbogbo gba lori ategun ninu afefe loju ofurufu ariwo to gba leyi kan awon ohun ni nba lo bi eri pelu awon eyan latodo won sugbọn e mo je ati je ko dija e mo je ati je ko da wuru tori na ni o nje ki n lo opolopo awon kan sugbọn ma lo ohun bi kan so iba da ko ki mo le mu ohun awon kristeni ijo olorun wa ti mba fi ti oro ileyin sugbọn mo fi yin opamo sibe na egbo awon eyan kan o lori oro yi e ti gbo nipa anointed money e ti gbo nipa miracle money mi o te ti lo sabala miracle money o anointed money ni mo fe ka wo ni asale yi isele tin sele lagbo nigbagbo to ni di ka ki sara fun wọ́n bá ń pè anointed money ẹ̀ ti mọ̀ gbọ́ àfitẹ́ ìbá gbọ́ rédíò ló kù pé wọ́n bá yín anointed owó owó ń lẹ́wàá mọ̀ ná tí ò ní tán mọ́ owó ní ọ̀wà mọ̀ pé àwọn owó míì wá owó ń wá ni ajé òfin mọ̀ bugbájẹ́ oríṣiríṣi nǹkan tí wọ́n pè wọ́n bá yín mú lọ́wọ́ ẹ̀nà òkè kan mọ̀ pray sí ẹ wá fi sábẹ́ pillow yín anointed money ibo ló ti wá bó ló ṣe rapalawo ago nígbàgbọ́ ẹ̀mí wo ni ń bẹ lẹ́yìn anointed money ṣé anointed money kan ń bẹ níbì kan anointed money ti bá ń bẹ níbikíbi ẹ̀dá oògùn owó ni tábà pè lóko ti jẹ́ àṣírí bíbò ọ̀rọ̀ níní iṣẹ́ ajé àwọn sẹ́rí tí ọ̀rọ̀ bá di ọ̀rọ̀ ajé ọjọ́ ajé ni ẹmọ sábà ṣe lórí àwọn ibi tẹ́ ti mọ́ gbọ́ òní lọ́jọ́ ajé ẹ̀hún gbọ́dọ̀ fi nǹkan kan sọ rí ajé ọ̀sọ̀ọ̀sẹ̀ ni ẹmọ ṣe fún yín ìgbà míì oṣooṣù èyí tó túmọ̀ sí wípé ẹ̀mí kan ń bẹ tó ní í ṣe pẹ̀lú ajé tó ní í ṣe pẹ̀lú owó tó jẹ́ pé tẹ́ ẹ bá pè tẹ́ ẹ bá tù lójú tẹ́ ẹ bá ṣe bí wọ́n ti ń ṣe ajé ọmọ bá yín gbé ajé ọmọ fọ̀dẹ̀dẹ̀ yín ṣe bùsọ̀ mi sì fẹ́ ètò yìí kò sì ṣe ẹmọ kékeré tó ṣàdètù bíbélì ó tún yàtọ̀ fúnra wọn díẹ̀ ó yàtọ̀ fúnra wọn.

àwọn kọ́mẹ̀ntì kan lábala èyí tí mo ti ẹ̀ ti sọ bọ́yìn ọ̀rọ̀ àwọn òṣèlú agbo òṣèlú àtagbo onígbàgbọ́ ṣùgbọ́n tí ẹ̀ ń kọ mi ìgbọ́ lọ kà sórí afẹ́fẹ́ ẹ̀ ń bá fẹ́ ká tó wà bẹ́ẹ̀ lọ sórí facebook ẹ̀ lọ kà kọ́mẹ̀ntì àwọn ń sọ nǹkan kan tí ojú wọn tó ṣùgbọ́n àgbọ́ lọ wí lórí atẹ́gùn ẹ̀ ń bá fẹ́ mọ̀ tẹ́niyẹn wí ẹ̀ lórí facebook kẹ́ lọ rèé wò ntí ẹni yẹn kọ kí n ṣe pé èmi náà mọ̀ nípa rẹ̀ èrè tó múná dóko wà ń bẹ̀ ṣùgbọ́n àgbọ̀ lọ wí lórí atẹ́gùn nǹkan mọ̀ ń ṣe àwọn èèyàn gan ọlọ́ba ń gbọ́ àwọn kristẹ náà ni nǹkan ṣe wọn gan o àbí bóyá mo ti ẹ̀ ń bú wọn nu sá ẹ̀yìn tí ẹ̀ ń ro pé mò ń bú yín mọ̀ kàn ń sọ̀rọ̀ ni.

0: Anointed money, anointed money. Yàtọ̀ fún anointed money tó ní se pẹ̀lú ti anointing, nǹkan míì tó ń bẹ tí wọ́n tún ń lò tó jẹ́ bí pé ó ṣe déédé tí wọ́n ń lò ní church náà fún ọ̀nà àti lówó ẹgbẹ́ tó lè náwó.
1: Ẹbí ẹyin ẹyọkùn yẹn gbìkaná tí ó bá ti jiná ẹbú èpo ara ẹ̀ kí ẹ fi sínú ike tẹ bá ti fi sínú ike ẹ dá oyin sí tẹ bá ti fi oyin sí ẹ bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà àánú ni mo bèrè kí n rí ẹ̀yọ̀ náà ayé kí gbogbo nǹkan mi kó bẹ̀rẹ̀ sí ní dá kí n bẹ̀rẹ̀ sí ní ràánú ọlọ́run gbà kí n bẹ̀rẹ̀ sí ní rí orí ọlọ́run gbà káwọn ará iṣẹ́ mi láàánú iṣẹ́ tí mò ń wá kí n rí gbà ó wúlò gan fún oríṣiríṣi nǹkan ó wúlò fún ìtúwọ́ ó wúlò fún ẹ̀yọ̀nú ó wúlò fún aṣẹ́gun ó dẹ̀ wúlò fún abo ẹ̀ ó wúlò fún oore lọ́tunlọ́tun kí wọ́n rí ìyanu ọlọ́run kí wọ́n bá àánú ọlọ́run pàdé ó wúlò fún gan-an tí ẹ bá ti wá ṣe tán ẹ bẹ̀rẹ̀ sí ní fi kan oyin kẹbẹ̀ sí ní jẹ́ kẹbẹ̀ sí ní fi kan oyin kẹjẹ́ tí ẹ bá ti wá jẹ́ tán ọwọ́ ẹ fi owó yẹn fi pa ọwọ́ yín kẹ fi pa ojú ẹ wá mú owó kẹ fi sí abẹ pílò yín kẹ fi sùn ṣòye yín ṣé wọn fẹ́ ti ṣàdúrà dáadáa kẹ tó jẹ́ tẹ bá ti wá sùn ẹ máa láàlà kù sí ọ̀nà tí ẹ̀ní gbà fi láàlà ẹ máa láàlà kù sí ọ̀nà tí ẹ̀ní gbà fi láàlà ẹ máa láàlà kù sí ọ̀nà tí ẹ̀ní gbà fi láàlà ọlọ́run máa fi àwọn nǹkan kan wọ̀nyí ẹ wò ẹ̀yin náà máa rí ìrántí ọlọ́run máa fi wọ̀nyí ẹ máa rí nǹkan tí ẹ̀rú máa bà yín pé so nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ so tí ẹ bá ti jí bẹ́ẹ̀ yẹn tẹ bá ti jáde ẹ fi owó yẹn tọrẹ àlá tẹ bá lá ẹrọ fún pásítọ yín tó bá dẹ jẹ wípé ẹ máa bá mi sọ̀rọ̀ nípa I will explain more so ẹ ṣe bí mo ṣe sọ yẹn àwọn èèyàn ń jẹ́rìí kò sí ẹni tí ò kí ń jẹ́rìí bẹ́ẹ̀ ni ẹ̀yin náà dẹ̀ máa ní ẹ̀rí ayọ̀ àdúrà ló ń gbà agbára kọ́ ẹ gba àdúrà dáadáa tí ẹ bá ń ṣe nǹkan yìí kẹ́dẹ̀ ní ìgbàgbọ́ àìmọye èèyàn ló ń testify
0: àìmọye èèyàn ló ń testify testimony kì í ṣe inú church nìkan tẹ́yìn gbọ́ kì í ṣe inú church o fi ntí mo ti mọkàn mú ìparí rẹ ni n tó ṣe náà ni pé oyin náà lẹ́ lò bí ẹsẹ̀ máa lo yín fún yín ṣọ́ọ̀ṣì ẹ wàá fi rawọ́ ẹ fi rasẹ̀ àti ẹyin tẹ́ ẹ bá jẹ́ ẹ wàá gbá ó ní àdúà nígbà kì í ṣagbára bí wọ́n ṣe ń wí náà nù àdúà náà ni ṣùgbọ́n kí ni àdúà ní í ṣe pẹ̀lú ẹyin àtoyin ẹyin àti oyin tí wọ́n ń pe kẹ́ ẹ mọ́ ọmú wá n tí mò ń jẹ́ kákíyèsí ni pé gbogbo ohun tẹ́ ń gbọ́ yìí ẹ sọ fún mi ná sẹ́ẹ̀ tí ì mọ gbọ́ inú church ni ṣé wọn kì í ṣe inú church ni ẹ̀mí wò ní ibẹ̀ lẹ́yìn rẹ̀ òótọ́ ni pé testimony ṣe é ṣe kọ́ wà ó ní àlá tí wọ́n bá lá kí wọ́n rọ fún pásítọ̀ wọn ẹ jẹ́ kí n fẹ́lẹ́ ṣàpẹẹrẹ ká pé mo lálàá tí wọ́n gbó yẹn wá fún mi lójú oorun tí n bá rọ fún pásítọ̀ kí ni pásítọ̀ wì ná yóò kì mí kú oríire yàtọ̀ fún yùn gbogbo àwọn tẹ́ ń jẹ tẹ́ ẹ̀ mú sọ̀sì ẹ tẹ́ máa pẹ́ lálẹ́ rí pásítọ̀ yín ẹrí kinní kan kì í ṣàtọ̀dọ̀ ọlọ́run ló ti wà wọ́n ti dá wa padà sínú ẹ̀mí ìbọ̀rìṣà agbo onígbàgbọ́ òrìṣà ti wọlé. Bí wọ́n bá ń pé ẹmẹ́yin wá ẹmí po wá ẹmúyọ̀ wá ẹmúyin wá níbo ló ti wá inú ẹ̀mí ìbọ̀rìṣà àti títu àwọn ẹ̀mí lójú tí wọ́n bá wá fi àwọn kíní ń tu ẹ̀mí lójú fún yín tí àwọn ẹ̀mí bá wá tì yín lẹ́yìn tí wọ́n ṣe ń tẹ́ ẹ béèrè àwọn náà ó béèrè nǹkan kan lọ́wọ́ yín o a sì mọ lẹ́yìn ṣùgbọ́n ẹ̀ní mọ ibi tí ìjàmbá ti ṣubú lé ìjàmbá ẹ̀ ní mọ̀ wípé ibi tẹ́ ẹ̀ ń lọ náà ni nǹkan ti ṣe yín ẹ gbọ́ tóbìnrin yìí títí ẹ̀ lẹ́yìn ẹ gbọ́ tóbìnrin tí ẹ̀ lẹ́yìn.
2: So ẹ wá jẹ sọ ẹ wá gbà dé àsìkò.
3: So ẹ wá jẹ.
2: Bẹ́ẹ̀ sà.
3: Lẹ́yìn ìgbà tẹ jẹ́ kí lọ sẹlẹ̀ láàrin ijọ́ mélòó ni sẹlẹ̀ ẹ fi sẹlẹ̀.
2: Oyún ni ó ya ni.
3: Oṣù mélòó ni.
2: Mẹ́fà.
3: Nígbà tí ọ wá ya wá nẹ̀bá yẹn ṣe ẹ sọ fún pásítọ̀ yín ń tọ́ sẹlẹ̀.
2: Mi ì sọ fún tó mi ì parọ́ mi ì sọ fún.
3: Ẹ sọ fún. Ẹ wòlíì tó ní ká ẹmẹ́yin wá yẹn. Ṣé pásítọ̀ yín ni àbí wọ́n pè wá sí ṣọ́ọ̀ṣì?
2: Ọkà wá bàbá
3: ṣiṣẹ́. Bàbá yín ṣiṣẹ́.

0: bóyá kí n tiẹ̀ fi eléyìí pe ẹ̀yin èèyàn mi tí ẹ bá nífẹ̀ẹ́ láti darapọ̀ mọ́ mi níbi annual women seminar kan ti àwọn women of substance intercessory group tó wà ní níbo láti ẹ̀ ti ṣe kínní ọ̀nà ìyálóde road 10 success road ọlọ́run dàbá ní ìlú ìbàdàn àkòrí programu wọn ni a fulfilled woman obìnrin aláṣeyọrí ọjọ́ karùn-ún oṣù kẹsàn-án ọdún tá a wà ní ọ̀wáyé aago mẹ́wàá àárọ̀ láti bẹ̀rẹ̀ èmi náà ni wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn ń bẹ̀ ẹ̀yìn tí ẹ bá lè láǹfààní láti darapọ̀ mọ́ mi a jẹ́ pé ẹjẹ́ àpàdé ń bẹ̀ èmi náà ni wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn women of substance intercessory group yẹn annual seminar ni aago mẹ́wàá àárọ̀ ni a ti bẹ̀rẹ̀ ọjọ́ karùn-ún oṣù kẹsàn-án ọdún tí a wà 2026 ẹ̀yin èèyàn mi ẹlẹ́jẹ̀ àjọ pàdé ń bẹ̀ ẹ ṣeun.
1: Nọ́mbà tẹ́lẹ̀ pè mí sí lẹ́yìn ètò tó jẹ́ tèmi ẹjẹ́ ó ṣe díẹ̀ kẹ́ tó pè mí o 08065930261 08065930261.

0: open for more today. Terms and conditions, they will drink responsibly. Now only for people who don't reach 18 years and above.
1: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró lọ́jà rẹ̀.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríìjì kọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
1: Ní tòótọ́.
3: Káṣá sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
1: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
5: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
1: Bẹ́ẹ̀ni o, CDK, ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Kákúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Besnard Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
7: You hear that sound? Now the sound of millions put the wait for you inside the Guinness Open for More promo be that. Buy Guinness. Open now. Go register the code with the under the photo cover for guinnessng.com/1759. You fit to collect.

0: olólùfẹ́ yín kan ṣoṣo ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín tóyin Adégbọlá the one and only international ṣẹ́wó tó NAFDAC number another one is a counterfeit mo ń fi àsìkò ìròyìn wípé mo fẹ́ kẹ́ ẹ máa gbọ́ ètò ọmọ yín olólùfẹ́ yín Akeem Hamsat ṣòkòtò bí ìró olúkùsùn gbẹ̀ngbẹ̀ àlómi lámù one kò pé méjì o ẹ fẹ́ mọ time ago mẹ́wàá alẹ́ ni níbo 32 fm fẹ̀yìn ẹ 94.9 blood tonic ni kò ṣe é fi ṣeré ibẹ̀ lẹ ti gbọ́ tí mo ti ń bá yín sọ̀rọ̀ yìí à ń bẹ̀rẹ̀ ètò náà lẹ̀ ń gbọ́ yẹn tẹ́ bá ti ń gbọ́ báyìí ẹ máa sunrun àlàáfíà ẹ máa lálàyọ̀ ẹ máa bára yín ní paradise ni pẹ̀lú ayọ̀ àtàlàáfíà ẹ má jẹ́ kán ròyìn fún yín ẹ má gbé rédíò yín kúrò ní 32 fm fẹ̀yìn ẹ 94.9 ẹ máa máa gbádùn ètò oríṣiríṣi ń bẹ̀ àwọn báyìí ọmọ yín Akeem Hamsat ṣòkòtò bí ìró sùn gbẹ̀ngbẹ̀ oníkẹ́ ẹ̀ máa gbọ́
1: ayọ́rẹ́mí yẹ pẹrẹ gbé kwazi o.
2: kí ló dé wọ́n ti jẹ́ oyè pẹrẹ gbé kwazi o lálẹ́ yìí wọ́n fẹ́ fún yín tán búkúbúkú ni àwọn tí bàbá wa ẹ̀ndọ́sì yẹ jẹ́ àti ọkọ gbọ́dọ̀ lẹ́nu wọn ni àti bí wọ́n ti ṣàṣewó tó rí mẹ́kà lẹ́yìn àṣewó tó rí mẹ́kà gan di agbọ́n ti ọkùnrin ikú ti ń jẹ láàrin tẹríba di agbọ́n ti ẹ̀dá àtúrísì di agbọ́n ti àtúrísì ẹ̀dá láàrin tẹríba.
3: ó má nípa ò ṣe tí mo rọ rẹ láyé mi. yes ẹ̀yọ́ olólùfẹ́ mi ti yín tòótọ́ láàrin tẹríba àti ẹ̀mọ̀ sí àtúrísì ẹ máa gbọ́ ètò ètò bàbà ètò kásùn láyọ̀ láti ẹnu ọmọ yín èèyàn tí a Akeem Hamsat alómilámù kásùn láyọ̀ every saturday and sunday láti aago mẹ́wàá aṣálẹ̀ títí di aago kan òru ètò yìí ni kẹ́ máa gbọ́ ẹ má gbé kúrò àtúrí ṣe orí mi ò gbọ́dọ̀ burú.
4: kásùn láyọ̀ lẹ́tọ̀ tẹ́ ẹ̀ ti ń gbọ́ tẹ́lẹ̀ ni kò yín jẹ́ kò dínkù kò ànànànà undiluted program ni látẹnu Akeem náà ni o sú gbẹ̀ngbẹ̀ oníkan bíi igba pító ṣòkòtò bíi orúkọ rẹ tí ẹ pọ èyẹ dẹdẹ bí òkú gi gbogbo ohun ti ń ṣe pátápátá ẹ̀rín ni láti sátidé ẹni kẹ́ ẹ ti máa tẹ́tí sí ètò rẹ títí di sunday ọlọ́run bá ń gbọ́ kò sóògùn kankan tó lè mú yàn lálàáfíà tó kọjá ẹ̀rín. àrídùnú gbogbo àwọn onídìbànújẹ Akeem ló lẹ́tọ̀ ètò Akeem èmi adéoyè adéwálé ẹlẹ́sọ̀ọ́ ni mo fi ń tún yín létí mo tún fọ́n pẹ́ máa gbọ́ máa wípé kí ẹ máa gbọ́ kásùn láyọ̀ ètò ni màmá ètò

ẹrin ní alẹ́ yìí alẹ́ yìí àdúrà náà wà dọ́gba ohun tó ní pé mo dùgbà fún yín ni party ni program eléyìí party program ni the first yorùbá party program ni pẹ̀lú ọ̀rẹ́ yìí alóbilámọ̀ wà ó àkúwé pìrìsẹ́ńtà tó yà bọ́ṣká dáná mama sodoku ẹ̀yẹ́ gáàsì ọmọàlì ẹ wà pé tó eléyìí ẹ̀rín ni àwàdà ni ìdùnnú ni ayọ̀ ni kò yẹyí àwọn bá ti mọ́ sí náà láti ẹ̀gẹ́ tẹ̀ bá a ṣe mọ́ sí náà láti ẹgbàá.

adájọ́ ṣiṣẹ́ adíọ́sẹ̀ tí kíni kámẹ́rà sí bí a ti ga olùwọ̀ lè fọ́ọ̀kàn kọ̀ mọ́ fọ́ọ̀kàn. Èyí sì rí ẹ̀fẹ̀ rí ẹ̀ tó ń da ilára yá. Ẹ̀fẹ̀ rẹ̀ dé múnú yín dùn. Àbóhun tiẹ̀ olówó lè fọ́ọ̀kàn tiẹ̀. Kọ̀ mọ́ sẹ́ẹ̀tì. Lọ jẹ́ àjókòó. Ìbánibò dúró bò jóni ṣe báyìí.

0: bá ti pè báyìí ọbẹ̀ ra tíkẹ́ẹ̀tì ni o. Ọ̀sẹ̀ ni 3,000 ẹ ti báyìí lọ́wọ́ kan, mo sì jẹ́ kí tíkẹ́ẹ̀tì ó ti ọ̀ lọ.
1: Bí bàbá màmá.
0: Lórúkọ ilé iṣẹ́ tí mo bá wá ṣe.

àwa tó wà ní patílálẹ̀ yìí ẹ̀bẹ́ burúkọ wọ bó ti rí tàfíkí ọmọ àrẹ̀sà ó ti wọlé oríṣiṣẹ́ ṣẹ́gun abọlábísìgò ó ti wọ patí borí ìmọ́fòjì peters ó ti wọ patí dáadáa ìmọ́fòjì peters ọyáyá 3000 owó tíkẹ́ẹ̀tì jẹ tẹ́ẹ̀dẹ̀ báyìí sórí op mi tẹ́ẹ̀dẹ̀ báyìí ọmọdé wà níbẹ̀ o ọmọdé rí afẹ́rí ọ bẹ́yẹ tolukun rédíò tó ti mọ tó mọ ti mọ àwọn afẹ́ rojú ẹ gangan ní abúlé fẹsẹ̀ yẹn àjàmọlá yẹn ni ọyọyá ṣẹgun àwọn alábísìgò ìwọ gangan olólùfẹ wa ni ọ gbogbo yín 3k pápápá ẹ ní gbogbo tí o àbọ̀dá yìí wọ̀ ní sílẹ̀ yìí ajọ̀ jẹ́ ni

jẹ́ bá sí ààrẹ lórúkọ tsg kitchen ẹ jàwọ̀làkẹ́ yóò kọrin àrẹgbà 50k ọjọ́ 50k yìí ẹ lè ra tíkẹ́ẹ̀tì tó bá wù yìí nú ẹ ẹ sí ààrẹ ẹ sí ààrẹ ọjọ́ tó tẹ̀ lè jọ bẹ́ẹ̀ dé mi tsg kitchen wọn ń ro bídíbídí oúnjẹ bọ̀ ń bí.

0: Oluwole Olamide Idowu. O ni Alomilamu wa awon eku eto. Always enjoy your program. So ribiri. You see me ri. You see me ri. Oh, ba si mi ri. Ah, bo ni Abola first ni on the 20 ki gbogbo e. On the 29. Awa gbogbo da tin ke. Ticket lo bi ba isin isin ko gba double gift. Ani ko lo si TSG kitchen. Ko to di Jabula first, o ko ti Jabula TSG kitchen na. I mo so be fun e. Aladi Mufta Ogunrede. Mari doti ore mi ni o wa lu America. Ba gbe mi daada. Aba melo, iye melo, ini ticket to le ra. 3K leyo kan. Ni ale igbogbo bo Nigeria ni gbo. Ko si oju Facebook ba igbo ti mo ko o, isi bo kajade. O si send owo popo ke paro, oye paro, ofun mi gan lowo ri. Ticket 3K fun omo melo. Se wa di abola ni amola fesi, o yaya. Mari doti, Aladi Mufta Ogunrede. Àwọn ilé òkè bẹ́ gidi gidi gidi gidi lásán.
1: Másùnmásùn gbangba lajá, ajáyé orí mi kọ̀rẹ́ tí ó mẹ́yọ̀ mẹ́yọ̀
0: bá. Ẹ wọ pé yẹmi ṣàdúsí.
1: Ọ̀dọ̀ àríyá.
0: Ó ti wọ pati.
1: Kíyakíyá lọ́nà.
0: Aladi Mufta Ogunrede fẹ́ dọ̀tí bá dàbí dúró. Mo retí kọ́ sọ yẹn nọ́mbà tíkẹ́ẹ̀tì tó fẹ́ rà fáwọn ọmọ aláìní gan káwọn náà wàá jà mọ́lá. Tíkẹ́ẹ̀tì mélòó ni ànọ́ọ̀sì ẹ̀ báyìí gbogbo Nàìjíríà lọ́fẹ́ gbẹ̀rẹ̀ tíkẹ́ẹ̀tì tó agbẹ̀ ẹ̀ bá ká. Tíríkì lẹ́yọ tíkẹ́ẹ̀tì kan pápápá. Sokotomiro. Sokotomiro. Orúkọ yóò rí bẹ́ẹ̀ tí sọ̀rọ̀.
2: Orúkọ mi ni Ọláwùmí Abíoyè.
0: Láti.
2: Láti Olúwo.
0: Ok, tíkẹ́ẹ̀tì mélòó.
2: Tíkẹ́ẹ̀tì kan.
0: Tíkẹ́ẹ̀tì kan. Ọya ìṣẹ́ni 3,000 sí mi. Ó pè mí ní kẹsẹ̀ díẹ̀ sí. Kí lẹ́gbẹ́ kọ yín kí n kọ́lẹ̀? Kí lẹ́gbẹ́ kọ yín? Ọlábí Ọlákìlẹ́gbẹ́.
2: Ọláwùmí Esther Bigesta ló ń sọ̀rọ̀.
0: Ọláwùmí Abíoyè. Ok.
2: Bigesta
0: Photo. Ok, tíkẹ́ẹ̀tì kan.
2: Tíkẹ́ẹ̀tì kan wà òkè.
0: Tíkẹ́ẹ̀tì kan 3,000. Ọya ẹsẹ̀ ni 3,000 sí pápápá. Sórí ó pè mí 08034276158. Ó pè.
2: Ẹ tún pè sà.
0: 80 34 27 6158.
2: Okay.
0: Oh, yeah, send the sticky.

Àwa rí àwọn ọmọge mi náà tí wọ́n tún wá sí dáadáa. Àwa sí kò wọ̀dà mí lẹ́yà tó wá wà ní tòótọ́ tọ́wọ́ náà tí wọ́n sí dáadáa ju ọlọ́mọge lọ. Ẹ bá gbá ọmọge mi mọ̀. Ẹ lè gbádùn rẹ̀ ní ọ̀rọ̀ sísọ àti síse síse. Ọ̀rọ̀ sísọ àti síse ọ̀rọ̀ síse. Ẹ ti gbádùn mi ọ̀rọ̀ sísọ àti síse. Ní sí kú mọ̀dá ọjọ́ wọ́n ti kẹ́kọ̀ọ́ kí wọ́n ti kọ́gbọ́n bí ẹ ti wá ni mo ti ẹ̀ nìkan lọ́wọ́ eléyìí ọ̀gá.

pàdé eléyìí wo ò ní jẹ lálẹ. TSD Kitchen wọn ní fún yín ló jẹ lálẹ. Àbẹ̀dẹ̀ àdé ti dé o.

0: ọ̀dá ìpanujẹ́. Ẹ̀yin ẹ̀gbọ́n nǹkan. Bẹ́ẹ̀yàwó lé léyọ àbí ìṣòwò ná. Bíbélì ni ẹni tó ń rí ìyàwó rere fẹ́, ó rí ojú rere Ọlọ́run, ó rí gbà.
1: Bami ń kú, ó sorí bẹ́ẹ̀bẹ́ sọ́kọ.
0: Ó mà ṣe o.
1: Bami ń kú, ó sorí bẹ́ẹ̀bẹ́ sọ́kọ. Ọkọ̀ tó gbọ́ ta yẹ.
0: Sebeye ni abeni ade obirin lalo barika ni

0: sogodo bi ro. Orúkọ yà ni mo ti sọ̀rọ̀.
1: Yà fi Mary Adeosun láti Ìdó.
0: Láti Ìdó.
1: Ẹ.
0: Okay, ọya. Ẹgbẹ́dọ̀ sí. Mo gbọ́ ọ̀rọ̀ yìí. Ìyá fi Mary Adeosun.
1: Yọ
0: ẹ sùn rire, ọya, mélòó?
1: Ah,
0: 15
1: lọ
0: wà lọ́wọ́
1: ló
0: sì
1: wù mí
0: kí n wá sí gbé àmọ̀là fẹ́. Ah, àwọn èèyàn aláàánú òsì aláàánú òsì mọ́. Ẹgbẹ́ ọ̀rẹ́ wa tá a gbé láti Amẹ́ríkà. Ohun ìkẹ́ wa, ọ̀rẹ́ wa tá a gbé láti Amẹ́ríkà pé kó tẹ̀lé àtúkẹ́rẹ́ fún yọ̀ bíi mẹ́ta mẹ́rin márùn-ún péré. Aláàánú òsì mọ́. Oh, yeah, you don't want five for
1: what? Oh,
0: God. Ẹ̀mọ́ tá a ṣe yà láti ọwọ́ tèmi gẹ́gẹ́ fúnra mi ẹ pè mí nípa parẹ́ ètò.
1: Ọjà
0: ẹ pè mí ẹ pè mí àmì àmì àmì àmì àwọn èèyàn aláàánú ò sí mọ́.
2: Àsọ̀sọ̀ tọrọ ṣo ló padà bú lọ́wọ́.
0: Sẹ́mi lọ lásọ̀tọ̀ ọ̀rọ̀.
2: Ṣéwájú ti bá ń kárí.
0: Adúlọ́pàá ṣe mí kí n sàtọ̀tọ̀ ọ̀rọ̀.
2: Bí n bá sí nílé
0: o. Ìwé òfin kówó ìyá

0: wọ́n tó máa gbé billboard kiri tọ́lẹ̀ pósítà kiri tọ́yà fọ́tò kiri kò sí ìkún léwu.
1: Ẹ̀dùn ọ̀tá lúdò.
0: Ẹ gbọ́ ná, kọ́ tó ṣe celebrate school bá a sílẹ̀ tó jẹ́ tàwọn alágbàwé kan tó pé bàṣọ ẹnu ṣe lábàá ìgbà àmúlẹ̀ bàṣọ.

0: nínú ìrìn àjò mi. Aṣẹ́niọ́rọ̀ mi sí ọ.
1: Abájá sẹ́mítọ̀ yìí.
0: Wọ́n ní kí n fa aṣọ kò ṣeé ṣe
1: yá. Àbátò tí ẹgbẹ́ mi tó fi pọ̀sibílítì
0: kọ́ mi. Wọ́n ní wọ́n gbé wo àwọn
1: tán. Jẹ́ pé jẹ́ sọ
0: pé gbogbo ìyẹn gbé ẹsẹ̀.
1: Ẹbájú lifi tẹ́lẹ̀.
0: Ẹ sọ pé iná bọ́ọ̀lù mi.
1: Fáyà fọ́lọ̀ mi.
0: Aṣọ kò ṣeé ṣe. Fàyà lọ́rùn mi. Ó kọ́

0: farapa ń gbẹ̀lú lẹ̀ tó ń
1: gbẹ̀lú. You that I have your epilepsy repeatedly.
0: Mo ránṣẹ́ ìtúsílẹ̀.
1: Oh, I send the message of deliverance.
0: Kí gbogbo èèyàn.
1: Let everybody
0: be. Sọ́dọ̀ pé ti gbà
1: rọ́rọ́ wọlé. I told you what you have to do.
0: Kò dání máa bọ̀.
1: Bring them along.
0: Bọ́ọ̀ bá ti gbà.
1: If you don't have it.
0: Máa fẹ́lẹ̀
1: yọ. Come, I'll give you.
0: Ẹnìkan ní mi ò lógún náà.
1: Wọ́n tẹ̀lé àdá àbá tu.
0: Prevention is better than
1: cure.
0: Wà á dẹ̀ dìde.
1: Wà á
0: ṣe rere.
2: Orúkọ mi ni Ọlálérè Ọláwúyí. Mo wá láti ìlú Èkó. Máa ń gbọ́ program dáàdì lórí Facebook everyday. Tí dáàdì bá ti ní ká ṣe tọrẹ àánú, máa ṣe kò máa ń rú owó lójoojúmọ́. Wọ́n ní wo owó tí mo rí òtẹ́ mi lọ́rùn tó. Bàbá ní ká wá sí orí òkè. Mo ṣe wá sí orí òkè ṣe àtọ̀rọ̀ pé alágbára Ọlọ́run tí wọ́n bá padà sí orí òkè yìí. Mo ní láti gbé mọ́tò wá bí wa yìí. Tí Ọlọ́run bá ń bẹ lórí òkè yìí, mo tẹ̀ fẹ́ dánwò. Mo ò mú oṣù yẹn jẹ́. Mo ò dẹ̀ ní wá náírà ní àkáǹtì.
1: Ta ló fẹ́ ìyanu òjijì? Ibù lọ́jọ́ Sunday láti tó ń wọlé.
3: Yes sir.
1: Mo pàṣẹ ìyanu bù ẹ lẹ́yìn ìpàdé.